0: sì wá olúwa. Àwọn mìíràn wọ́n máa ń di apẹ̀yìndà, wọ́n á kúrò nínú ìjọba Ọlọ́run, wọ́n á lọ sí ọ̀dọ̀ àwọn tí ó ní ẹ̀mí òkùnkùn tàbí ẹ̀mí àwọn abókúlò. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ara lé wọn kan ló kú, ó sì dùn wọ́n ré kọjá, wọ́n sì ń fẹ́ mọ kí ló pa ẹni yìí. Wọ́n á tún lọ sọ́dọ̀ àwọn abókúlò láti sọ pé àwọn fẹ́ mọ kí ló pa lágbájá. Gba tí ó bá mọ kí ló pa lágbájá, ṣé èyí ni mú lágbájá kúrò lọ́rùn àpáàdì? Ṣé èyí ni mú kúrò wípé kò ní kú mọ́ ni? Ó yẹ kí a mọ̀ wípé bí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, a kì í tún padà lọ sí Íjíbítì láti sọ wípé a tún wà nǹkan kan. Nínú ẹsẹ̀ ìkẹta, nítorí ènìyàn lé àwọn ará Íjíbítì, kì í sì ṣe Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn kì í mọ̀ wípé ẹni tí ó bá ti gbé ara kíkù yìí wọ̀ wípé ènìyàn lásán ni. Wọ́n máa gbẹ́kẹ̀lé, èyí ni Ọlọ́run fi ń sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé ènìyàn lásán, ènìyàn ẹlẹ́ran ara ni àwọn ará Íjíbítì. Ẹlòmíràn bóyá ó ti ń wá sí ilé ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí ó fi ara fún Bíbélì, ó jẹ́ ẹni tí ń gbàdúrà, ó jẹ́ ẹni tí ó fi ara fún ìsìn Ọlọ́run, ṣùgbọ́n ó ṣeéṣe kí ó wá rí iṣẹ́ kan. Iṣẹ́ yìí òyìnbó ló ní iṣẹ́ náà. Òyìnbó wá ń sọ fún wípé bí ó bá ṣe dáradára, bí ó bá jáfáfá, bí ó bá ṣe ohun gbogbo tí òun fẹ́, òun á mú lọ sí ìlú òyìnbó, òun á mú lọ sí Amẹ́ríkà, òun á sì jẹ́ kí owó pọ̀ lọ́wọ́ ẹ̀, òun á jẹ́ kó ra àwọn nǹkan mọ̀nàmọ́ná, a lọ sí Japan, a lọ sí Tibi, a lọ sí Tọ̀hún. Bí a bá ti ń ṣe àwọn ìpinnu wọ̀nyí fún irú ẹni bẹ́ẹ̀ tí a ti ń fún ní ìlérí, ọkàn rẹ̀ a máa balẹ̀, a máa sọ wípé Bíbélì ò sì ṣe pàtàkì mọ́ o, àdúrà ò ṣe pàtàkì mọ́, nítorí wípé òyìnbó ti sọ pé òun mú mi lọ sí ilẹ̀ ọba. Nítorí bẹ́ẹ̀ ó ti parí, mo ti ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mi ò léèyàn, mo ti ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mi ò ní aláfẹ̀yìntì oníkarantí o. Òyìnbó tá à ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni. Ara Amẹ́ríkà tí à ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni. Bàbá àṣàlẹ̀ tó fẹ̀yìntì ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni, wọn kì í ṣe Ọlọ́run. Nítorí ènìyàn lé àwọn ará Íjíbítì, kì í ṣe Ọlọ́run. Ẹran lé àwọn ẹṣin wọn, wọn kì í ṣe ẹ̀mí Olúwa yóò sì na ọwọ́ rẹ̀. Kí ẹni tí ń ran ni lọ́wọ́ ba lè ṣubú, àwa tí a gbé tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó jẹ́ wípé ènìyàn là ń sáré tọ̀ lẹ́yìn, ó ní Olúwa yóò sì nawọ́ rẹ̀. Kí àwọn tí ń ran apẹ̀yìndà bẹ́ẹ̀ lọ́wọ́, kí wọn kí ó ba lè ṣubú, àti kí ẹni tí ń ran ẹni tí à ń ràn lọ́wọ́ ba lè ṣubú, gbogbo wọn ó jìmọ̀ ṣègbé. Èyí ni ìdájọ́ Ọlọ́run fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹran ara wọn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ọgbọ́n wọn, àwọn tí ó gbẹ́kẹ̀lé owó wọn, àwọn tí ó gbẹ́kẹ̀lé dúkìá tí ó wà nínú ayé, àwọn tí ó gbẹ́kẹ̀lé ipò wọn nínú ayé. Àwọn ẹlòmíràn ó ṣe ní láàánú wípé fún ìgbàlà wọn máa gbẹ́kẹ̀lé ọgbọ́n orí tiwọn, wọn máa gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tiwọn, iṣẹ́ ọwọ́ wọn, wọn máa gbẹ́kẹ̀lé àwọn ohun tí kò ní láárí, àwọn ìrúbọ, àwọn ẹranko tí wọ́n fi ń rúbọ. Wọ́n á rò wípé nítorí wípé àwọn ń rúbọ pẹ̀lú ẹran, pẹ̀lú adìyẹ, kí a kò sọ wípé nítorí wọ́n ṣe sàárà, nítorí bẹ́ẹ̀ wọ́n rò wípé àwọn ó ní ìgbàlà wípé bí ojú bá pa ikú, bí ikú bá pa ojú wọn dé, wípé àwọn ó lè lọ sọ́run rere. Kò rí bẹ́ẹ̀, a ní láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wa ó ní láti wà nínú Ọlọ́run nìkan ṣoṣo. Bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ó ní wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Bí a bá fẹ́ kí ẹ̀ṣẹ̀ wa kí a mú wọn kúrò, bí a bá fẹ́ rí ojú Ọlọ́run, bí a bá fẹ́ di ẹni ìgbàlà, a ní láti wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Ìjẹ́ wípé a ní láti gbàdúrà, a ní láti sọ fún Ọlọ́run, a ní láti wá ojú Ọlọ́run, a ní láti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, kí a sinmi lé Ọlọ́run pátápátá. Kì í ṣe pé kí a sinmi lé Ọlọ́run ní ọwọ́ kan, kí a tún sinmi lé òrìṣà ní ọwọ́ kejì. Kì í ṣe wípé kí a gbẹ́kẹ̀lé òdodo Kristi, kí a tún gbẹ́kẹ̀lé òdodo ara wa bákan náà. Kì í ṣe wípé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a tún máa gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì èké nígbà kan náà. Ó sọ wípé a ní láti gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. Àwọn ẹlòmíràn wọ́n máa ń gbẹ́kẹ̀lé owó wọn, wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ohun tí wọ́n ní nínú ayé. Nínú Lúkù orí kejìlá láti ẹsẹ̀ ìkọkàndínlógún, àrí ẹni yìí tí ó gbẹ́kẹ̀lé àwọn ohun tí ó ní. Èmi ó sì wí fún ọkàn mi pé, ọkàn, ìwọ lé ọ̀rọ̀ pípọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún, simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewu ti o wa ninu we pe ki agbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi orin dafidi ori kerin din ni adojo o kan erin efa o kan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon mo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti ari we pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin se leri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won ori gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wo pe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wo pe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wo pe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese ikerin emi re jade lo o pada si erope re li ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan wonyi ni yo run ni a gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji le logun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wo pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi o n so fun a we pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so we pe isise kan lo nbe laarin enikookan ati iku ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú nítorí bẹ́ẹ̀ kí a má gbẹ́kẹ̀lé ènìyàn ọlọ́run tí kì í yípo padà ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé òní ó yẹ kí a gbẹ́kẹ̀lé nínú Jeremiah ni a rí ègún ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn Jeremiah orí kẹtàdínlógún Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún báyìí lè olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah ó jẹ́ ọ̀rọ̀ olúwa èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó ní báyìí lè olúwa wí a sì mọ̀ wípé ohun tí olúwa bá wí ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò kọjá lọ láìṣe ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wi pe o gbekele olorun o sese ki o ma so lenu wi pe o gbekele ileri olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bini ba de nigbati awon ota ba koju oja si o nigbati o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele olorun ko mo we pe inu iborisha ni o nwa je kin se ala ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo olorun o sese ki a ro we pe eniyan yi o ni owo ohun ti a ro ni we pe owo ti eni yi ni oju awon ohun ini ti olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo olorun oni igbekele eniyan oni o fi je iborisha nitori pe iru eniyan be o di orisha fun wa o di olorun fun wa elomiran ko mo we pe nigbati a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo olorun oun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele olorun a ma so wi pe a fe lo si ilesi nitori pe eni je ojo ti a nsin olowa a fe lo gbadura a fe lo mu awon ibere okan wa ati awon edun okan wa a fe lo tu won paya ni waju olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo si bi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki joko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko tin ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be e se agbere ati panshaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wipe yen looto lo loko sugbon o dabi eni wo pe ibukun olorun opo popo lowo oko e nitori be bi mafia ara ejia mafia ara sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile eboko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin yi di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so iru eni be di ore abanideṣe paapa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon nkan to ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa iri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun wa we pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi ni olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le agiju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le agiju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi a ba ti da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni a pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mun ka bibeli o gbodo gbekele wo pe mun lo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wo pe asami fun mi ni kekere ki se wo pe mo fun awon alagbe lowo ki se wo pe mo n gbadura mo n gba awe ki se wo pe mo ma lo sori oke ni gba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi tasile ninu eje Jesu ti a fin we lese mo ti o n funfun Jesus no lo oni lati gbadura wo pe Olorun mi o gbekele se owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele ohunkohun ti mo ti se ohunkohun ti mo nse tabi ohunkohun ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni fun iru eni be ti o gbekele oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayanfe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o wepe ibukun ni fun ni ti o gbekele oluwa e je wepe bi abaje alaini bi wahala ba wa fun wa bi ohunkohun ba de a le ke pe oluwa olorun yo da wa lohun ibukun idahun adura ni a n so nipa re ibukun ipese latoke wa ibukun aabo olorun ibukun wipe bi a ba se aisan bi a ba gbekele olorun olorun le mu wa larada bi ohunkohun ba wa ti o dabi eni wepe emi okunkun ni o fe je gaba lori wa bi a ba gbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re bi a ba so wepe a gbekele oluwa e je wepe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se wepe a n so fun olorun wepe se die babalawo a se die ki se wepe a n so fun oluwa mu wahala die kuro ki o si gba baba asale mi lati mu eto ko kuro e je wepe a gbekele olorun ati olorun ni kan soso ki se wepe bi a ba n gbadura a n gbadura ni igbekele ni oruko Jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun ẹni tó rò wípé orúkọ Jésù ò tó a ní láti forúkọ áńgẹ́lì kún ẹni tó rò wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ò tó a ní láti fi omi àdúrà a ní láti fi kún ẹni tó rò wípé bíbélì nìkan ṣoṣo wípé kò tó àwọn hàntúrú àwọn nǹkan tí àwọn ẹlẹ́bọlóògùn àwọn nǹkan tí àwọn alálùpàídà tí wọ́n ti kọ sílẹ̀ àwọn nǹkan tí àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ ẹgbẹ́ òkùnkùn ní ibi ipò òkú tí wọ́n ti kọ sílẹ̀ ó tún fi díẹ̀ kún àwọn tí ó kì í ṣe àwọn tí ó rò wípé ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ ìhìnrere wípé kò tó wípé àwọn tún ní àwọn ẹ̀kọ́ mìíràn tí wọ́n lè fi kún bí a bá ń sọ wípé a gbẹ́kẹ̀lé ọlọ́run èyí jẹ́ pé a gbẹ́kẹ̀lé pátápátá pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú wa ni a fi gbẹ́kẹ̀lé ọlọ́run ó ní ìbùkún ni fún ẹni náà ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa tí ó fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ yóò sì dàbí igi tí a gbìn lẹ́bàá omi tí ó na gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò tí kì yóò bẹ̀rù bí ooru bá dé ṣùgbọ́n ewé rẹ̀ kì yóò tutù, ewé rẹ̀ yóò tutù, kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun àti máa so èso. Èyí ni ìbùkún àwọn tí ó mọ Ọlọ́run, ìbùkún àwọn tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìbùkún àwọn tí ó ń ké pe Ọlọ́run, ìbùkún àwọn tí kò fi ìgbẹ́kẹ̀lé wọn sí orí ènìyàn tí ó jẹ́ ẹlẹ́ran ara. Mo fẹ́ kí o yẹ ìgbésí ayé rẹ wò lónìí. Níbo ni ìgbẹ́kẹ̀lé rẹ wà? Ṣé o ń fi ọkọ dípò Ọlọ́run? O ń fi aya dípò Ọlọ́run? O ń fi ohun ìní dípò Ọlọ́run? O ń fi bàbá àṣàlẹ̀ kan ṣe ìgbẹ́kẹ̀lé rẹ? O ń fi balógun kan ṣe alátìlẹyìn fún ọ ni? Àbí o jẹ́ ẹni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run? Àbí o jẹ́ ẹni tó ti ronúpòàdà pátápátá tí ó ń ké pe orúkọ Olúwa? Ṣé o jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa láì bójú wẹ̀yìn? Jẹ́ kí á dìde dúró, kí á sọ fún Ọlọ́run wípé a fẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú rẹ̀, nítorí pé ewu púpọ̀ ló ń bẹ, ewu púpọ̀ ló ń bẹ, ìbìnújẹ́ púpọ̀ ló ń bẹ fún àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn nínú ènìyàn ẹlẹ́ran ara ló wà. Àti wípé ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ ìbínú gbígbóná Ọlọ́run, ó wà lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, irú àwọn bẹ́ẹ̀ wọn kì yóò lè bá Jésù jọba, wọn kì yóò lè bá Jésù lọ nígbà tí ó bá dé, wọn kì yóò lè lọ sọ́run láti máa bá Ọlọ́run gbé títí láé. Bí ìgbẹ́kẹ̀lé rẹ bá wà nínú ènìyàn, sọ fún Ọlọ́run, dìde dúró kí o gbàdúrà, kí o sọ fún yín pé ní ti ìgbàlà o fẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run, o fẹ́ gbẹ́kẹ̀lé ètùtù Jésù Kristì lórí igi àgbélébùú. O ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, o ti kàn wọ́n sílẹ̀, o sì sinmi lé iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe, iṣẹ́ tí ó ṣe tí ó jẹ́ wípé ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run, lójú Ọlọ́run. O fẹ́ gbẹ́kẹ̀lé pátápátá, sọ fún Ọlọ́run wípé kò tún sí ẹbọ mìíràn, kò tún sí ohun mìíràn tí o ní láti ṣe, bí kò ṣe pé kí o kàn ronúpòàdà, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ ọmọ jù Snow lọ. O sì ń fẹ́ ìrànlọ́wọ́ ni, o ń fẹ́ ìwòsàn ni, o ń fẹ́ ìbùkún ni. Ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ kí ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo. Kì í ṣe wípé kí o tún ní bàbá àṣàlẹ̀ kan níbìkan, kì í ṣe kí o tún ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ kan níbìkan tí yóò máa pèsè fún ọ, tí ó fi ìgbẹ́kẹ̀lé rẹ sí gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan. Kì í ṣe pé kí o tún ní ìbọ̀rìṣà kan tàbí òrìṣà kan ní ìkọ̀kọ̀ yàrá rẹ tí o tún gbẹ́kẹ̀lé, gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé yóò sì bùkún ọ láyé yìí àti ní ayé tó ń bọ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín, láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́, kí a ba lè mọ bí a ti gbàdúrà, kí a ba lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, ẹ ó ṣe wọn fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a ba lè ṣe ìfẹ́ Ọlọ́run,
2: ke ba le wa ni ibi ti o nfe ke a wa ni ti igbagbo ati ni irin ajo wa lati ihin yi lo si ilu orun rere loni mo fe soro lori ohun kan ti o se pataki ninu oro olorun mo soro lori isegun onigbagbo ti o ga julo isegun onigbagbo ti o ga julo bi o ba wo akori oro yi fini fini o ri wi pe a n soro nipa isegun ni ipele ipele e je wi pe a le ni isegun lona kan tabi lona miran sugbon loni a fe wo isegun nipa igbagbo e ti o ga julo nipa gbogbo isegun ti a le ni ninu heberu ori kokanla ni ati so fun wa popo nipa igbagbo heberu ori kokanla an so nipa igbagbo ke a to be sini se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti a n so lati ese ikini nje igbagbo ni edani loju ohun ti a n reti e jeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe ati da aye nipa oro olorun nitori ki se ohun ti o han le a fi da ohun ti a ri ese ikeje nipa igbagbo ni noah nigba ti olorun kilo ohun ti ko ti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise nipa ise ti ise nipa igbagbo ese ikejo nipa igbagbo ni abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yi o gba fun ile ini o gbo o si jade lo laimo ibi ti ohun re ese kokanla nipa igbagbo ni sara ti kara re pelu fini agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni abrahamu nigba ti a dan wo fi Isaac robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaac sure fun Jacobo ati Esau ni ti ohun ti n bo bi o ba ka lo siwaju o ri wi pe titi di opin iwe yi tabi titi di opin ori ti an ka yi ni o ti n so fun wa nipa igbagbo ki a wo ori ti o tele ori kejila ese ikini nitori na bi a ti fi awo samo ti o kun to bayi fun awon eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma sure ki a si ma fi suru sure eje ti a gbe ka iwaju wa ke a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa je ki a duro nibe bi abatin ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o je ki a koko wo eyi we pe lai si igbagbo ko si eni ti o le wo olorun e je wi pe igbagbo se pataki popo popo wo ese ikefa ori kokanla ke a wo bi igbagbo se pataki to sugbon le a si igbagbo ko si ko sese lati wo nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe ohun ni olusesan fun awon ti o fi ara bale wa nihin ni a je ki o da wa loju bi o se se pataki to lati ni igbagbo oni lai si igbagbo ko se se lati wu bi o ba ronu dara dara si awa ti a wa sinu ijo e ba se ijo nihi tabi ijo olorun ni bomiran o ri wi pe opolopo ti o wa si inu ijo won ma wa si inu ijo pelu ero popo ninu okan won elomiran nigba ti won ba de inu ijo won so fun a wi pe nibi ti awon tin bo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma lago ninu ilesi tabi awon ni ateduro tabi o sese ki won ki o so wi pe awon ni baba asale ti o je wi pe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon yo wa bi awon ba koja wa si hi ohun ti won ro ni wi pe ipo ti ani ninu ijo oni o se pataki oni ko se mani ti eni kokan wa ti ani lati ma du sugbon nihi ni an so fun a wi pe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wi pe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je eni kan ti won ma duro de bo ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi ma nsogo wi pe igbagbo ye mi nitori lati gba ti mo ti de inu ijo ise o ngberu ni lowo mi ki se be nikan owo okun owo lowo mi ki se be nikan lat nigba ti mo ti de inu ijo ile keji ni mo nko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulomo won po si ohun ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a so fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe eni kokan wa bi a ti wa sinu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba n so nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a n so nipa re won ma n so wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawole nkan bi awon o ba ri iyorisi nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma nsogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won eyi ki se igbagbo ti a nso nipa re bi o ba wo ihin o nso oni nitori eni ti o ba to olorun wa ko le se igbagbo pe o nbe o nso nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko sese o si ni waju e alufa wa o je eni to le gbadura won ti won le boso le kan be si ni ja tori be won bi eni keni ba soro ti ko dara nipa alufa won le tugele won le tu oja won le sifila kan be si ni ja kan so pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki eni keni ki o fowo kan e ki se igbagbo ti nja igbagbo ti nodi igbagbo ti n da nkan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wu nitori eni keni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o ba farabalẹ wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o sese ki won ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o se se igba ti won fe jade won fe se osiko ah won ni ami niyan mo si gbagbo pe tin ba ti fe se osiko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara asi so fun eni keji we pe mo gbara mi gbo mo mo pe bo je lani mo lani bo je se ni mo fi kon ni bo je nkan kan ni mo ngboro ninu ara mi ni mo mo we pe mo mo bi nkan se ma nri ki se ru igbagbo be ni an so nipa re an so igba an so nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko se se lati wo olorun nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe pe o nbe laye wi pe o je alagbara wi pe o je olorun ti ki se ke o je olorun ti wi be ti se be eni igbagbo ti an so nipa re ati wi pe oun ni olusesan fun awon ti o ba fara bale wa se okiyesi nihin o nso nipa wi pe ki a fara bale lati wa olorun wi pe ki a ma se je eni ti nkanju awon elomiran won ki mu suru won ki le fara bale wa olorun won a pe ki won ki o to de ilesin be a ba si ti npari isin awon eni ti o kokko jade won ki fara bale lati gbadura won ki fara bale lati gbo eko won ki fara bale lati ni igbagbo ninu olorun won ki fara bale lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o fara bale wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wi pe a gbadura a farabale elomiran ninu ile ki farabale o sese ki o ma ka bibeli bi o tin gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki farabale lori adura elomiran adura ti re ni we pe o gbomi lena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wi pe won to olorun wa won gbagbo wi pe olorun be won gbagbo wi pe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo ti nso nipa bi o sese pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko sese lati wo olorun je kin tun so fun kini a npe ni igbagbo wo ese ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri ese kan yi ti aposteli nso fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigbati olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri wipe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wipe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wipe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wipe bi o ti le je wipe a ko ti ri ikun omi ri o daju wipe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigbati olorun pe ni ese ikejo lati jade lo si ibiti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibiti ohun re fiyesi daradara ibi ti o n lo yi ko ti gbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a n reti ijeri ohun ti a ko ri Paul ton se alaye si waju si ni ese e kokanla o ni nipa igbagbo ni Sara ti kara re pelu fini agbara lati loyun

Thank you.

I'm going to go to the hospital.

0: Ìwé wòlíì Àìsáyà orí ìkejìlá. Àtilé ọjọ́ náà ìwọ sì wí pé, Olúwa, èmi ó yìn ọ́ bí o tilẹ̀ ti bínú sí mi, ìbínú rẹ ti yí kúrò, ìwọ sì tù mí nínú. Kíyèsí, Ọlọ́run ni ìgbàlà mi, èmi ó gbẹ́kẹ̀lé, èmi kì yóò sì bẹ̀rù, nítorí Olúwa Jìhófà lé agbára mi àti orin mi, òun pẹ̀lú sì di ìgbàlà mi. Ẹ̀yin ó sì fi ayọ̀ fa omi jáde láti inú kànga ìgbàlà wá. Bí ọjọ́ náà ni ẹ̀yin ó sì wí pé, yin Olúwa, ké pe orúkọ rẹ̀, sọ iṣẹ́ rẹ̀ láàrin àwọn ènìyàn, mo wá sí ìrántí pé orúkọ rẹ̀ lé agbélékè, kọrin sí Olúwa, nítorí tí ó ṣe ohun dídára, èyí di mímọ̀ ní gbogbo ayé. Kígbe sì kó ìwọ olùgbé Sioni, nítorí ẹni títóbi ni ẹni mímọ́ Israẹli lé àárín rẹ.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà orí ìkẹtàlá. Ọ̀rọ̀ ìmọ̀ ní ti Bábílónì tí Àìsáyà ọmọ Amosi rí. Ẹgbẹ́ ọ̀págun sókè lórí òkè gíga. Ẹ kọ sí wọn, ẹ juwọ́ kí wọ́n bá lè lọ sínú ẹnu odi àwọn ọlọ́lá. Èmi ti pàṣẹ fún àwọn tèmi tí a yà sí mímọ́. Èmi ti pe àwọn alágbára mi pẹ̀lú fún ìbínú mi, àní àwọn tí wọ́n yọ̀ nínú ọláńlá mi. Ariwo ọ̀pọ̀lọpọ̀ lórí òkè gẹ́gẹ́ bí ti ènìyàn púpọ̀. Ariwo rúdurùdu ti ìjọba àwọn orílẹ̀-èdè tí a kójọpọ̀. Olúwa àwọn ọmọ ogun gbá ogun àwọn ọmọ ogun jọ. Wọ́n tilẹ̀ òkèrè wá láti ìpẹ̀kun ọ̀run, àní Olúwa àti ohun èlò ìbínú rẹ̀ láti pa gbogbo ilẹ̀ run. Ẹ kú, nítorí ọjọ́ Olúwa kù sí dẹ̀dẹ̀, yóò dé bí ìparun láti ọ̀dọ̀ Olódùmarè wá. Nítorí náà, gbogbo ọwọ́ yóò rọ, ọkàn olúkúlùkù ènìyàn yóò sì di yíyọ. Wọ́n ó sì bẹ̀rù, ìrora àti ìkáàánú yóò dì wọ́n mú. Wọ́n wà ní ìrora bí obìnrin ti ń rọbí. Ẹnu yóò yẹ ẹnìkan sí ẹnìkejì rẹ̀. Ojú wọn yóò dàbí ọwọ́ iná. Kíyèsí, ọjọ́ Olúwa ń bọ̀ wá, ó ní ibi tí ohun ti ìkánú àti ìbínú gbígbóná, láti sọ ilẹ̀ náà di ahoro, yóò sì pa àwọn ẹlẹ́ṣẹ̀ run kúrò nínú rẹ̀. Nítorí àwọn ìràwọ̀ ọ̀run àti ìṣùpọ̀ ìràwọ̀ inú rẹ̀ kì yóò tan ìmọ́lẹ̀ wọn. Oòrùn yóò ṣí òkùnkùn ní ìjáde lọ rẹ̀, òṣùpá kì yóò sì mú kí ìmọ́lẹ̀ rẹ̀ tàn. Èmi ó sì bẹ ibi wò lára ayé àti àìṣedéédé lára àwọn ènìyàn búburú. Èmi ó sì mú kí ìgbéraga àwọn agbéraga kí ó mọ. Èmi ó sì mú ìgbéraga àwọn alágbára rẹ̀ sílẹ̀. Èmi ó mú kí ọkùnrin kan ṣọ̀wọ́n ju wúrà lọ, àní ènìyàn kan ju wúrà ó fìrì dáradára. Nítorí náà, èmi ó mú ọ̀run mi tìtì, ilẹ̀ ayé yóò sì ṣípò rẹ̀ padà. Nínú ìbínú Olúwa àwọn ọmọ ogun àti ní ọjọ́ ìbínú gbígbóná rẹ̀, yóò sì dàbí abo àgbọ̀nrín tí à ń lépa àti bí àgùntàn tí ẹnìkan kò gbájọ. Olúkúlùkù wọn ó yí padà sí ènìyàn rẹ̀, olúkúlùkù yóò sì sá sí ilẹ̀ rẹ̀. Ẹnikẹ́ni tí a rí ni a ó gùn ní àgúnyọ. Ẹnikẹ́ni tí ó sì da ara rẹ̀ pọ̀ mọ́ wọn yóò ti pa ìdà ṣubú. Ọmọ wọn pẹ̀lú ni a ó fọ̀ túútú lójú ara wọn, a ó sì kó wọn ní ilé, a ó sì fi agbára ba obìnrin wọn jẹ́. Kíyèsí, èmi ó gbé àwọn ara Media dìde sí wọn tí kì yóò ka fàdákà sí. Bí ó ṣe ti wúrà, wọn kì yóò ní inú dídùn sí. Ọrùn wọn pẹ̀lú yóò fọ àwọn ọ̀dọ́mọkùnrin túútú. Wọn kì yóò ṣàánú fún ọmọ inú, ojú wọn kì yóò da ọmọdé sí. Àti Bábílónì, ògo ìjọba gbogbo, ẹwà ògo Kádíà, yóò dàbí ìgbà tí Ọlọ́run bí Sódómù òun Gòmórà ṣubú. A kì yóò tẹ̀ ẹ́ dómọ́, bẹ́ẹ̀ ni a kì yóò sì gbé ibẹ̀ mọ́ láti ìrandíran. Bẹ́ẹ̀ ni àwọn ará Arábíà kì yóò pàgọ́ níbẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kì yóò kọ agbo wọn níbẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹranko ìgbẹ́ yóò dùbúlẹ̀ níbẹ̀, ilé wọn yóò sì kún fún òwìwí. Abo ògòǹgò yóò máa gbé ibẹ̀, ọ̀rọ̀ yóò sì máa jó níbẹ̀, àwọn ọ̀wá wa yóò sì máa ké nínú ààfin wọn, àti Dragoni nínú gbọ̀ngàn wọn dáradára. Ìgbà rẹ̀ sì súnmọ́ etílé, a kì yóò sì fọ ọjọ́ rẹ̀ gùn.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lónìí wí pé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. A ń bẹ̀bẹ̀ wí pé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a bá lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a bá lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, lórúkọ Jésù Kristì Olúwa wa. loni ante sewaju ninu eko wa lati iwe Kolose eyi ni epistle ti Paul apostle si awon ara Kolose ori keta ese ikejo si ese ikokanla lanka ti a se fe keko ninu re mo beyin wo pe ki olukuluku wa ki o ma si bibeli wa bi ati n pe awon ori ati ese bibeli ti o ma ka mo si n gbadura wo pe ki olorun emi ti kara re ki o salaye awon nkan wonyi fun wa ni kikun ki igbesi aye wa ki o ba le ba eri ti an je ninu Kristi ki o ba le ba mu o je eko ti o se pataki fun wa lopo lopo nitori be o ye ki a fiye si awon nkan ti an gbo ki a ma ba gba wa lo kuro ninu wa nigba kan Kolose ori keta lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se seporo fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati Jew ikola ati aikola alai gbede ara skitia eru ati ominira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigbati a kan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi a ba ti ji wi pe ohun kan la ni lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi a ba ti we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi a ba jade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o seese bi a ba ri omo ogun omo ogun yo bo aso ti awon eniyan ma nwo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi nda mo bi a o ti e pade e ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi a ba ti ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo
3: tabi awon dokita ti oyinbo be ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe enikan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa papa o ye ki a mo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba Jesu Kristi pade bi a ba njeri we pe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti an je ti an so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti ati bo kuro ati eyi ti atun gbe wo eyi o so nipa ti aso eyi ti an hun tabi eyi ti aran ti an gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma nle mo aya awon nkan ti an so nipa re won je awon iwa tuntun eyi ti o je wi pe agbewo ki atomate siwaju je ki nfi han o ninu oro olorun wi pe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wi pe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe asowo nitori be ki o ye wa wi pe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wi pe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni wi pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile a wa gbe aso miran wo je ki nti apejuwe fun ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi dara dara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisededede wa si mu wa kuro bi afefe nihi ni an so nipa iwa awon ti ko lọlọrun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wi pe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wi pe yo gba won la o dabi akisa elegbin se oyi onisinsin wi pe bi aba ti je bi aba je eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wi pe bi aba ba jesu pade akisa ti a gbe wa ki a to wonu irere a o bo awon nkan won yi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won a o gbe won wo ye ki a tun wo apejuwe miran ninu luku luku ori kedogun anwo lati ese ikokan lelogun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe le omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo aso wa kankan ki esi fi wo se ori ohun ti o nso emu ayo aso wa kankan ki esi fi wo se omo wi pe eni ti a n soro re yi ni a n pe ni omo oninakuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu aran kan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan le ni ogota ese ikewa emi o yo gidi gidi ninu Oluwa. Okan mi yo yo ninu Olorun mi nitori o ti fi agbada wo mi, o ti fi aso ododo bo mi se ori nisinsin yi. Wo kini yi on ti Olorun ba wa so. Oni wipe bi abato Olorun wa aso ogbologbo, aso iwa atijo, aso irin atijo, aso ijeun atijo, aso ise atijo, a o bo won kuro, a o si gbe aso titun, aso ayo, aso ododo, a o gbe wo. Ye ki a tun wo iwe ifihan, iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara. Ohun ti a n keko nipa re loni. Ye ki a wo ifihan ori kọkandinlogun lati ese ikeje. E je ki a yo ki inu wa ki o si dun gidi gidi, ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de, aya re si ti mura tan, ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo, nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo. Se ori ohun ti a n so nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko, bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo, awon aso ti o ti n wo tele tele, awon aso ilosi, aso ti o ti n lo ninu ile, apo won kuro, atun ara re se awe dara dara, a si wa mu aso titun, igba miran a je aso ti o funfun gbo. Awo nigba ti o ba wo iru aso yi, o mura sile lati lo pade oko re, a n so fun awo pe bi ijo ti je iyawo odo agutan, iyawo Jesu Kristi, awa ti a mura sile fun igba soke awon eniyan mimo, awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe, nigba ti awon oku ninu Kristi yo jiride, nigba ti a o gba wa soke lati lo pade olufe wa, lati lo pade olugbala wa, lati lo pade Oluwa wa, lati lo pade oluso agutan, lati lo pade odo agutan, eni ti o ko ese araye lo. O ni awa yi ni abo aso akisa ati atijo abo sile, awa gbe aso miran wo, aso ti o funfun gbo, aso ti o n se apejuwe iwa mimo ti awon eniyan mimo nisinsiyi. O ye ki o ye wa. Ohun ti a n keko lori re loni, ye ki a pada si Kolose ori keta. O n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi. Ikini, bibo ogbologbo okunrin ni sile pelu ise re. Ikeji, awon iwa okunrin titun. Iketa, idapo ati ajumosepo ninu isokan. Bi mo ti so tele, won je eko ti o jinle, eko ti o wa lati inu Olorun, eko ti emi Olorun ti o nfe la oju wa si loni. Mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa, wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa, ati wipe bi ati n gbo a o dide lati se ohun ti Olorun fe ka se lai fi ohun ko n fale lai jafara. Je ki a wo ikini, bibo ogbologbo okunrin ni sile bi ewo akisa ti a fe gbe sonu, bibo sile pelu awon ise ise ti atijo. Kolose ori keta ese ikejo ati ese ikesan. Sugbon nisinsiyi, e fi gbogbo wonyi sile pelu ibinu, irunu, arankan, oro odi ati oro etiju kuro li enu yin. E ma se se poro fun eni keji yin. Eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re. Nihi ni Olorun ti enu Paul apostle so fun wa wi pe ohun ti a n pe ni igbala, ohun ti a n pe ni idande, ohun ti a n pe ni idariji ese tabi irapada, wipe o je ohun ti o jinle pupo, o si je ohun ti o ma mu iyipada nla nla ba igbesi aye wa. O wa n so fun ni, sugbon nisinsiyi igba ti Paulu apostle nso ni sinsin yi o nso nipa igba kan ni igbesi aye awon ni igbesi aye awon ara kolose igba kan ni igbesi aye onigbagbo nje ni sinsin yi ti a nso nipa re kini o n toka si o n toka si wipe ati kuro ninu aye ati wa si ijoba olorun ni sinsin yi ti ati wa si ijoba olorun o n toka si wipe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso jesu christ olugbalawa o n so wipe sugbon ni sinsin yi ti ati wa si abe akoso titun o n so nipa wipe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa nso fun a wipe nje ni sinsin yi ti a wa ninu imole o nso wipe ati di oku si ese ati di aye si christi ati ji iji ododo o wa nso wipe gba ti ati kuro ni eni ti ati jo ti a si ti wa ni sinsin yi lati di titun ninu ero wa ninu christi o ni oye ke a fi gbogbo awon nkan wonyi sile o wa nso o dabi ki awon olopa tabi oga olopa ki o so fun olopa kan ti o sese gba ise boya ori olopa ijilaro o wa si ori ila nibi ti won tin to ke ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopa wa ri olopa ti o sese gba ise yi o wa ri wepe o wo aso to tin wo tele tele ko wo aso ti a fi da olopa mo ah ni oga olopa wa so pe ah nje ni sinsin yi nigbati o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso won yi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa se on ti mo nso ye wa aha o dara be nitori be e ni a fi nso fun a we pe ki a fi nkan won yi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gba ti a ti kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro a dabi eni we pe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun ah a ma be sini so pe ki lo de sebi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro ki lo fa ibinu oni gba ti a ti mo Jesu Christi oni ki a fi awon nkan won yi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma dabe ni pe on gbona die bi ati de waju oko ni a ri pe oju oko faro a ti ri pe bo ti n se tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti to to soke won ti foju gba o dabi eni wipe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti ajo npe ara wa ni ara ninu oluwa ki lo de to je wipe bi abati soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabi arabirin ki la so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o n so fun wa o ni bi a ba ti bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awon omo olorun ki lo n fa irunu laarin awon omo olorun ki lo n fa aran kan bi a ba so nkan o se se gege bi eniyan eleran ara bi a tile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada ohun ti mo nso ni wepe bi abati ni igbala alaafia olorun awonu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wepe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe aoti yi ara wa pada andro de ojo ajinde to je wipe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa ba kan na sibe se o mo wipe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wipe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wipe a nso laarin ara wa sugbon ohun ti a nso yi ki o dabi eni wipe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wipe ki se wipe a mo mo se nkan yi si wa nitori be ke agboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wipe ko dun mi ko dun mi sugbon a se tun soro lori nkan na ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a ndaruko oji omo olorun awa papa a so pe a ji omo olorun awa so wipe a o ni nkan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ku omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si won nitori wipe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se ji omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se

àti owó ọkọ kò sí nǹkan tó lè pàápọ̀. Bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́, bí ò bá fi sílẹ̀ láti jẹun, òun lè bí máa pa. Nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí, mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí. Irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé a gbin nǹkan kan sínú, tí a fi ń bínú, tí a fi ń kórira ọkọ? Mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ̀ọ́lẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn, ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ. Kò dára bẹ́ẹ̀. Bí a bá ti di onígbàgbọ́, ìbínú á kúrò, ìrunú á kúrò, àrán kan kọ́ á kúrò, ọ̀rọ̀ òdì. Kò tiẹ̀ yẹ ká gbọ́yìn sí onígbàgbọ́. Àwọn aláìgbàgbọ́, aláìwà bí Ọlọ́run, ni wọ́n máa ń fi Bíbélì ṣẹ̀fẹ̀, ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ògbà Bíbélì o, nítorí pé èyí tí a kọ sí Bíbélì, wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí Bíbélì, àwa tí a ti jẹ́ ọmọ Ọlọ́run. Bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀, ohun tí a gbé lárugẹ, ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ohunkóhun nínú rẹ̀ ni a ń tẹríba fún Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́, ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́. Àti ọ̀rọ̀ ìtìjú, ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà, ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí, ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí, ọ̀rọ̀ tí tini lójú, ọ̀rọ̀ tí a kò gbọdọ̀ gbọ́ ní gbangba. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin, ẹ ṣe gáfàrà fún mi, bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò, tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba, nítorí wípé ó jẹ́ ohun tí ó tini lójú. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya, tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba. Ṣùgbọ́n ìgbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́, ṣùgbọ́n tí wọ́n tún ń dápara, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, àwọn tí wọ́n sì ń sọ yìí, wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dá, wọn sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà. Aládùúgbò sì ń bèrè wípé arábìnrin, níbo lè fẹ́ lọ? Tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà, ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ni ó gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà. Ìgbà tí wọ́n ti ń lọ, kò ṣàǹfààní kémi náà lọ. Torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà, iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi. Á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ. Ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́, kí a tún máa purọ́ fún ara wa. Ó ṣeéṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀. Bí ó bá sọ fún ọkọ pé baálé mi, mo fẹ́ lọ rí ìyá mi o, ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ṣé ò sí nǹkan o? Nítorí bẹ́ẹ̀ a kàn ní aráalé. Bí baálé mi bá béèrè pé ńbo ni mo lọ, ẹni mo sáré jáde díẹ̀ ń bẹ̀ yẹn, mo fẹ́ lọ wo àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojú ilé mi. Irọ́ ló ń pa o, ó ń lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Tó bá sì dé, tó bá sọ pé ẹ mà pẹ́ díẹ̀, ṣé wọn náà mọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ yìí, bàbá dọ̀dọ̀ wọn, kò ṣeé dìde gírí, nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ, ọ̀rọ̀ náà ti pọ̀ púpọ̀ jù. Nítorí òun ló jẹ́ kí n pẹ́, ìrọ́ ló ń pa. Àwa tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, báwo la tún ṣe ń ba ìrọ́ lẹ́nu wa? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Jẹ́ kí a wo Rómù orí kẹfà. Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbò ọkùnrin wa máa gbélébò pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Ohun kan náà ni èyí ń sọ fún wa nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìlélógún, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn. Ṣé oyè ọ̀ nísinsìnyí, ọ̀kan náà ni Bíbélì.

ẹ̀yin kò béèrè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ, bí a bá ti ń parí ìwàásù, bẹ́ẹ̀ ni wọ́n sájáde, wọ́n lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò. Nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀dí mọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀, tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa, tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. A ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew 24:36 láti ẹsẹ̀ ogójì. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. Òun sì lọ síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa wípé kí a lè fún òun ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ, àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa, àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ẹ̀dá, fún gbogbo àgbáyé, nítorí wípé gbogbo ẹbọ tí a ń rú nínú májẹ̀mú láéláé, ìwọ̀nyí ni ìbájẹ́ àbáyọrísí rẹ̀ tàbí ìmúṣẹ àwọn nǹkan wọ̀nyí nígbà tí Jésù Kristì ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó fi ara rẹ̀ rú ẹbọ fún gbogbo àgbáyé pátápátá. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí, èyí tí wọn ìbá fi dìde, èyí tí wọn ìbá fi kúnlẹ̀, èyí tí wọn ìbá fi gbé ohùn wọn sókè láti gbàdúrà pẹ̀lú Jésù Kristì, wọn kò lè gbàdúrà. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wípé ó sì bá wọn, wọ́n ń sùn. Ìgbà tí ó yẹ kí wọn kí ó gbàdúrà, wọ́n ń sùn. Abájọ tí ìrẹ̀wẹ̀sì tí ó fi jọba nínú ọkàn wọn, abájọ tí àìlágbára tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí àṣetì àṣeèrí tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí ìbẹ̀rù tí ó fi kún ọkàn wọn, abájọ tí wọn kò lè ní agbára nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n bèrè wípé o jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn, abájọ tí wọ́n fi sẹ́ Jésù. Ó wí pé ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Bí a bá yẹ ìgbésí ayé rẹ̀ wò dáradára, bí a bá wo kí ni ìdí tí ó dàbí ẹni wípé àìsàn fi jọba tí o kò lè ṣẹ́gun, tí ó dàbí ẹni wípé àwọn ọ̀tá wọn ń jọba, tí ó dàbí ẹni pé nígbà gbogbo ni àwọn ọ̀tá máa ń gbẹyẹ lọ́wọ́ rẹ, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni wọ́n máa ń já ọtílẹ̀, ni wọ́n máa ń fi ẹ̀yìn rẹ balẹ̀. Èyí ni wípé o jẹ́ ẹni tí kìí gbàdúrà, o jẹ́ ẹni tí kò lè ru ara rẹ sókè. Ó tọ̀ wọ́n wá, ó sì bá wọn, wọ́n sùn. Ó sì wé fún Pétérù pé kí n la, ẹ̀yin kò ha lè bá mi ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ aláìsàn, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìgbàlà, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run nínú ọkàn rẹ? Ìwọ kò ha lè ṣọ́nà àti gbàdúrà ní wákàtí kan? Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ di alágbára, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ jẹ́ akọni nínú ìgbàgbọ́ tí o sì fẹ́ di aṣẹ́gun, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí ìdánwò ti ń wá látọwọ́ èṣù, láti inú ayé, láti inú ara.

Ṣégun, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ń borí, ẹni tí ó ní ìwà mímọ́ àti ìwà òdodo ní ìgbésí ayé rẹ̀, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí wàhálà bá wà nínú ẹbí, tí o sì ń fẹ́ àlàáfíà nínú ẹbí, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí ó bá dàbí ẹni pé o jẹ́ aláìsàn, a máa ń pè ní kú fọláyè. Lónìí adìde lọ́la a tún wà ní orí ibùsùn àìsàn. Síbẹ̀síbẹ̀, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ara rẹ̀ dá ṣáṣá, ó ní kí a máa ṣọ́nà kí a sì máa gbàdúrà. Bí o bá jẹ́wọ́ pé àwọn ayé ni wọ́n náà gbàná fún ọ, tí owó kì í dúró lọ́wọ́ rẹ, tí o sì ń fẹ́ òun fẹ́ ní ìyípadà rere, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá jẹ́wọ́ pé o yàgàn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó dá ọ sílẹ̀, o ń fẹ́ kí Ọlọ́run kí ó bojú wò ó, kí ó sì sọ ọ́ di ọlọ́mọ, ó ní kí ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Ìdánwò tàbí ìdẹ̀wò púpọ̀ ni ó wà nínú ayé, nítorí pé ayé òkùnkùn ni ayé tí a ń gbé, ayé tí èṣù ń jọba ni ayé tí a wà, ayé tí àwọn ẹmẹ̀wà àti àwọn ọmọ èṣù tí wọ́n ń jọba ni ayé tí a wà, ayé tí ìrẹ́nijẹ tí ó pọ̀ sí ni ayé tí a wà, ayé tí àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n pọ̀ sí ni ayé tí a wà, ayé tí ó ní wàhálà púpọ̀ àti ìpọ́njú ni ayé tí a wà. Bí a kò bá fẹ́ bọ́ sínú ìdánwò tàbí sínú ìdẹ̀wò, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ó wí pé ó ní kí a máa ṣọ́nà kí a sì máa gbàdúrà kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìgbàlà, ṣùgbọ́n ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìsọdi mímọ́ àti ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n ṣé o mọ̀ ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ agbára Ọlọ́run, agbára láti gbàdúrà, agbára láti borí èṣù, agbára láti lè kọjú ìjà sí àwọn ọmọ igun rẹ̀. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìwòsàn, ẹ̀mí ń fẹ́ kí a ṣe àṣeyè àti àṣeyege ní ìgbésí ayé wa, àṣeyege ní ìgbésí ayé wa. Ẹ̀mí ń fẹ́ nítòótọ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Bí a bá sì ń fẹ́ kí Ọlọ́run kí ó bójú wa àti kí àwọn ìlérí rẹ̀ kí ó ṣe sí wa lára, ohun tí a ń sọ ni wípé a ní láti ru ara wa sókè. Wo bí Aísáà ti sọ fún wa, Aísáà orí kejìléní àádọ́ta, láti ẹsẹ̀ ìkíní, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, ó ń sọ fún àwa tí a rẹ̀wẹ̀sì, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn, tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́, ó ní kí a jí dìde. Jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerusalemu, ìlú mímọ́. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà àwọn aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa, bí a bá lè ru ara wa sókè, bí a bá lè ké pe orúkọ Olúwa, wípé láti ìsinsìnyí lọ, láti ìgbà yìí lọ, àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa, a kò ní rí wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń rìn wá mọ́lẹ̀, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Bí a bá lè jí dìde, ìjí òdodo. Bí a bá lè ké pe orúkọ Olúwa, bí a bá lè ru ara wa sókè, wo ẹsẹ̀ ìkejì, gbọn ekuru kúrò lé ara rẹ, dìde jókòó. Ìwọ Jerusalemu, tú ọ̀já kúrò, lí ọrùn rẹ, ìwọ òǹdè ọmọbìnrin Sioni. Ohun tí a ń sọ ni wípé àwọn Ísíráélì wọ̀nyí, wọ́n dàbí òmìràn tí ó jẹ́ wípé wọ́n di òbólẹ̀, wọ́n ń hùwà aláìlágbára. Níbi tí òmìràn yìí tí ó ti dòbólẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tí kò tó, àwọn tí kò lágbára tó, ni wọ́n ń gorí rẹ̀, ni wọ́n ń dé pẹ̀lú ọ̀já tàbí pẹ̀lú okùn. Ó dàbí ẹni wípé a ń ṣẹ́gun wọn, ṣùgbọ́n Aísáà ń sọ fún wípé kí wọn kí ó jí dìde, kí wọn kí ó ru ara wọn sókè, kí wọn kí ó ké pe orúkọ Olúwa, kí a bá lè mú àwọn ohun tí ó wà ní ìgbésí ayé wọn, tí ó sọ wọ́n di ẹdun arinlẹ̀, kí a lè mú nǹkan wọ̀nyí kúrò. Ó ní kí wọ́n gbọn ekuru kúrò lé ara wọn, kí wọn kí ó sì dìde, kí wọn kí ó tú ọ̀já kúrò lé ọrùn wọn. Àwọn òǹdè ọmọbìnrin Sioni,
bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun olorun wi pe a nfe di eni igbala a nfe di eni ti o ni so ni ma eni ti o ni agbara olorun ati eni ti a isan gbogbo ti o ku ti ko ni igbese aye re ti a ko je ki ohunkohun ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbese aye wa sugbon ti ko te wa lorun titi di sisin yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan won yi ninu igbese aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin dafidi ori kejilelogoji lati ese ikini orin dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi beeli okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe beeli okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oroko olowa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun oni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi so yi ni wepe o ni ijatile ninu aye nitori wepe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi abagbekele eran ara o daju wepe a o ni ijatile sugbon ni orin samu so wepe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wepe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbese aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo tire titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan kekeke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di ileri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fi agbara olorun ni igbese aye re o ye ki o ke pe olowa o n gbe olorun n gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihinrere ni o soro fun ojojo bi o ba si n fe agbara ati waasu ihinrere o ye ki o ke pe olowa o n gbe olorun n gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo matthew ori karun ese ikefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o n gbe yi ki o joba ki o wa ni okan wa matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe n gbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe n gbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Kristi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Kristi won fe nkan wonyi ni igbese aye won bi a ba n feru nkan be isodi mimo ki se ohun ti a n ba pade loju ona isodi mimo ki se ohun ti a n ba pade ni ibodo oko isodi mimo ki se ohun ti a n ba pade ni bi oja isodi mimo je ohun ti a n ba pade ni ile olorun nigba ti a ba ni ongbe nigba ti ebi ba n pa wa sipa ododo ti ongbe n gbe wa sipa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba n fi awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke
láti lè di ìlérí ọlọ́run mú láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí nínú Johanu orí keje ẹsẹ ìkẹtàdínlógójì lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú iye anípẹ̀kun kìí ṣe fún àwọn onílọ̀wọ́ọ́wọ́ iye anípẹ̀kun kìí ṣe fún àwọn kò gbóná kò tutù iye anípẹ̀kun kìí ṣe fún àwọn aláìlè gbàdúrà iye anípẹ̀kun kìí ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni òǹgbẹ ìgbàlà òǹgbẹ iye anípẹ̀kun òǹgbẹ wípé kí á dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run òǹgbẹ wípé kí á kọ orúkọ rẹ ní ìwé ìyè lọ́run òǹgbẹ wípé kí á sọ ọ́ di ọmọ ọlọ́run kí ẹ̀mí ọlọ́run kí ó máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ ọlọ́run bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu tàbí òǹgbẹ ìwà mímọ́ òǹgbẹ ìsọdi mímọ́ òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́ bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ ọlọ́run wá bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ ọlọ́run wá tí o kò gbàdúrà tí o kò sọ fún ọlọ́run wípé títí ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ o kò ní kúrò níwájú ọlọ́run kì yóò lè ṣeéṣe fún ọ láti lè ní àwọn ìbùkún ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni nítorí tí a kò tí ì ṣe Jésù lógo ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni ò ń fẹ́ ìgbàlà ni tàbí ò ń fẹ́ ìwòsàn tàbí ò ń fẹ́ ìsọdi mímọ́ tàbí ò ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ ò ń fẹ́ kí á mú àwọn àìní wọ̀nyí kúrò ohun tí a ní láti ṣe ni pé kí á ru ara wa sókè kí á ké pe ọlọ́run kí á jẹ́ kí ìlérí ọlọ́run kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Israẹli ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ sókè láti dì ọ́ mú ní àṣálẹ́ yìí bí a bá fẹ́ ní ìbùkún ọlọ́run ó yẹ kí a lè ru ara wa sókè ó yẹ kí a lè ké pe ọlọ́run ó yẹ kí a lè sọ fún ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún ọlọ́run ìlérí ọlọ́run kì í kùnà bí a bá ké pe ọlọ́run ó dájú pé yóò gbọ́ bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà a ó gbà á là bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọdi mímọ́ a ó sọ di mímọ́ bí ẹni tí ó ti ní ìsọdi mímọ́ bá wá síwájú ọlọ́run tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀ agbára tí yí ni padà agbára tí yí èdè ẹni padà agbára tí yí ìrò inú wa padà agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá bí a bá ń fẹ́ agbára ẹ̀mí ọlọ́run ó dájú wípé bí a bá lè ru ara wa sókè bí a bá ké pe orúkọ olúwa wípé ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára yóò sì fi àwọn ìlérí ọlọ́run tí ó pọ̀ yóò fi wọ́n ṣe yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí á dìde kí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀ a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ ké pe orúkọ olúwa sọ fún ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn ó sì ń fẹ́ kí ọlọ́run kí o gba ọkàn rẹ là tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́ ìsọdi mímọ́ ń kọ́ ru ara rẹ̀ sókè kí o sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ ìsọdi mímọ́ tàbí ìwọ tí o ti ní ìsọdi mímọ́ báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ ru ara rẹ̀ sókè kí o sì jí gìrì kí o jí ìjí òdodo kí o sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ jí gbé agbára rẹ wọ̀ ìwọ sí òní gbọ́n irúkú kúrò lé ara rẹ dìde kí ìwọ kí o bá lè mú ìlérí ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ bí o bá jẹ́ ẹni ìlọ́wọ́ọ́wọ́ jí dìde bí o bá jẹ́ kò gbóná kò tutù jí dìde bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ jí dìde kí o ronú pé wàdà
bi o ba je eni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo jidide ki o ke pe oruko Olowa bi o ba je eni ti foni ku folaye tele tele ninu igbagbo jidide ki o ke pe oruko Olowa so fun Olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala Olorun ni igbese aye re o nfe so di mimo ni igbese aye re o nfe agbara emi Olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun Olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu kepe oruko Olowa kepe oruko Olowa kepe oruko Olowa o daju pe yo gbo bo ba le kepe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo Jerusalemu nitori lati igba yi lo alai kola ati aimo alai mo ki o wo inu re mo kepe oruko Olowa iwo nfe o ko si le ni nitori ale igbadura emi nfe o se ailera fun ara nitori ale igbadura o je alai ni o je alai wa bi Olorun nitori ale igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti an segun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke kepe oruko Oluwa so fun Oluwa wi pe o fe yi pada ni igbesi aye re mama fi igba gbogbo wola ni igbala mama fi igba gbogbo wola ile igbadura mama fi igba gbogbo wola ni isodi mimo o fi igba gbogbo wola ni agbara mi Olorun ni igbesi aye re jidide ki o kepe oruko Olowa jidide ki o kepe oruko Olowa jidide ki o kepe oruko Olowa ki o so fun Olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon esere ki o kan won sile ki a ba le dariji o je wa esere ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe Olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe Olorun fun agbara ifikun ni agbara emi Olorun bi o ba ti ni ifikun ni agbara emi Olorun ke pe Olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko Olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun Olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile igbadura yo kuro ni igbesi aye re ke pe oruko Olowa ke pe oruko Olowa ke pe oruko Olowa eyi ki se akoko fun orun sisun kepe oruko Olowa eyi ki se akoko fun irewesi kepe oruko Olowa jidide ki o kepe oruko re ru ara re soke ki ileri Olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia Olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe Olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oruko Olowa so fun Olorun di ileri re mu kepe oruko Olowa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi Olorun ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko Olowa jidide ki oru ara re soke ki o so fun Olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun Olorun ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu
ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o ke pe oruko Oluwa jidide ki o ke pe oruko Oluwa jidide ki oru ara re soke ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu ki o re ofe igbala Olorun anu Olorun isodi mimo tooto ati agbara emi Olorun ki o ba le je tire ro ara re soke ki o ke pe oruko Oluwa.

0: Ìwé wòlí Àìsáyà, orí 18. Ègbé ni fún ilẹ̀ tí ó ní òjìji apá méjì, tí ó wà ní ìkọjá odò Ethiopia, tí ó rán àwọn ikọ̀ lé ọ̀nà òkun, àní nínú ọkọ̀ koríko odò, lé ojú odò, wípé lọ ẹ̀yin oúnṣẹ́ tí ó yára kánkán, sí orílẹ̀-èdè tí a nàka tí a sì tẹ́jú, sí ènìyàn tí ó ní ìbẹ̀rù láti ìgbà yìí àti títí lọ, orílẹ̀-èdè tí ó ní ipá, tí ó sì tẹnimọ́lẹ̀, ilẹ̀ ẹni tí odò púpọ̀ pín ya, gbogbo ẹ̀yin tí ń gbé ayé àti olùgbé ayé. Ẹ wò, nígbà tí òun gbé ọ̀págun sórí àwọn òkè gíga, àti nígbà tí òun fọn ìpè, ẹ gbọ́, nítorí bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi, èmi ó sinmi, èmi ó sì gbèrò nínú ibùgbé mi, bí òru ọ̀sán gangan, àti bí àwọ̀ ọ̀sán mọ́ èrì nínú ooru ìkórè, nítorí ṣáájú ìkórè, nígbà tí ìrudì bá kún, bí ìtànná bá di èso àjàrà pípọ́n, òun ó fi dòjé rẹ́ ẹ̀ka titun, yóò sì mú kúrò, yóò sì kí ẹ̀ka lu ilẹ̀, a ó sì fi wọ́n sílẹ̀ fún àwọn ẹyẹ òkè ńlá, àti fún àwọn ẹranko ayé, àwọn ẹyẹ yóò yá oòrùn lórí wọn, gbogbo àwọn ẹranko ayé yóò sì pò tútù lórí wọn. Lé àkókò náà ni a ó mú ọrẹ wá fún Olúwa àwọn ọmọ ogun, láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí a nàka, tí a sì tẹ́jú, àti ènìyàn tí ó ní ìbẹ̀rù láti ìgbà yìí àti títí lọ, orílẹ̀-èdè tí ó ní ipá tí ó tẹnimọ́lẹ̀, ilẹ̀ ẹni tí odò púpọ̀ pín ya, sí ibi orúkọ Olúwa àwọn ọmọ ogun, òkè gíga Sioni.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé wòlí Àìsáyà, orí 19. Ọ̀rọ̀ ìmọ̀ ní ti Íjíptì, kíyèsí, Olúwa ń gun àwọ̀ sánmọ̀ tí ó yára, yóò sì wá sí Íjíptì, a ó sì ṣí ipò àwọn òrìṣà Íjíptì padà níwájú rẹ̀, àyà Íjíptì yóò yọ́ lé àárín rẹ̀, èmi ó sì gbé Íjíptì dìde sí Íjíptì, olúkúlùkù yóò sì bá arákùnrin rẹ̀ jà àti olúkúlùkù aládùúgbò rẹ̀. Ìlú yóò dojúkọ ìlú, àti ìjọba yóò dojúkọ ìjọba. Ẹ̀mí Íjíptì yóò sì rẹ̀wẹ̀sì láàrin inú rẹ̀, èmi ó sì pa ìmọ̀ inú rẹ̀ run, wọ́n sì wá àtọ òrìṣà lọ, àti sọ́dọ̀ àwọn atujú, àti sọ́dọ̀ àwọn àjẹ́, àti sọ́dọ̀ àwọn oṣó. Olúwa, Olúwa àwọn ọmọ ogun wípé, àwọn ará Íjíptì ni èmi ó fi lé Olúwa òǹrorò lé ọwọ́, ọba tí ó múná yóò ṣe àkóso wọn, omi yóò sì bùṣe ní òkun, a ó sì fi odò ṣòfò, yóò sì gbẹ, odò yóò sì di rírùn. Odò àbò lẹ ó sọ di òfo, tí a ó sì gbọ́ngbẹ, òkè odò àti ìyẹ́ yóò rọ, oko tútù ní ìpadò, lé ẹnu odò àti ohun gbogbo tí a gbìn sí padò, ni yóò rọ, yóò fún ká kì yóò sì símọ́, àwọn apẹja yóò gbàwẹ̀ pẹ̀lú, àti gbogbo àwọn tí ń fi ìwọ̀ lé odò yóò pohùn réré ẹkún, àti àwọn tí ń da àwọ̀n ní odò yóò soríkọ́, pẹ̀lú àwọn tí ń ṣiṣẹ́ ọ̀gbọ̀ dáradára, àti àwọn tí ń wọ aṣọ àlà yóò dààmú, a ó sì fọ́ wọn ní ìpìlẹ̀ rẹ̀. Gbogbo àwọn alágbàṣe ni a ó bà ní inú jẹ́, nítòótọ́, òpè ni àwọn ọmọ aládé Swani, ìmọ̀ àwọn ìgbìmọ̀ ọlọ́gbọ́n Farao di wèrè. Ẹ a ti ṣe sọ fún Farao pé, èmi ni ọmọ ọlọ́gbọ́n, ọmọ àwọn ọba ìgbàani. Àwọn dà, àwọn ọlọ́gbọ́n rẹ dà, sì jẹ́ kí wọ́n sọ fún ọ ní ìsinsìnyí, sì jẹ́ kí wọ́n mọ ète tí Olúwa àwọn ọmọ ogun ti pa lé Íjíptì. Àwọn ọmọ aládé Swani di aṣiwèrè, a tan àwọn ọmọ aládé Nofi jẹ, àní àwọn tí ṣe pàtàkì ẹ̀yà rẹ̀. Olúwa ti mí èémí ìyapa sí inú rẹ̀ náà, wọ́n sì ti mú Íjíptì ṣìnà nínú gbogbo iṣẹ́ inú rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀mù tí ènìyàn ti ń ta gbọ̀ngbọ̀n nínú èébì rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sí iṣẹ́kíṣẹ́ fún Íjíptì, tí orí tàbí èrù, ẹ̀ka tàbí oko odò lè ṣe. Ní ọjọ́ náà ni Íjíptì yóò dàbí obìnrin, yóò sì wárìrì, ẹ̀rù yóò sì bá nítorí mímí ọwọ́ Olúwa àwọn ọmọ ogun tí ó mìlé e lórí, ilẹ̀ Júdà yóò sì di ẹrù fún Íjíptì, olúkúlùkù ẹni tí ó dá aṣọ nínú rẹ̀ yóò ti kara rẹ̀ bẹ̀rù. Nítorí ìmọ̀ Olúwa àwọn ọmọ ogun tí ó ti gbà sí, lé ọjọ́ náà ni ìlú mìíràn ní ilẹ̀ Íjíptì yóò fọ èdè Kenani, tí wọn ó sì búra sí Olúwa àwọn ọmọ ogun, a ó máa pe ọ̀kan ní ìlú ìparun. Ní ọjọ́ náà ni pẹpẹ kan yóò wà fún Olúwa lé àárín ilẹ̀ Íjíptì, àti ọ̀wọ̀n ní agbègbè inú rẹ̀ fún Olúwa, yóò sì jẹ́ fún àmì àti fún ẹ̀rí sí Olúwa àwọn ọmọ ogun ní ilẹ̀ Íjíptì, nítorí wọn ó kígbe pé Olúwa nítorí àwọn aninilára, yóò sì rán olùgbàlà kan sí i àti ẹni ńlá, òun ó sì gbà wọ́n. Olúwa yóò sì di mímọ̀ fún Íjíptì, àwọn ará Íjíptì yóò sì mọ Olúwa lé ọjọ́ náà, wọ́n sì rú ẹbọ, wọ́n sì ta ọrẹ, nítòótọ́, wọ́n jẹ́jẹ́ fún Olúwa, wọ́n sì mú iṣẹ́. Olúwa sì lu Íjíptì bolẹ̀, yóò sì mú ní ara dá, wọ́n sì yí padà sí Olúwa, òun sì gbọ́ ẹ̀bẹ̀ wọn, yóò sì mú wọn lé ara dá. Lé ọjọ́ náà ni òpópó kan yóò wà láti Íjíptì dé Assyria, àwọn ará Assyria yóò sì wá sí Íjíptì, àwọn ará Íjíptì sí Assyria, àwọn ará Egypt yóò sì sìn pẹ̀lú àwọn ará Assyria. Ní ọjọ́ náà ni Israel yóò jẹ́ ìkẹta pẹ̀lú Egypt àti pẹ̀lú Assyria, àní ìbùkún ní àárín ilẹ̀ náà, tí Olúwa àwọn ọmọ ogun yóò bùkún fún, wípé ìbùkún ni fún Egypt ènìyàn mi, àti fún Assyria iṣẹ́ ọwọ́ mi, àti fún Israel ìní mi.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábàápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábàápín síwájú sí nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá. Ìbùkún tí ẹ ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí ẹ ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí, kí ó máa gbàgbọ́ sí, kí ó máa gbàdúrà sí, kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fi ni lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristi o je olugbala ati olusho agutan wa anwo orin dafidi ori ketalelogun orin dafidi ori ketalelogun ninu orin dafidi yi ni ati ri itoju ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo tire o sese gbati a pe orin dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin dafidi yi lai mo oluso agutan ti a n soro nipa re ninu orin dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti a ti pese sile fun awon omo olorun ninu orin samu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin orin dafidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wipe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wipe ohun o ka orin dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin dafidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dafidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin dafidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wipe won mo wipe eni ti n ka bi o ti n ka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo jesu kristi be ni o n je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omije kuro le oju won be ni eni ti o koko ka orin dafidi yi be ni o wa si odo eni ti o mo olorun wipe ohun ri iyato nitori wipe ohun mo orin dafidi lai mo olugbala wipe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin dafidi ni wipe o mo oluwa o tun mo oro oluwa o mo oluwa o mo anu oluwa o mo oluwa o mo itoni oluwa o mo oluwa o mo isimi ti o wa ninu jesu kristi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dafidi ori ketalelogun sugbon ti ko mo jesu kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo jesu kristi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu olorun ati ipese olorun ti a pamo fun wa ninu orin dafidi yi adura mi ni wipe bi a ti n keko ninu re loni wipe olorun yio se wa loju olorun yio fowo to wa le okan wipe eru kankan ko ni si ninu okan wa bi a ti wo ipese ati oribiribi ti olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki am olugbala bawo ni a se le mo olugbala ke amo ni oluwa gege bi olusoagutan wa ke awa na ki o le so wi pe oluwa li olusoagutan mi emi ki yo se alai ni bawo ni a se le mo gege bi olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi olusoagutan wa ninu peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmon eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti amu yin larada nitori eyin tin sako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo le so agutan ati bishop okan yin nihin ni aje ko ye wa yekeyeke bi a se le mo oluwa gege bi oluso agutan wa o so nipa wipe o fi ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa papa adi oku si ese adi aye si ododo o wa nso fun wa ni ese karun din logbon wipe nitori tele ati sakulo gege bi agotan ti o sonu sugbon o ni nisisiyi nipa ironu po ada nipa igbagbo ninu Jesu Christi nipa jije wo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Christi nipa wiwe ninu eje Jesu Christi pelu igbagbo wi pe ati di eni ti adanide eni ti adariji ati di agotan ninu agbo ati wi pe nisisiyi ati pada si odo oluso agotan ati bishop okan wa nihin ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese wonyi bi ase nro mo Jesu Christi lati wo ese wa nu nitori wi pe eje Jesu Christi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani yi gege bi iriri igbala iriri atunbi o je wi pe aje ti olorun ki se gbogbo eni tin lo sile esin ni a npe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese wonu kiki awon ti o ni eri yi ninu okan won wi pe Jesu ti so won dominira kuro ninu ese awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wi pe ikan ni ki amo olugbala ikeji ni ki amo itoni itoju ipese ati ibokun ti o je ti wa nitori wi pe amo Jesu gege bi olugbala wa bi abawo orin dapidi yi daradara bi abasi ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin dapidi yi ye ki a wo owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi feti si oro mi deti re sile si oro mi omo mi feti si oro mi bawo ni a se ma mo omo daradara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma n so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa paapa bi a ba je eni ti o somo ebi yi bi abari iru omo be a ma nfowo to omo be we pe omo daadara ki se be duro titi baba bi soro tan to fi peti si ohun to nso we pe leyin na ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan na ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo we pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a wa si ilesi o ye ki o je asa laarin wa we pe bi a ba ngbo iwasu ko ye ki o je asa laarin wa we pe bi a ba nsoro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won we pe bi a ba ti nka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba nsoro olorun ati feti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won to ma ni ipade idakonko ninu ile isin nigbati iwaasu nlo ko ye ko ri be oni omo mi bi aba so we pe aje ti olorun oni ki a peti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi aba so we pe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dapidi nisisiyi orin dapidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dapidi fun ara re ti o nso nipa oluso agutan ohun paapa ti je adaran tele tele ohun paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti dapidi nso nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti ohun paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dapidi ori kejilelogorin orin dapidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese kokanle laadorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fun oyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihin ni a so fun wa ise ti Dafidi se tele tele Dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon Dafidi mo ju be lo o mo we pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ki a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin dapidi ori kejilelogbon o ri iriri igbala iriri isodomo iriri atunbi ti dapidi ti o ni kese be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin dapidi ori kokanlelaadota o ri nigbati o n bebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin saamu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na ye o le wi pe oluwa li oluso agutan mi bi a ba wo ti david so nihin ari wi pe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun David ki se ru eni be ni hile o wi pe ni toto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o fi ope fun olorun wi pe ni akoko ti o nko samu yi o ri wi pe oluwa si je oluso agutan ohun iwo paapa igbala ti o njeri nipa re idande ti o njeri nipa re idarije ese ti o njeri nipa re iriri sodomo ti atunbi ti o njeri nipa re se eyi ti o wa titi di sinsin yi ni tabi eyi ti o ti koja lo eyi ti oni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki oni idani loju wi pe ninu odun titun yi o je ti olorun wi pe o ki se bi ewore o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eyi ti iwo ibale wi pe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wi pe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wi pe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wi pe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludaabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eran ko boburu nigbati ejo lailae ni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je eru eni be ti o n fi ojo igbala dola bi o ba je eru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wi pe ati jeun o deti ati woso o doran aye ti o je wi pe a ko ni ani to ati ani seku aye ti o je wi pe awon ti won ti le je olowo papa won kigbe wi pe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wi pe awa ki yo se alaini ohunkohun eyi ni eri ti a ri ninu bibeli wi pe ni igba oda ni igba kugba wi pe oluwa o ma n pese fun awon ti re aranti itan omo israeli ni aginju ki won ti le to kuro ni oko eru egypt se aranti wi pe bi won ti n pon won loju si be ni won dagba si bẹẹni won tun po ju bẹẹ lọ bẹẹni won lagbara ju bẹẹ lọ nitori wi pe olorun lo koju si won lati se won loore nigba ti won si wa ni aginju ari wi pe ki se wi pe owo ni won fi n ra ounje nitori wi pe mana latoke wa ni olorun fi n bo won awon paapa le so ni igba naa wi pe oluwa le oluso agutan won wi pe won ko se alaini ohunkohun bi o ba dabi ẹni wipe aisan wa laisi ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la n pese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbomo won lara awon won yi le korin awon won yi le fo fayo wi pe oluwa le oluso agutan won wi pe nigba ti oluwa je oluso agutan won awon ko se lai ni ohun ko hun awa papa loni a le so pelu idani loju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alai ni ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji ori dafidi ori keta dilogoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ichi ri ke ako olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kana le on so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti on ti wa le ewe titi on fi dagba nisisin yi wi pe ohun o ti ri ke ako olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje enje ki o da wa loju wi pe olorun ma npese fun awon ti re opolopo iri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun ti npese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dafidi ori 84 ese kokanla orin dafidi ori 84 ese kokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki ani dede gege bi oro olorun a o ri wipe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wipe oluwa le oluso agutan wa wipe awa ki yo se alai ni ohun kohun ninu filipi ori 4 ese 19 ni paulo aposteli ni o ti je ki o da wa loju ipese ti olorun ni fun awon ti re sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu kristi jesu ye ke awo anfani keji ti ani nipa wi pe oluwa je oluso agutan wa ke awo ninu orin dafidi ori 17 ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni wepe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wepe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wepe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wepe won ni aniyan popo sugbon o nso fun anihin wepe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti aje ti olorun o ye ki a ni isimi nitori eyi ni jesu kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wepe ni igba ti olorun fun ara re ti o sese wa ni olorire ti o je ki a ba jesu pade ti o ti fun a ni igbala olorun o ye ki a mo wepe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo matthew ori 4

aṣọwo ni a o wọ bi aṣọ ba gbọmọ wa lara kini a o fi paaro rẹ ki bawo ni a o se le gbe igbesi aye irọrun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi se aniyan o ni sugbon ki a ma tete wa ijọba olorun na ati ododo rẹ o ni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin tin sise ati ti a si di ero wowo le lori emi o se fi isimi fun yin egba ajaga mi si orun yin ki esi ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati abamo jesu gege bi oluwa ati olugbala wa nigbati abani jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile da bi eni wi pe ewu wa lona bi o tile da bi eni wi pe ani idojuko tabi inu ni bini bi o tile da bi eni wi pe ajalu wa lotun o n wa losi sibe sibe okan ma n bale ninu olorun bi o ba wo igbesi aye Jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele Herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun Jesu wipe se o mo wipe awon farisi ndode re ṣe o mọ wípé àwọn sadusi ń dọdẹ rẹ ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tí ì tó nítorí bẹ́ẹ̀ ohun tí ó yẹ kí ó ṣe ìbáṣe ní galilee ìbáṣe ní jerusalemu ìbáṣe ní samaria ibikíbi tí ó yẹ kí ó lọ a máa lọ nítorí kì í bẹ̀rù ó ní kí a kọ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun nítorí bàbá ni ó rán òun ẹni tí ó sì rán òun ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀ ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa kí a mọ̀ wípé ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa kí a kó gbogbo àníyàn wa lé ọlọ́run nítorí bí a bá kó àníyàn wa lé ọlọ́run ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa nínú Philippi orí kẹrin ẹsẹ̀ kẹfà ẹ má ṣe àníyàn ohunkóhun ìbá ṣe nípa ohun tí a ó jẹ ẹ má ṣe àníyàn ohunkóhun iṣẹ́ wo ni a ó ṣe ẹ má ṣe àníyàn ohunkóhun báwo ni a ó ṣe rí owó ilé san ẹ má ṣe àníyàn ohunkóhun báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi ìsinmi ọkàn ìsinmi ti ẹ̀mí ìsinmi nínú ẹ̀mí wa bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí olùràpadà olùgbàlà wa kí a padà sí orin Dáfídì orí kẹtàlélógún ẹsẹ̀ kejì ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́ ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀ ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà ìtọ́ni ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ó ti olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé àlọsíwájú láti wá ibi tí omi tútù wà omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà ó máa ń lọ

síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpàlà òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa. Yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ síbi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Kí ni à ń pè ní àkókò ìdákẹ́jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀. Àkókò tí a kò jẹ́ kí àwọn ohùn tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjòkò jẹ́ àkàbíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀. A jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé a jí láàárọ̀, láì ka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa. A fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba. A fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀. A fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fun. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ogún ni Habakuku ti jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé parọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa. Àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn-ín ni ó ti lè ṣeé ṣe fún Ọlọ́run láti lè tọ́ wa. Yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí kẹtàlélógún ẹsẹ̀ kẹta, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa, Olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kún tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. Ṣé o rí wípé nínú ayé yìí wàhálà wà? Nínú ayé yìí ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná ó pọ̀. Ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù, bí ẹ bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a máa tu ọkàn wa lára. Nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀ ó ní òdodo wa, ó ní ìwà mímọ́ wa. Olúmọ fún wa ní òdodo àti ìwà mímọ́. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun. Nítòótọ́, ìdánwò láti ọ̀dọ̀ èṣù yóò wá. Nítòótọ́, ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ pani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé àti tí ó fẹ́ pani sí abẹ́ ìsìnrú èṣù yóò wá. Ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ní ó mú wa lọ, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbẹ́kẹ̀lé, jẹ́ kí a sinmi lé,
ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati wo pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe ni bo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti an pe ni ki a ma rin ni aponifoji ojiji ku se o mo we pe solo o dode dapidi fun igba pepe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki solo ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponifoji ojiji ku fun dapidi oni jesu christi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re oni sugbon ni gbogbo igba yi jesu christi tabi oluwa oluso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa ni tosi imole aye bi o ba wa ni tosi eru ki yo ba wa nitori okunkun bi ajinde ati iye bi o ba wa ni tosi wa a ki yo beru ojiji ku bi kiniwa ya juda bi o ba wa ni tosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ke ma gbekele olorun o daju wi pe yo mu wa segun oni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa ni gba gbogbo nibi kibi ti aba wa bi aba je olooto bi aba je omo olorun bi aba wa ninu ododo jesu christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wi pe a ko ni isimi a ko ni igbagbo ninu jesu christi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi nso fun wa wi pe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wi pe oluwa te tabili o nje sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le ni ni okan re ni wi pe e se ti olorun ko pa gbogbo awon ota wonyi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o ye oni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihin ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi a ti le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa
ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá, bí ó bá tilẹ̀ bá péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ ni irú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣùmí, kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní, èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run á mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ó dájú wípé ìrì Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa. A ó máa ní àkúnwó sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́. Ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé a mọ Ọlọ́run. Ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú ṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ, àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa, kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ, kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára, sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò, sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: rẹ wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa nítorí wípé ìṣe ọlọ́run ni nínú Timothy kejì orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún àti ẹsẹ ìkẹtàdínlógún gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí ọlọ́run tí ó sì lé èrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn ọlọ́run kí ó lè pé nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ ọlọ́run bí o bá jẹ́ ẹni tí kìí ka ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì kò ní ṣeé ṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ ọlọ́run yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa yóò fi hàn wá àwọn ìlérí ọlọ́run yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ yóò fi hàn wá bí a ṣe lè di ìlérí ọlọ́run mú nínú àdúrà wa àti wípé nígbà tí a bá sì lọ síwájú ọlọ́run láti gbàdúrà ẹ̀jẹ̀ Jésù tí ń wẹni mọ́ sísì sọni dọ̀tun yóò jẹ́ kí a di pépé bí a ti mú ẹ̀kọ́ wa wá sí òpin lónìí mo fẹ́ kí ẹsẹ̀ méjì kan kí ó wà nínú ọkàn wa kí a lè dì mú bí a ti ń lọ sílé ìkíní ni a rí nínú orin dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ ìkẹtàdínlógójì 37 máa kíyè sí ẹni pípé kí o sì máa wo ẹni dídúró ṣinṣin nítorí àlàáfíà lè òpin ọkùnrin náà ó ń sọ fún wa ìsopọ̀ tí ó wà láàrin àlàáfíà àti ọkàn pípé àlàáfíà àti ṣíṣe ìfẹ́ ọlọ́run àlàáfíà àti dídúró gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó ní kí a má fara mọ́ kí a má sì fi ara wa ṣe àfiwé àwọn tí ó rìn ní ọ̀nà pípé kí a má jẹ́ kí àwọn ọ̀rẹ́ koríko sàn wa kí ó jẹ́ àwọn tí ó ń dágunlá ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ó sọ wípé mo mọ̀ pé n ò pè mo mọ̀ wípé eléyìí ò da ṣùgbọ́n èèyàn ni mi ò kì í ṣọlọ́run ó ní kí a kọ ìsọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ ó ní kí a máa ṣe àkíyèsí ẹni pípé kí a sì máa wo ẹni dídúró ṣinṣin ó ní nítorí àlàáfíà lè òpin irú ẹni bẹ́ẹ̀ kí a wá pàápàá kí a bá lè ní ohun tí ó máa fún wa ní ìwúrí tàbí ìpèníníjà wípé ọlọ́run tí ó fún arákùnrin yìí ní orí ọ̀fẹ́ ọlọ́run tí ó fún arábìnrin yìí ní orí ọ̀fẹ́ láti máa rìn nínú ìfẹ́ ọlọ́run láti máa ṣe ohun tí ó wà ní ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó ṣeé ṣe kí ó ṣe é fún èmi náà nínú Pétérù kejì orí kẹta ẹsẹ ìkẹrìnlá nítorí náà olùfẹ́ bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí ẹ̀múra gírí kí a bá lè bá yín lé àlàáfíà lé àìlábàwọ́n àti àìlábùkù lé ojú rẹ̀ orí wípé ohun méjì tí a tẹnumọ́ lónìí àlàáfíà àti àìlábàwọ́n àti àìlábùkù ó ń sọ wípé kò ṣe kìí ṣe wípé kí a ní lónìí kí a máa ní lọ́la ó ní kí a dì í mú kí a jẹ́ kí ó wà ní ìgbésí ayé wa títí Jésù yóò fi dé nítorí wípé Jésù Kristì ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì nítorí náà olùfẹ́ àwa tí a ti di ọmọ ẹ̀yin Kristì ẹbí ọlọ́run bí ẹ̀yin ti ń retí bíbọ̀ Jésù irú nǹkan wọ̀nyìí ẹ̀múra gírí kí a ba lè bá yín lé àlàáfíà àlàáfíà pẹ̀lú ọlọ́run àlàáfíà pẹ̀lú àwọn ará àlàáfíà nínú ẹbí wa àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò wa àti kí a wà ní àìlábàwọ́n àti àìlábùkù ní ojú rẹ̀ mo gbàgbọ́ wípé bí a bá gbàdúrà tọkàntọkàn olúwa yóò ṣe nǹkan wọ̀nyí fún wa lórúkọ Jésù ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀ kí a máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà kí a má fi ìgbà kankan ṣe ohun tí kì í ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run kí a máa ṣe ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristì ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa ìrìn ẹsẹ̀ wa ọ̀rọ̀ ẹnu wa ohun gbogbo tí a ń ṣe kí ó máa mú ògo bá ọlọ́run olúwa wa àti bàbá wa ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún ọlọ́run ìwọ tó tí nígbàlà ó yẹ kí o mọ̀ wípé nínú ìgbàlà nínú ìbálàjà pẹ̀lú ọlọ́run níbẹ̀ ni àlàáfíà wà.
1: bi o ba je elese
0: oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje Jesu Kristi ki o le we omo ki eje Jesu Kristi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje Jesu Kristi o le we omo o le se o pe eje Jesu Kristi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun idalebi yo kuro ota laarin iwa ti olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ti olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwenumo eje Jesu o seese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje Jesu o seese ki o di eni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro di o eyi ni isodi mimo isodo tun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona eniyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorunwa ise abe atokewa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se ohun to ye fun itewogba ni waju olorun nipase Kristi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o.

kojú. Ése bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rúpẹ́ àti gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, ése tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, ése tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wá jí, tí ó fi iná ẹ̀mí, tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èéṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ jí, kí ó wá sọ ọ jí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín: èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10, wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá Jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristì wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọdí mímọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́,
àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run.

0: Ìwé wòlíì Àìsáyà orí ìkẹtàlélógún ọ̀rọ̀ ìmọ̀ ní titire hu ẹ̀yin ọkọ̀ Tashiṣi nítorí a ó sọ ọ́ di ahoro tó bẹ́ẹ̀ tí kò sí ilé kò sí ibi wíwọ̀ a fi hàn fún wọn láti ilẹ̀ Kitimu ẹ dúró jẹ́ ẹ̀yin olùgbé erékùsù ìwọ ẹni tí àwọn oníṣòwò Sidoni ti ń rí òkun kọjá ti kún àti nípa omi ńlá
1: irú Sihori
0: ìkórè odò ni owó ọdún rẹ̀ òun ni ọjà àwọn orílẹ̀-èdè kí ojú kí ó tì ọ́ ìwọ Sidoni nítorí òkun ti sọ̀rọ̀ àní agbára òkun wípé èmi kò rọbí bẹ́ẹ̀ ni èmi kò bí ọmọ bẹ́ẹ̀ ni èmi kò tọ́ ọ̀dọ́mọkùnrin dàgbà bẹ́ẹ̀ ni èmi kò tọ́ wúndíá dàgbà gẹ́gẹ́ bí ìhìn ní ti Íjíbítì bẹ́ẹ̀ ni ara yóò ro wọn gooro ní ìhìn tirẹ̀ ẹ kọjá sí Tashiṣi hu ẹ̀yin olùgbé erékùsù èyí a ní ìlú ayọ̀ fún yín tí ó ti wà láti ọjọ́ jọjọ ẹsẹ̀ ohun tìkára rẹ̀ yóò rù ú lọ sí ọ̀nà jíjìn réré láti ṣe àtìpó ta ni ó ti gbìmọ̀ yìí sí tirẹ̀ ìlú adé
2: àwọn oníṣòwò ẹni tí ó jẹ́ ọmọ aládé
0: àwọn alájàpá ẹni tí ó jẹ́ ọlọ́lá ayé olúwa àwọn ọmọ ogun ti pète rẹ̀ láti sọ ìríra gbogbo ògo di àìmọ́ láti sọ gbogbo àwọn ọlọ́lá ayé di ẹ̀gàn láìlẹ̀ rẹ jábí odò ìwọ ọmọbìnrin Tashiṣi àmùrè kò sí mọ́ ó na ọwọ́ rẹ̀ jáde sí òkun ó mi àwọn ìjọba olúwa ti pa àṣẹ ní ti Kenani láti run agbára inú rẹ̀ òun sì wí pé ìwọ kò gbọdọ̀ yọ̀ mọ́ ìwọ wúndí àti ànilára ọmọbìnrin Sidoni dìde rékọjá lọ sí Kitimu níbẹ̀ pẹ̀lú ìwọ kì yóò rí ìsinmi wo ilẹ̀ àwọn ará Kaldea àwọn ènìyàn yìí kò ti sí rí títí àwọn ará Assyria tẹ̀ẹ́dó fún àwọn tí ń gbé agin jù wọ́n kọ́ ilé ìṣọ́ inú rẹ̀ wọ́n sì kọ́ ààfin inú rẹ̀ òun sì parun hu ẹ̀yin ọkọ̀ Tashiṣi nítorí aṣọ agbára yín di ahoro yóò sì ṣe ní ọjọ́ náà ni a ó gbàgbé tirẹ̀ lé 70 ọdún gẹ́gẹ́ bí ọjọ́ ọba kan lẹ́yìn 70 ọdún ni tirẹ̀ yóò kọrin bí panṣágà obìnrin mú hápù kan kiri ìlú lọ ìwọ panṣágà obìnrin tí a ti gbàgbé dá orin dídùn kọ orin púpọ̀ kí a lè rántí rẹ yóò sì ṣe ní ẹ̀yìn 70 ọdún ni olúwa yóò bẹ tirẹ̀ wò yóò sì yí padà sí ọ̀ya rẹ̀ yóò sì bá gbogbo ìjọba ayé yìí tí ó wà lórí ilẹ̀ ṣe àgbèrè ọjà rẹ̀ àti ọ̀ya rẹ̀ yóò jẹ́ mímọ́ sí olúwa a kì yóò fi ṣúra bẹ́ẹ̀ ni a kì yóò tó jọ nítorí ọjà rẹ̀ yóò jẹ́ ti àwọn tí ń gbé iwájú olúwa láti jẹ àjẹtẹ́rùn àti fún aṣọ dáradára.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà orí ìkẹrìnlélógún kíyèsí olúwa sọ ayé di òfo ó sì sọ ọ́ di ahoro ó sì yí ipò ó sì tú àwọn olùgbé inú rẹ̀ ká yóò sì ṣe bí ó ti rí fún àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó rí fún àlùfáà bí ó ti rí fún ìránṣẹ́kùnrin bẹ́ẹ̀ ni fún olúwa rẹ̀ bí ó ti rí fún ìránṣẹ́bìnrin bẹ́ẹ̀ ni fún olúwa rẹ̀ bí ó ti rí fún olùrà bẹ́ẹ̀ ni fún olùtà bí ó ti rí fún awíní bẹ́ẹ̀ ni fún àtọ̀rọ̀ bí ó ti rí fún agba ìlé bẹ́ẹ̀ ni fún ẹni tí ó san ìlé fún un ilẹ̀ yóò di òfo pátápátá yóò sì bàjẹ́ pátápátá nítorí olúwa ti sọ ọ̀rọ̀ yìí ilẹ̀ ń ṣọ̀fọ̀ ó sì ń ṣá ayé ń rù ó sì ń ṣá àwọn ẹni gíga ilẹ̀ ń joro ilẹ̀ pẹ̀lú sì di àìmọ́ ní abẹ́ àwọn tí ń gbé inú rẹ̀ nítorí wọ́n ti rú òfin wọ́n pa ìlànà dà wọ́n da májẹ̀mú ayérayé nítorí náà ni ègún ṣe jẹ ilẹ̀ run àwọn tí ń gbé inú rẹ̀ di ahoro nítorí náà ni àwọn tí ń gbé ilẹ̀ jóná ènìyàn díẹ̀ ni ó sì kù ọtí wáìnì tuntun ń ṣọ̀fọ̀ àjàrà ń joro gbogbo àwọn tí ń ṣe àríyá ń kẹ́dùn ayọ̀ tábúrẹ́tì dá ariwo àwọn tí ń yọ̀ pin ayọ̀ hápù dá wọn kì yóò fi orin mu ọtí wáìnì mọ́ ọtí líle yóò kòrò fún àwọn tí ń mú awó ìlú rúdurùdu palẹ̀ olúkúlùkù ilé ni a ṣe kí ẹnìkan má bàa wọlé igbe fún ọtí wáìnì ń bẹ ní ìgboro gbogbo ayọ̀ ṣú òkùnkùn àríyá ilẹ̀ náà lọ ìdahoro ni ó kù ní ìlú a sì fi ìparun lu ẹnu ibodè nígbà tí yóò rí báyìí ní àárín ilẹ̀ láàrin ènìyàn náà bíi mímí igi olífì àti bíi pípè iṣẹ́ èso àjàrà nígbà tí ìkórè àjàrà tán wọn ó gbé ohun wọn sókè wọn ó kọrin nítorí ọláńlá olúwa wọn ó kígbe kíkan láti òkun wá nítorí náà ni olúwa lé ògo ní ilẹ̀ ìmọ́lẹ̀ àní orúkọ olúwa ọlọ́run Ísírẹ́lì lé erékùsù òkun láti òpin ilẹ̀ ni àwa ti gbó orin àní ògo fún olódodo ṣùgbọ́n èmi wípé ìparun mi ìparun mi ègbé ni fún mi àwọn ọ̀dàlẹ́ ti dalẹ̀ ní tòótọ́ àwọn ọ̀dàlẹ́ dalẹ̀ rékọjá ìbẹ̀rù àti ọ̀fìn àti ẹgẹ́ wà lórí rẹ ìwọ tí ń gbé ilẹ̀ ayé yóò sì ṣe ẹni tí ó sá kúrò fún ariwo ìbẹ̀rù yóò jìn sínú ọ̀fìn àti ẹni tí ó jáde láti inú ọ̀fìn wá ni a fi ẹgẹ́ mú nítorí àwọn fèrèsé láti òkè wá ṣí sílẹ̀ ìpìlẹ̀ ilẹ̀ sì mì ilẹ̀ di fífọ́ pátápátá ilẹ̀ di yíyọ́ pátápátá ilẹ̀ mì tìtì ilẹ̀ yóò ta gbọ̀ngbọ̀n sí ń sọ̀hún bí ọ̀mùtí a ó sì ṣe ní ìdí bí àgọ́ ìrékọjá inú rẹ̀ yóò wọ̀ ọ́ lé ọrùn yóò sì ṣubú kì yóò sì dìde mọ́ yóò sì ṣe ní ọjọ́ náà olúwa yóò bẹ ogun àwọn ẹni gíga ní ibi gíga wò àti àwọn ọba ayé ní ayé a ó sì kó wọn jọ pọ̀ bí a ti kó ará túbú jọ sínú ihò a ó tì wọ́n sínú túbú lẹ́yìn ọjọ́ púpọ̀ ni a ó sì bẹ̀ wọ́n wò nígbà náà ni a ó dààmú òṣùpá ojú yóò sì ti oòrùn nígbà tí olúwa àwọn ọmọ ogun yóò jọba ní òkè Sioni àti ní Jerusalemu ògo yóò sì wà níwájú àwọn alàgbà rẹ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wa, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wa kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́ kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀ dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí 11 ẹsẹ̀ 27. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa lati wo daradara igbagbo ati igboya ninu isin olorun ni iru akoko ati igba ti a wa yi ni ale mo awon ti o ni ife isin olorun ni toto nitori ni ayika wa ni opolopo awon nkan sele ti o le fa irewesi okan awon ohun ti yo dan igbagbo ati igbekele wa wo eni ti ise isin re yo je teogba ni waju olowa ni lati fi igbagbo ati igboya han o daju pe inu ni bini ati iponju lati owo isu ati lati owo awon omo ogun re yo ma daya fo opolopo awon eniyan awon won yi pelu bi ati daya fo won o sese wi pe ki ifaseyin ki o deba awon eniyan be fun awon elomiran airije airinise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma si de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o dedi woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ro mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airije airimo iponju wahala wa layika wa o ye ki a wa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti nka fun lati ese ikerinla iwe Job ori kini lati ese ikerinla o nse kan si to Job wa we pe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si nko won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan sosho le o sala lati royin fun o bi o si tin so le enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu won si fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa sala lati royin fun o bi o tin so le enu enikan de pelu ti o si wi pe awon mo re okunrin ati omo re obirin nje won mu oti wine ninu ile egbon won okunrin se kiyesi efufun lanla ti haiju fewa ikolu igun mererin ile o si wolu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a kan won yi won je ajalu popo bi ajalu tin deba eran osin be ni o ndeba awon dukia be ni o ndeba awon omo ninu ile won se wa royin fun Job ni ojo kan sosho to je wi pe iseju kan ko la arin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba deba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko ti an lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dide o se fa aso igun wa re ya o se fari re o wole o se gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oroko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wi pe bi emi ba nbe ireti nbe pelu wi pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wi pe a ni ikolo bi o ti le dabi eni wi pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojusu gbogbo awon somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini ijerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni Habakuku ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu ounje wa aoke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ni ibosomo ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti Habakuku nso fun anihi we pe bi ko ti le si ounje bi ko ti le si ohun ini bi o dabi eni wi pe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wi pe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso we pe o le korin yin si olorun bi iponju ti le wa o le korin yin si olorun bi wahala ti le wa o le korin yin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wi pe ninu awon nkan ti o nsele ni aye o si sese fun onigbagbo tooto lati rin ni oju ona ihirere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi ni waju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayidayida aye bi a ba se be o daju wi pe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipenija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin kristi ikini ipenija ti akoko wa ninu filipi ori keji ni a tin wo ohun ti olorun so fun wa wi pe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wi pe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wi pe awon ami ti o ye ki o ma farahan nigbati bibo oluwa wa yo sumoto si bi a ti mo wi pe awon ami wonyi farahan kini awon nkan ti olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti nla wahala tabi iponju tabi inu ni bi ni koja filipi ori keji lati ese iketala nitori pe olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wi pe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo olorun ki a ma sin olorun li aisi ijiyan tabi ikunsinu ni eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni paul apostoli ti o je oloko ti o si je olusu agutan fun awon eniyan wonyi le o so fun won wi pe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le dabi eni wi pe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo lai si ikunsinu ki a ma sin olorun lai si ikunsinu ki a ma gbadura lai si ikunsinu ki a ma ka oro olorun lai si ikunsinu ki a ma tele jesu lai si ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ki a ma se ohun gbogbo lai si ikunsinu ati laisi ijiyan o so fun ani eseke dogun we pe awon amuye ti o ye omo olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alailegan oni wa tutu gege bi omo olorun alailaba won bi o ti le je wi pe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o n so wepe ke awa ke a ma tan imole bi o ba je wepe ni toto ni ati ri imole yin rere ke a mo wepe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ke awa ke a je mimo si olowa ninu timothy keji epistle paul ekeje si timothy lati ese keta ori keta ese ekeje la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi olorun ninu christi jesu yo farada inu ni bini adupe lowo olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini iponju tabi wahala yo wa eyi ni a so fun wa wi pe eni keni ti yo gbe igbe aye iwa bi olorun ninu christi jesu yo ri inu ni bini o si se dandan fun wa lati farada awon inu ni bini won yi o so wi pe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won o si ma tan ni je a o si ma tan won je bi ero kan ba wa le okan re wi pe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki jesu ki o to de eyi nje ki o yi o wi pe titi jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele si waju ati si waju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se n so awon nkan oye fun wa ni wi pe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan wonyi nigba ti won ba n sele larowo to wa ki lo ye ki a se o so fun wa ni ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese ketala n so wi pe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon o so wi pe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wi pe o mo jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko bi aye ti le nbaje bi aye ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti n ri awon kan wonyi ni adugbo wa bi a ti n ri wipe iwa ibaje n gbile bi a ti n ri wipe awon eniyan buburu n gbile bakan naa bi a ti n ri wipe won n tesiwaju ni iwa okunkun won o n so fun wa wipe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo ẹni tí ó ní ìwà bíi ti ìwà bíi ọlọ́run ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn-àjò sí ọ̀run rere bí ẹni tí ń sáré ìje a kò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú ní àyíká wa gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa àwa tí a mọ̀ wípé a ń sáré ìje tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere wípé jésù kristi ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn-àjò yìí kí a tẹjúmọ́ jésù kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀ ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà a sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbelẹ̀ kan àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọn yí wa ká, àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùúdùn láyìíká wa. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wí pé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run, nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣe wá nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpèníníjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebero orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn tali ó bínú sí fún 40 ọdún, kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù. Àwọn tali ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn. Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. Adáyàfo àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn. Bí àwa pàápàá bí a bá bójú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bójú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dì wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídàájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọràn àti ìdáyàfò ni igbese aye wa bi awon kan wonyi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbese aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo heberu ori kewa heberu ori kewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba fa seyin okan mi koni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi a igbagbo ba wole o ma nfa ifa seyin olorun si so fun a wi pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifaseyin oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Kristi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun sugbon ti a ti nfa seyin ki a nso wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tese waju ninu isin olorun o so fun a wi pe bi a ba nri ifa seyin ni igbese aye wa eyi je ami aigbagbo o je ami wepe ati nko olorun sile o si je ami wepe idajo olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko jesu sile bi a ba ko ona ihirere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si ntele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han wepe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye bi o ma mu ki awon elomiran ki won fi olorun sile bi o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba ti n gbekele eran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbese aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won olorun ti te itoju won olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samueli fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti olorun ti o n gbo ti enu olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samueli wepe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orilede alaigbagbo orilede keferi awon orilede ti o rin ninu okunkun won ti ri wipe awon eniyan won yi won ni oba oba sin se akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi le olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wipe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa samueli si gbadura si olowa ese ikeje olowa si we fun samueli pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le oluwa wi ki a to gbese ki a to se ohun ko wi pe o ti su ohun ki a ma musuru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se nto ara won lai duro de oro olorun lai duro de bayi li oluwa wi ori wi pe bi enikeni ba ni iru iwa be o je wi pe o ti ko olorun sile o je wi pe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wi pe a ko gba oro olorun ni kikun o je wi pe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wi pe idajo olorun ki jina si iru awon eniyan be ninu heberu ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni we pe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so wi pe ileri olorun ni o n gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma n ri awon elomiran ti won ma n so wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wi pe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wi pe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti n waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbesi aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki gbogbo nkan ki o so wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o n sele si wa eyi le a ri ninu numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oru na gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile ijipti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di ije ko ha san fun wa ki a pada lo si ijipti won si wi fun ara won pe e je ki a yan olori ki a se pada lo si Egypt idaya po ti deba awon eniyan won yi awon ti o lo se ami ni ile iliri ni ile kenani ti won pada wa won so fun an wi pe awon ri awon eniyan omiran ninu ile na wi pe awon mo israeli won yi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wi pe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon mo israeli gbo nkan won yi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo se wa joba ni igbese aye won eyi ni won fi so wi pe awon oni le tesiwaju mo ni won so wi pe awon fe yan olori fun ara won lati le pada si ile Egypt bi ero ba nwa si okan re ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerin le ni adofa orin dafidi ori kerin le ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe igbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya a nfe gbe yawo ni a nfe loko ni a nfe sise a nfe bimo a nfe ni awon nkan ti aye yi a si ti n gbadura o wa so wa a wa n so wi pe a fe boju weyin wi pe ati duro pe to ati duro fun osu meloo tabi odun meloo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni a n fi esun kan wi pe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wi pe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iranlowo lodo awon ota olorun awon ti a ri wi pe won ko si ninu imole awon ti a ri wi pe won ko si ninu isin olorun tooto awon ti a ri wi pe won ti pa ilana igbani won ti paada a si n tan won lo lati wa iranlowo lodo won bi a ba se be o je wi pe awa paapaa a ti di alaigbagbo ninu awon oba keji ori kini lati ese ikeji ahasaya ti sobo laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo baalsebubo orisa ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija woli olorun sugbon ti ko se be ti o wa iranlowo lodo awon ajeji orisa ti o wa iranlowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wese keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon nse oba samaria ki o si wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fi nlo ibere lowo Beelzebubu orisha ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ileto kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti won ma n gbe ara won joko wi pe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wi pe iloyun yo de iru awon atonije be won so wi pe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba samaria yi ni a n bere lowo re wepe iha se wepe ko si olorun ni israeli ni eyin fi lo ibere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin nje nitori na baye le olowa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun ṣùgbọ́n kíkú ni ìwọ yòókù ìlíjà sí lọ́kúrò ó yẹ kí ó yẹ wá wípé ìbínú ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ ọlọ́run mìíràn lẹ́yìn lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́ àìlèmáradúró àìlèdúró de ìrànwọ́ látòkè wá irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn ìdájọ́ ọlọ́run wà lórí wọn ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà ohunkóhun tí ì bá dé ó yẹ kí a rọ̀ mọ́ ọlọ́run bí a bá rọ̀ mọ́ ọlọ́run ó dájọ́ pé yóò gbọ́ tiwa àyípadà rere yóò dé bá wa ṣùgbọ́n bí a bá kọ ọlọ́run sílẹ̀ bí a bá fi ìwà àìgbàgbọ́ ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn ìpọ́njú ńlá ìyà tí kò ṣeé fẹnu sọ àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́ ìdà ọlọ́run kò ṣe é fọ́ pa lójú ìdájọ́ ọlọ́run kò ṣe é dojúkọ nítorí bẹ́ẹ̀ ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ kí wá ní ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta ìyànjú fún àwọn

tí a ti ń tẹ̀lé ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mara dúró, kí a dúró lọ́dọ̀ ọlọ́run, kí a tẹ̀lé ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú. Ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà, ṣùgbọ́n sọ wípé kí a di ìlérí ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò, òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin, òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbìnújẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi iléèsùn sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn, wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀, bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàágbé pẹ̀lú. Ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbìnújẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo. Ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́. Bí iyẹ ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Paulu apọ́sẹ̀lì fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará

Rómù ní. Ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ni ó ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rómù orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ó wá ń béèrè lọ́wọ́ wípé ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí ẹ̀dà. Rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ. Àwọn bíi Jósẹ́fù, wọ́n ní wàhálà, wọ́n ní inúnibíni. Àwọn bíi Ṣédráàkì, Mèṣáàkì àti Àbẹ́dínígò, wọ́n ní ìpọ́njú tí ó peléke, tí ó pọ̀, tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ. Ṣùgbọ́n Ọlọ́run mú wọn làájá. Àwọn ènìyàn bíi Dánielì, àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi Paul Apostoli, àwọn tí a lò ní ọ̀gọ, àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún, àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paul Apostoli ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí ẹ̀dà? Ní ẹsẹ̀ 16, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí, wọn kò dúró pẹ́. Ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀, a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí. Ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ tiwa, ìmúláradá yóò jẹ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paul ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀. Ó sọ nípa ti ìyàn, ó sọ nípa ti wàhálà, ó sọ nípa ti ìpọ́njú, ó sọ nípa ti inúnibíni, ó sọ nípa ti ìhòhò, ó sọ nípa ti idà, ó sọ nípa ti jàǹbá tàbí ewu, ó sọ nípa ti ìdójútini tàbí ìpani, ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó sọ nípa ti ayé, ó sọ nípa ti ikú, ó sọ nípa ti ìyè, ó sọ nípa ti àwọn áńgẹ́lì, ó sọ nípa àwọn alágbára, àwọn ìjòyè, ó sọ nípa àwọn ọba ayé yìí, ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀, ó sọ nípa òkè, ó sọ nípa ọ̀gbun, ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà. Ó wá sọ wípé ìdánilójú tí ò ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní, wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run àti kúrò nínú Kristi Jésù Olúwa wa. Orin Dáfídì, orin Dáfídì orí 67, ẹsẹ̀ 1, ọkàn mi ti múra, Ọlọ́run ọkàn mi ti múra. Èmi ò máa kọrin, èmi ò máa kọrin, ọkàn mi ti múra. Wàhálà ìbá dé, ìpọ́njú ìbá wà, àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká. Ọkàn mi ti ṣetán, mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi Ọlọ́run sílẹ̀. Ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ? Mo fẹ́ kí o dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le, bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ, àìrímọ, àìrílégbé, àìráṣọwọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò, onítọ́jú,
àbí aláfẹ̀yìntì bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀ síbẹ̀ a ó máa sin ọlọ́run ọkàn mi ti múra tán ọkàn mi ti múra ọlọ́run wípé èmi ó máa sin ọ́ èmi ó máa bu ọlá fún ọ èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya ọlọ́run wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé ọlọ́run a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo wípé bí ẹkún tirẹ̀ ń pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú olúwa wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin ọlọ́run nínú wàhálà nínú ìkánjú nínú inú níbíní nínú àìríjẹ nínú àìrímu nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí ọlọ́run wípé o tẹ̀síwájú láti máa sin ọlọ́run ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà ṣe ìpinnu wípé o máa tẹ̀lé ọlọ́run nǹkan lè le wàhálà lè wà ìkánjú lè wà ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wọn kò sì bójútó ọ wọn kò sì ṣújà ọ ṣùgbọ́n sọ fún ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn kó o rọ́dọ̀ ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run rántí joseph ní májẹ̀mú láéláé rántí job ní májẹ̀mú láéláé rántí ìpinnu abakuku níwájú ọlọ́run rántí àwọn wòlíì tí ó ti kọjá rántí àwọn tí ó ti sáré jeyì ṣáájú wa rántí àwọn tí ó ti di aṣẹ́gun rántí shedraki meshaki àti abednego rántí danieli rántí paulu apostoli rántí àwọn ọmọ ẹ̀yìn jésù kristi tí a ṣe núni bíni sí rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun àìráṣọwọ̀ àìróúnjẹjẹ àìríṣẹ́ṣe àìní onítọ́jú àìní abánikẹ́dùn àìní ọ̀rẹ́ kí àwọn ojúlùmọ̀ kí ó kọ ẹ̀yìn sí wa kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn sọ fún ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé wàhálà ìbá wà ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ wípé ó fara rẹ súnmọ́ ọlọ́run ó fara súnmọ́ ọlọ́run ó sì sin ọlọ́run títí òpin ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ ọlọ́run nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ ṣe ìpinnu sọ fún ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba ọlọ́run ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn lẹ́yìn ó gbalà.

ìfẹ́ búburú àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ ìkarùn-ún sí ẹsẹ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ ìkarùn-ún, ó ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín ti ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pé àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Paul apostoli nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébo rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún. Ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní nítorí náà kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè. Báwo la ṣe lè ṣàfẹ́rí? Báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristi, olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristi tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run tí Ọlọ́run fi kún àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tí a ti gbàlà, tí a ti sọ di mímọ́, ó ní kí a máa ṣe àfẹ́rí, kí a sì máa ronú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ lókè. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ilé wa ti ń bẹ lókè, àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun ti ń bẹ lókè. Ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kí a máa ronú wípé Jésù tó dé, kí a máa ronú wípé Jésù Kristi ń padà bọ̀, kí a máa ronú wípé a ó pa wá láradà, kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́, kí a máa ronú ilé ògo, kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa, kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. Ó wá sọ wípé nítorí ẹ̀yin ti kú, èyí jẹ́ wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, a ti kú pẹ̀lú Jésù Kristi, a ti faramọ́ Jésù nínú ikú àti nínú àjínde rẹ̀. Ó wá sọ wípé a fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run, èyí jẹ́ wípé a súnmọ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé a ti fi wa pamọ́, a ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó wá sọ wípé nígbà tí Kristi, ẹni tí ń ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn ẹsẹ̀ mẹ́rin wọ̀nyí tí a ti kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, wọ́n ń sọ nípa ẹsẹ̀ ìkíní, àwọn nǹkan tí ń bẹ lókè; ẹsẹ̀ ìkejì, nǹkan tí ń bẹ lókè; ẹsẹ̀ ìkẹta, Kristi nínú Ọlọ́run, èyí nìkan lókè lọ́run; ẹsẹ̀ ìkẹrin, èyí tí ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ kí ó yé wa wípé bí a ti dúró, bí ènìyàn bá dúró, kí a ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara. Bí a bá dúró, a ó kọrí sí òkè, ẹsẹ̀ wa yóò wà nílẹ̀. Ó wá ń sọ wípé bí a ti kọrí sí òkè.

Kí ojú wa kí ó wà lókè, kí ọkàn wa kí ó wà lókè, kí ìlépa wa kí ó jẹ mọ́ àwọn nǹkan tó wà lókè, àti wípé àtẹ́lẹsẹ̀ wa nìkan tí a fi ń tẹ̀lẹ̀. Bí a bá wo iye tí àtẹ́lẹsẹ̀ wa kó nínú gbogbo ara wa, a ó rí wípé àtẹ́lẹsẹ̀ wa ó jẹ́ kékeré nínú gbogbo ara wa. Ó ní bí a ti ń fi àtẹ́lẹsẹ̀ tẹ̀lẹ̀, kí a jẹ́ kí ó jẹ́ pé ìwọ̀nba àtẹ́lẹsẹ̀ yìí lé a fi ń tẹ̀lẹ̀. Kí a fi ọwọ́ dẹngbẹrẹ, kí a fi mú nǹkan tí ó wà nínú ayé, kí ó jẹ́ wípé bí a bá ti fún ìpè, bí olórí angẹ́lì bá ti fún ìpè tí Jésù Kristì ti fáhàn wípé kò sí ohunkóhun tí ó lè mú wa wà nínú ayé yìí láì jẹ́ alábàápín nínú ìpaláradà àwọn ènìyàn mímọ́. Ó wá sọ fún wa wípé bí a bá fẹ́ nípìn nínú àwọn nǹkan wọ̀nyí, bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó farahàn pẹ̀lú Kristì nínú ògo, nígbà tí Kristì yóò farahàn, ó ní a ní ṣe nǹkan kan, a ní ojúṣe kan láti ṣe. Ó ní a ní pa ẹ̀yà ara wa run, èyí tí ń bẹ lé ayé. Láti ẹsẹ̀ ìkarùn-ún, mo rò pé ó yẹ kó yé wa jù bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ó ń sọ fún wa wípé ìró wa, ìfẹ́ wa, ìlépa wa, ohun tá ń ṣàfẹ́rí, ó yẹ kó jẹ́ nǹkan tó wà lókè. Ó ní bí a ó bá ṣe èyí tí a ó sì mú inú Ọlọ́run dùn, ó ní a ní láti ṣe nǹkan kan sí àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín run tí ń bẹ lé ayé. Kí a ṣe àpèjúwe kí ọ̀rọ̀ yìí kí ó lè yé wa dáradára. Bí a bá ti mọ àgbẹ̀, tí a sì mọ iṣẹ́ tí àgbẹ̀ ń ṣe, tí òye iṣẹ́ àgbẹ̀ tí ó sì yé wa dáradára, a ó rí wípé bí àgbẹ̀ kí ó tó gbin nǹkan, bí ó bá ti dé oko, a kọ́kọ́ pa gbogbo àwọn koríko tí ó wà nínú igbó tí ó wà lórí ilẹ̀, yóò pa wọ́n run. Kí ló dé? Ó ń ṣe bẹ́ẹ̀ kí ó ba lè gbin àwọn èso dáradára, kí ó ba lè jẹ́ wípé àwọn nǹkan tó fẹ́ gbìn kò ní sí àwọn nǹkan tó ti hù lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ tí yóò lè dì lọ́wọ́. A rí wípé bí ọkùnrin yìí tí ó jẹ́ àgbẹ̀, bí ó bá ti gé gbogbo koríko tí ó ti fà wọ́n tutí gbòǹgbò tí gbòǹgbò, a kó wọn sí apá kan, a jó wọn níná. Ìgbà tó bá ti jó wọn níná, a wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lórí ilẹ̀ yìí, a sì bẹ̀rẹ̀ sí ní gbin bóyá ọkà, bóyá ẹ̀wà, bóyá ìrẹsì, bóyá gbàgúdá, bóyá iṣu. Ohunkóhun tó bá fẹ́ gbìn gẹ́gẹ́ bí èso èyí tí a lè jẹ sẹ́nu, yóò gbìn wọ́n sílẹ̀. Ǹjẹ́ bí a bá ti gbin nǹkan yìí, ṣé àgbẹ̀ a wá káwọ́ gbera? Kò ní dé oko mọ́. A sọ wípé òun ti gbin àwọn ewébẹ̀, òun ti gbin àwọn irúgbìn, nítorí bẹ́ẹ̀ kò síṣẹ́ mọ́. Bí a bá mọ iṣẹ́ àgbẹ̀ dáradára, a ó rí wípé lójoojúmọ́ ni àgbẹ̀ yóò máa padà dé oko yìí. Bí àgbẹ̀ ti ń lọ káàkiri, a tó bá rí àwọn èpò, a tó máa fà wọ́n tu. Bí ó bá rí àwọn nǹkan mìíràn tó fẹ́ jẹyọ, torí wípé ó lè dí ìdàgbàsókè ọkà tàbí irúgbìn rẹ̀ lọ́wọ́, a máa fà wọ́n tu. Kí ló ń ṣe? Ó ń pa àwọn nǹkan wọ̀nyí run tí ó lè dí àwọn irúgbìn rẹ̀, tí ó lè dí wọn lọ́wọ́. Jẹ́ kí a mú wá sí ìwà tiwa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kí a tó mọ Jésù, ọkàn wa ó dàbí ilẹ̀, ilẹ̀ tí a kò ro, ilẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló ń hù níbẹ̀. Àgbèrè hù jáde, ìwà ọ̀mùtí hù jáde, ìwà olè hù jáde, ìwà èérí hù jáde, ìjà ń kọ́. A sọ ká máa nódì, ká sọ wípé a ní ẹnìkan tí a ò ní kí, ìfẹ́kúfẹ́ ń kọ́, àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn bí ojú kòkòrò, bí ìbọ̀rìṣà, àwọn nǹkan wọ̀nyí ló ń hù jáde. Ọjọ́ tí a bá Jésù pàdé, ọjọ́ yìí ni a ṣe bí àgbẹ̀ ti ń ṣe, ni a bẹ̀rẹ̀ sí ní mú àdá ọ̀rọ̀ Ọlọ́run, ìdá ọ̀rọ̀ Ọlọ́run, ni a ń ké gbogbo nǹkan wọ̀nyí kúrò, ni a ronú pọ̀adà, ni a ń fa àwọn jọ sí apá kan, ni a ń bẹ̀bẹ̀ wípé kí iná ẹ̀mí mímọ́ kí ó wá jó àwọn nǹkan wọ̀nyí. Bí a ti ń ronú pọ̀adà, tí a ti ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí tí gbòǹgbò tí gbòǹgbò, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé kí Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí ó wá sí inú ayé wa. Bẹ́ẹ̀ ni a ń gbin ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí àgbẹ̀ ti ń gbin ọkà, bẹ́ẹ̀ ni a ń gbìn sínú ookan àyà wa. Ǹjẹ́ nígbà tí a wá ti di àtúnbí, nígbà tí a ti mọ Jésù, ṣé èyí wá jẹ́ wípé àwọn nǹkan tí a ti parun tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ò tún ní ṣe nǹkan kan nípa wọn? Èyí ni Pọ́ọ̀lù apóstòlè fi ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n, gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó tún jẹyọ ní ìgbésí ayé wa,
ó ní a ní ojúṣe kan láti ṣe. Ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Èyí ni a fi fẹ́ wo nǹkan méje pàtàkì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí. Ìkíní, ara àti ẹ̀yà ara ẹ̀yà rẹ̀. Ara àti àwọn ẹ̀yà rẹ̀. Bí a bá ka nǹkan wọ̀nyí, nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run. Ẹni tí kò bá ní ẹ̀kọ́ ìhìnrere, tí kò mọ ohun tí a ń sọ níhìn-ín, a máa ṣe ní kàyéfì wípé èwo la tún rí kà nínú Bíbélì. Nǹkan tí àwa tí a mọ̀ sí ẹ̀yà ara ni apá, ẹsẹ̀, etí, ẹnu, imú, àwọn gbogbo ẹ̀yà ara. Báwo ni a ṣe wá ń sọ fún wa nígbà náà wípé kí a máa pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run? Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ọ. Bí ènìyàn kò bá ní ẹ̀mí Ọlọ́run, kò lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí wípé a kọ ọ̀rọ̀ Ọlọ́run láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti ìmísí ẹ̀mí Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ ohun ìṣìnà kí a gbé Bíbélì lọ bá àwọn tí kò lóye ìhìnrere. Bí ẹnìkan bá ka èyí, ó lè rò wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa ni pé kí a máa gé apá wa sọnù, kí a máa gé ẹsẹ̀ wa sọnù. Rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín, ó ń fi ara, gbà tó sọ wípé ara, ó ń fi wé gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó ń fi wé ìtàkùn ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, ó ń fi wé ọkùnrin tí inú nì tí kò tí ìbá Jésù Kristì pàdé, ó ń fi wé èyí irúgbìn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn olúkúlùkù. Àwọn ẹ̀yà ara tí ó sì ń sọ ni àwọn nǹkan tí ó ń jẹyọ, àwọn ẹ̀ka igi tó ń jẹyọ láti gbòǹgbò ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń pè ní ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé. Ó sì ṣe àlàyé fún wa, ó sọ wípé àwọn ẹ̀yà ara tí a ń tọ́ka sí ni àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Ṣí Bíbélì rẹ kíákíá. Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa ìṣe ti ara run, ẹ̀yin ó yè. Ohun kan náà ni ẹ̀mí Ọlọ́run tún tọ́ka sí níhìn-ín, wípé bí a bá wà nípa ẹni ti ara, èyí jẹ́ wípé ẹni tí kò ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí kò tí ì ní ìyípadà ọkàn, bí a bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀, wípé a ó kú, kì í ṣe ikú ti ara ló ń sọ. Ó ń sọ nípa ikú ti ẹ̀mí, wípé a ó yà wá ya Ọlọ́run, a ó kú. Wípé ṣùgbọ́n bí a bá ń pa àwọn ìṣe ti ara, bí a bá ń pa àwọn àgbèrè, bí a bá ń pa àwọn ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò, bí a bá ń pa wọ́n run, tí a ò jẹ́ kí wọn kí ó tún gbérí ní ìgbésí ayé wa, wípé yíyè ni a ó yè. Jẹ́ kí a wo Galatia orí karùn-ún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Galatia orí karùn-ún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Ìkọkàndínlógún ṣe gáfárà fún mi. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọbìà, ìbọ̀rìṣà, òṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àránkan, ìpànìyàn, ìmọtípara, ìrédè òru, àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀, àwọn ni ó jẹ́ kí ó yé wa èdè tí Bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé, tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run.
ye ki a tun pada si Kolose ti a ti n ba bo ori keta ese ikarun nitori na e ma pa eya ara yin ti n be le aye run nitori na bi awon agba bi won ba n soro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wipe nitori na e je wipe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigbati paul apostle to so wipe nitori na nitori kini oni nitori wipe ati jiyin dide pelu christi lori ninu ese kini nitori wipe o je ilepa okan wa nisisin yi lati ma saferi awon kan tin be loke ese ikeji oni nitori eti fe lati ma ronu awon kan tin be loke nitori wipe e ko ni inu didun si awon kan tin be ninu aye mo oni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamo pelu christi ninu olorun nitori wipe en reti ipada bo jesu christi lekeji esin reti wipe bi o ba farahan eyin paapa yo farahan pelu re ninu ogo oni nitori na bi e ba ni awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin tin be le aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun awi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wi pe ani lati parun ani lati mu kuro ni igbesi aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wi pe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o je mo won ki fe daruko agbere bi won ba ri enikeni to n waasu to n daruko agbere won ni ewo ni oniwaasu to n daruko ese gbajumo ni agbere awon won yo si ka se ese won ro wipe iwa gbajumo wipe ko si eni ti o le ni olaju ni toto ti ko ni nipa ninu agbere eyi ni olorun so fun a wipe ki a ma da won lohun ki a ma gbo ti awon alaheso ti o wa nita ti won ro wipe bi eniyan ba tin dagba won ma so wipe ko si enikeni ti o le dagba to toju bo ti ko ni ni ese agbere ni igbesi aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wipe won ki daruko agbere eyi ni ninu awon ijo eleya meya ti won o duro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wipe awon miran wa ti o tile je wipe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wipe ki a we ese wa nu sugbon awon wonyi papa won ki fe daruko agbere won si ma nso fun wipe oniwaasu lati sora won ma nso wipe oniwaasu to ba n daruko agbere nigba gbogbo ti o ba sora nkan to n daruko to n laago mo lojoojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma nso wipe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a feti iwa si oro olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wipe oro olorun o kan dandangbon fun wa wipe ani lati pa eya ara wa ti nbe le aye run ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan wonyi ninu marko ori keje marko ori keje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan duro nibe ohun ti jesu christi omo olorun
ti o koko daruko nihin nigba ti o so wipe iro njade wa lati inu ohun ti o koko daruko ti o je abayori si ero buburu to njade yi ohun ni panshaga ati agbere nitori be bi oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si nki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti nje panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere eka oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu api oro kele banije ohun ti akoko daruko nihin ki a tun fiyesi dara dara o je agbere an so wepe ki a sora kini de ti bibeli ti o daruko agbere nigba gbogbo ti o si nkilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi daruko re ni igba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o nfoju sile bi o ba je eni to mo nkan to nlo nigboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma nri laarin awon omo kekeke ti won sese nlo si ile eko alakobere ari iwa agbere laarin won bi abawo awon ti won tun ti dagba ton lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se nlo si ilewe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke won yi bi ati ri lowo oluko won be la nri lowo awon akeko bi a tin ri laarin awon omo kekeke be la nri laarin awon to dagba ju won lo bi a tin ri lodo awon eni to kawe be la nri lodo awon kuruntu ti ko gbo kankan bi a tin ri laarin ilu be la nri labule nitori eyi ni olorun pin tenumo wi pe bi o ti le je ohun to wopo wi pe ohun to le se ni lo se ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi n tenumo sugbon o se ni laanu wipe kii se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si atun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi o awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu korinti kini ori kefa korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaisu to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli paapa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo we pe awon alaisu to ki yo jogun ijoba olorun o ni ki a ma se tan yi je opolopo ni a ti fi eko eke ni a ti fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wipe bi a ba n daruko woli bi a ti ri awon woli awon woli ti igba isinsin yi ti won ma n ko ile isin won si eba okun si eti okun awon ni a ri wipe ese agbere o joba ni igbesi aye won o joba ninu ago won o ni ki a ma se tan yin je ki a ma se ro wipe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro wipe ko si nkan kan wipe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wipe nigba miran owo bishop
lati nri ese agbere o se ni laanu owo awon elesin lati nri ese agbere iru awon be won ma so wipe ah ko se en to mo pe bi olorun ba sami ese tani o le duro wipe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko se ni to le wa laye yi ko ma da ese agbere oni ma je ke enikeni ki o tan oje ke a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon olotu kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wipe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wipe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki awo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaile ri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso wepe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni wepe bi awon ba fe gbe yawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba wepe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbe yawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi o ni ki igbeyawo ki o le ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele o ni ki a si je ki akete je alaile ri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ile isin kaakiri awon okunrin ati awon obirin won yi won ti mo ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je wipe iru igbeyawo be ko lola o je wipe akete won je ile iri awon elomiran ti won ti loyun to ti je wipe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wipe ki a tun ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run o ni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni Yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni wepe a ma jo won nina bi a ba pa awon eya ara won yi bi a ba pa won run agbere bi a ba pa run o je wipe a ti jewo re a ti ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wipe bawo la se le pa nkan won yin run ohun ti a le se ni wipe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wipe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wipe a ti bo ninu ese won yi sugbon ki se bee nikan ohun ti a tun ni lati se ni wipe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere ye ki n se apejuwe o seese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobirin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o sese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obirin ti a fi se omo odo obirin ta ni ko ma ba o lo soja
obinrin ta ni ko ma ba iyawo sho shobo obinrin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wa nje obinrin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obinrin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se oju regberegbe bi eni wi pe oun ni iyawo inu ile a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obinrin ti o je wi pe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati koko se ni wo pe ki a so fun omo odo yi omobinrin yi pe ko keru e wi pe ko ma lo sile awon obi e o se se ki yawo ma mo ki lo nsele ki yawo ma so pe ah ta lo ma ba mi so shobo bi a ba le omobinrin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omobinrin lo wa so fun pe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sere je bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obinrin je ko omobinrin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run ohun ta ni lati se niyi tabi o se se nibi ise ki obinrin kan ki o je pe bi a ba ti ni akoko die nibi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe ah e ra oje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so ah mo ti ni yawo eh ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale eh o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo filmu nigboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohunmaworan ti a n pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni pe ti o ba fe pa eya ara ti n be le aye run ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so wi pe ibi ti ohun ti ni wahala ju ni wo pe bi o ba wa ni inu oko ero tabi bi o ba n lo ni igboro bi o ba ri awon omobinrin kan ti o je wipe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wipe kini eniyan le se nigba ti a so wipe ki a pa awon eya ara wa ti n be le aye ki a pa won run kini a le se niru igba be oro olorun o je ki o ye wa ninu jobu ori kokanlelogbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo mundia eni ti o ba fe fi ijoba olorun sereje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a o gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbesi aye ohun oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire we pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti o ri we pe nkan wonyi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe jobu lo so wi pe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo wundia je ki n bi o ni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo we pe jobu o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibesibe idanwo ma n de bi oun ba ri awon wundia bi oun ba tejumo won wipe bi oun ba tejumo won o seese ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye oun eni o fi so wipe oun da majemu
pẹ̀lú ojú òun wípé kí òun kí ó má ṣe tẹ́jú mọ́ wúndíá àwọn wúndíá tí a ní ní àkókò ní ìgbà tiwa yìí àwọn obìnrin tí a ní ní àkókò tiwa yìí tí wọn kì í wọṣọ kanlẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọ́n bá jókòó aṣọ wọn fò sókè bí a bá ṣọra bí a bá lọ wo ibi tí ò yẹ kí a wò a ó máa rí ìhòhò wọn ó ní nítorí bẹ́ẹ̀ ìwọ tí o fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ ìwọ ni o ní láti dá májẹ̀mú pẹ̀lú ojú rẹ wípé bí àwọn wọ̀nyí tí wọn kò máa ṣọ́wọ̀ àwọn wọ̀nyí tí wọn kò lọ́lọ́run àwọn wọ̀nyí tí wọn kò mọ bí a ṣe tọ́jú ara ẹni bí wọ́n bá jókòó nítòsí rẹ bí wọ́n bá dúró nítòsí rẹ tàbí wọ́n wà níbikíbi tí wọ́n sì fẹ́ jẹ́ okùnfà tàbí wọ́n fẹ́ jẹ́ ìdẹ̀wò ìdánwò fún ọ ìwọ ni ó ń láti bá ojú rẹ àti ọkàn rẹ dá màjẹ̀mú wípé ò ní lọ sínú ẹ̀ṣẹ̀ jẹ́ kí a padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé ẹ máa pa wọ́n run ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ àwọn ìwé tí a ti ya àwọn obìnrin tó wà ní ìhòhò tí a yà wọ́n sí àwọn mìíràn wọ́n máa tan ara wọn jẹ wọ́n á gbé irú ìwé bẹ́ẹ̀ wọ́n á gbé lọ́wọ́ wọ́n á máa wo àwọn àwòrán tí ó fa ọkàn ẹni sínú ẹ̀ṣẹ̀ bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arákùnrin bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arábìnrin wọ́n á sáré pa ìwé náà dé ta ló ń tàn jẹ àfọ́jú tó dijú tó ní òun ò ríran nígbà tí òun dijú gbà tó lajúlẹ̀ ta ló rí àwa tí a ń tan ara wa jẹ tí a ń wo àwọn obìnrin ìhòhò àwa tí a ń tan ara wa jẹ tí a tún lọ ń gbé àwọn àwòrán àwòrán tí ò dára àwòrán bóyá a rí nínú ìwé kan tí wọ́n ń tà bóyá a rí nínú àwọn ìwé ìròyìn tí a tún lọ ń wo nǹkan wọ̀nyí tí ọkàn wa tí ó ń kúrò lọ́dọ̀ ọlọ́run bí a bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ́ ń sọ fún wa wípé kí a mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa àti ìwà èérí ìwà èérí ìwà ọ̀bùn ọ̀rọ̀ tí kò dára a máa ń rí ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ní ibi tí ẹ ti lọ ń dirun bí ó bá jẹ́ pé ibi ìdirun àwọn tí ó wà nínú ayé ni tí ò sọ fún arábìnrin wípé arábìnrin ràn mí lọ́wọ́ láti wá bá mi dirun tí ó jẹ́ wípé o lọ síbi tí wọ́n ti ń dirun nínú ayé wàá rí wípé ọ̀rọ̀ kò bákùngbé ọ̀rọ̀ tí kò dára ìwà ọ̀rọ̀ èérí ọ̀rọ̀ nípa nǹkan àṣírí láàrin ọkùnrin àti obìnrin wọ́n máa sọ níbẹ̀ àwọn adirun àwọn tí ó ń dirí wọ̀nyí wọ́n sì máa ṣẹ̀fẹ̀ wọ́n máa ṣe wọ́n máa drẹ́rìn wọ́n máa dápàrá wípé báyìí ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ ọlọ́run bí o bá ń jókòó sí irú ibi bẹ́ẹ̀ o mọ̀ wípé o lè jẹ́ kí nǹkan mìíràn kí o wọnú ọkàn rẹ tàbí ìwọ tí o jẹ́ ọkùnrin tí o lọ gẹrun ibi tí o ti ń gẹrun ni àwọn tí wọ́n ń gẹrun wọ́n máa sọ̀sọkúsọ wọ́n máa dápàrá wọ́n máa sọ nǹkan mìíràn tí kò dára tàbí ó ṣeéṣe nídìí ayò nídìí ẹmu nídìí ọtí nídìí lúdò ni wọ́n máa ti ń sọ àwọn nǹkan wọ̀nyí tí kò dára fún etí onígbàgbọ́ láti gbọ́ èyí ni a fi ń sọ fún wa wípé kí a pa nǹkan wọ̀nyí run kí a mú wọn kúrò ní ìgbésí ayé wa kí a má tilẹ̀ débẹ̀ ó ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ gba tí o bá rí aláta lọ́jà ìwọ onílé lọ́nà ìwọ tí o ti jẹ́ ẹni tó gbéyàwó sílé tí o tún lọ ń fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́ tán pé ẹ báwo ló ṣe rí ńbẹ báwo lè o mọ̀ pé ìfẹ́kúfẹ́ nìyẹn ìwọ tí ó jẹ́ wípé ẹni tí ó ń gbé nínú ilé pẹ̀lú ẹ tí ó jẹ́ obìnrin nítòótọ́ ló sọ pé ó jẹ́ ara ilé mi ara ilé ẹ tó tún lọ ń yẹ pátá ẹ wò nígbà tí ìyàwó ẹ sùn o rí wípé nǹkan míì ti ń wá sínú ọkàn ẹ ìyẹn náà ń pè ní ìfẹ́kúfẹ́ẹ́ àti ìfẹ́ búburú èyí tó máa jẹ́ kí ènìyàn kí ó jáde ó aago mọ́kànlá lù ọkùnrin tún jáde lé ńbo ló ń lọ ìyàwó wà nílé ọmọ wà nílé ó tún jáde láago mọ́kànlá kì í ṣe wípé o ní iṣẹ́ òru tó o fẹ́ lọ ṣe ńbo ló ń lọ ẹnbo fẹ́ lọ kí ẹnìkan ta ló fẹ́ lọ kí ó yẹ kí a ṣọ́ra bí a bá fẹ́ wọ ìjọba ọlọ́run ó ní àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà ojú kòkòrò nígbà tí ọkàn wa bá ń fà sí ohun tí kò yẹ kí ó fà sí èyí ni à ń pè ní ojú kòkòrò bí nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀ à ń kìlọ̀ fún wa wípé kí a ṣọ́ra o ìdájọ́ ọlọ́run kò jìnnà sí àwọn ènìyàn bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹfà nítorí ohun tí ìbínú ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn àwọn ọmọ aláìgbọ́ràn nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí àwọn ìdí tí a ní láti pa wọ́n run
àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lé ayé tí a ní láti pa wọ́n run. Ó ní nítorí ìbínú Ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ Ọlọ́run, ìbínú Ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀. Kí a wo Rómù orí kìíní ẹsẹ̀ 18. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ ni, ó sì mọ̀ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Nínú ìwé ìfihàn 21:8 ìfihàn 21:8, ṣùgbọ́n àwọn ojo àwọn àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ìyà ayérayé, ìyà àìlópin ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí. O ti rí ẹ̀kọ́ ìhìnrere. O ti rí ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀. Kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrí run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jólóòtọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jólóòtọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí ó gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí ó fi gbàdúrà àgbáyọrí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí ìpè yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé.

Thank you.

0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹrìndínlọ́gbọ̀n. Ní ọjọ́ náà ni a ó kọ orin yìí ní ilẹ̀ Júdà. Àwa ní ìlú agbára, ìgbàlà ni Ọlọ́run yóò yàn fún odi àti ààbò. Ẹ ṣí ilẹ̀kùn bodè sílẹ̀ kí orílẹ̀-èdè òdodo
1: tí ń ṣe òtítọ́
0: bá lè wọ ilé. Èwo pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ, nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Ẹ gbẹ́kẹ̀lé Olúwa títí láé, nítorí Olúwa Jehovah ni àpáta ayérayé. Nítorí ó rẹ àwọn tí ń gbé òkè gíga sílẹ̀, ìlú gíga, ó mú un wálẹ̀, ó mú un wálẹ̀, àní sí ilẹ̀, ó mú un dé inú ekuru. Ẹsẹ̀ yóò tẹ̀ ẹ́ mọ́lẹ̀, àní ẹsẹ̀ àwọn tálákà, àti ìsísẹ̀ àwọn aláìní. Ọ̀nà àwọn olóòótọ́ òdodo ni, ìwọ olóòótọ́ jùlọ ti wọn ipa ọ̀nà àwọn olóòótọ́. Nítòótọ́, Olúwa, lé ọ̀nà ìdájọ́ rẹ lé àwá dúró dè ọ́. Ìfẹ́ ọkàn wa ni sí orúkọ rẹ àti sí ìrántí rẹ. Ọkàn mi ni èmi fi ṣe àfẹ́rí rẹ lé òru. Nítòótọ́, pẹ̀lú ẹ̀mí mi nínú mi ni èmi ó wá ọ ní kùtùkùtù. Nítorí nígbà tí ìdájọ́ rẹ ń bẹ ní ilẹ̀, àwọn tí ń bẹ ní ayé yóò kọ́ òdodo. Bí a bá fi ojú rere han ènìyàn búburú, kì yóò kọ́ òdodo. Ní ilẹ̀ ìdúróṣinṣin lé òun ó kùwà àìṣòótọ́, kì yóò sì rí ọlá ńlá Olúwa. Olúwa, ọwọ́ rẹ gbé sókè, wọn kì yóò rí i, ṣùgbọ́n wọn ó rí i, ojú ó sì tì wọ́n nítorí ìlara wọn sí àwọn ènìyàn. Nítòótọ́, iná àwọn ọ̀tá rẹ yóò jẹ wọ́n run. Olúwa, èwo fi ìdí àlàáfíà múlẹ̀ fún wa, pẹ̀lúpẹ̀lú, nítorí ìwọ ni ó ti ṣe gbogbo iṣẹ́ wa fún wa. Olúwa Ọlọ́run wa, àwọn olúwa mìíràn lẹ́yìn rẹ ti jọba lórí wa, ṣùgbọ́n nípa rẹ nìkan ni àwa dá orúkọ rẹ sọ. Àwọn òkú wọn kì yóò yè, àwọn tí ń gbé isà òkú wọn kì yóò dìde. Nítorí náà ni ìwọ ṣe bẹ̀ wọ́n wò, tí o sì pa wọ́n run, tí o sì mú kí gbogbo ìrántí wọn parun. Ìwọ ti mú orílẹ̀-èdè bí si, Olúwa, ìwọ ti mú orílẹ̀-èdè bí si. Ìwọ ti di ẹni àáyìn lógo, ìwọ ti sún gbogbo ààlà síwájú. Olúwa, nínú wàhálà ni wọ́n wá ọ, wọ́n gbàdúrà wúyẹ́wúyẹ́ nígbà tí ìbáwí rẹ wà lára wọn. Gẹ́gẹ́ bí aboyún tí ó súnmọ́ àkókò ìbí rẹ ti wà ní ìrora, tí ó sì kígbe nínú ìrora rẹ, bẹ́ẹ̀ ni àwa ti wà lé ojú rẹ, Olúwa. Àwa ti lóyún, àwa ti wà ní ìrora, ó sì dàbí ẹni pé àwa ti bí ẹ̀fúùfù. Àwa kò ṣiṣẹ́ ìgbàlà kan lórí ilẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tí ń gbé ayé kò ṣubú. Àwọn òkú rẹ yóò yè, òkú mi wọn ó dìde. Ẹ jí, ẹ sì kọrin, ẹ̀yin tí ń gbé inú ekuru.
1: Nítorí ìrì rẹ̀, ìrì ewé bẹ́ẹ̀ ni.
0: Ilẹ̀ yóò sì sọ àwọn òkú jáde. Wá, ènìyàn mi, wọ inú ìyẹ̀wù rẹ lọ, sì sí ilẹ̀kùn rẹ mọ́ ara rẹ, fi ara rẹ pamọ́ bí ẹni pé ní ìṣẹ́jú kan, títí ìbínú náà fi ré kọjá. Nítorí náà, kíyèsí, Olúwa ti ipò rẹ̀ jáde, láti bẹ àìṣedédé ẹni tí ń gbé orí ilẹ̀ wò lórí ilẹ̀. Ilẹ̀ pẹ̀lú yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ hàn, kì yóò sì bo òkú rẹ̀ mọ́.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹtàdínlọ́gbọ̀n. Ní ọjọ́ náà ni Olúwa yóò fi ìdá rẹ̀ mímú tí ó tóbi, tí ó sì wúwo bá Lefiatani ejò tí ń fò wí, àti Lefiatani ejò wíwọ́ ọ̀nì, òun sì pa dragoni tí ń bẹ ní òkun. Ní ọjọ́ náà, ẹ kọrin sí i, àjàrà ọtí wáìnì pípọ́n. Èmi Olúwa ni ó sọ ọ́, èmi ó bu omi wọn ọ nígbàkúùgbà, kí ẹnikẹ́ni má bàa bà á jẹ́. Èmi ó ṣọ ti òru ti ọ̀sán, ìrunú kì yóò sí nínú mi. Tani lè dojú pàǹtírí ẹlẹ́gùn àti ẹ̀gún kọ mí ní ogun jíjà. Èmi ìbá là wọn kọjá, èmi ìbá fi wọn jóná pọ̀ṣọ̀ kan, tàbí jẹ́ kí ó di agbára mi mú, kí ó ba lè bá mi lajà. Yóò sì bá mi lajà, yóò mú kí àwọn tí ó ti Jákọ́bù wá ta gbòǹgbò. Ísírẹ́lì yóò taná, yóò sì rudì, yóò sì fi èso kún ojú gbogbo ayé. Òun a lù ú bí ó ti ń lu àwọn tí ó lù ú, a pa á gẹ́gẹ́ bí pípa àwọn tí òun pa. Níwọ̀n níwọ̀n, nígbà ìtìjáde rẹ̀, ìwọ bá a wí, òun ṣí ẹ̀fúùfù ilé rẹ̀ ní ipò lé ọjọ́ ẹ̀fúùfù ìlà ọrùn. Nítorí náà, nípa èyí ni a ó bu ẹ̀ṣẹ̀ Jákọ́bù mọ́lẹ̀, èyí sì ni gbogbo èso láti mú ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò. Nígbà tí òun gbé òkúta pẹpẹ kalẹ̀ bí òkúta ẹfun tí a lù wẹ́wẹ́, igbó àti èrè oòrùn kì yóò dìde dúró. Nítorí ìlú olódi yóò di ahoro, a ó sì kọ ibùgbé sílẹ̀, a ó sì fi í sílẹ̀ bí aginjù. Níbẹ̀ ni ọmọ màlúù yóò máa jẹ, níbẹ̀ ni yóò sì dùbúlẹ̀, yóò sì jẹ ẹ̀ka rẹ̀ run. Nígbà tí ẹ̀ka inú rẹ̀ bá rọ, a ó yà wọ́n kúrò. Àwọn obìnrin dé, wọ́n sì tẹ iná bọ̀ wọ́n, nítorí aláìní òye ènìyàn ni wọ́n. Nítorí náà, ẹni tí ó dá wọn kì yóò ṣàánú fún wọn, ẹni tí ó sì mọ wọn kì yóò fi ojú rere hàn wọn. Yóò sì ṣe ní ọjọ́ náà, Olúwa yóò já èso kúrò ní ibú odò sí ìṣàn Íjíbítì, a o si ṣayinjọ ni ọkọọkan ẹyin ọmọ Israeli yo si ṣe ni ọjọ naa a fun ipe nla awọn ti o mura lati ṣegbe ni ile Assyria yo si wa ati awọn aṣati ile Egypt won si sin Oluwa ni oke mimọ ni Jerusalem. Iwe woli Isaiah ori ikejidinlọgbọn egbe ni fun ade igberaga fun awọn ọmọ ti Ephraim ati fun itana riro ti ogo ewa re ti o wa lori afonifoji olora ti awọn ti o ti wa inipa kiyesi Oluwa ni enikan alagbara ati onipa bi efufu lile yinyin ati iji iparan bi isan omi nla akunya yo fi owo bisubu sori ile ade igberaga awọn ọmọ ti Ephraim ni a fi ese temole ati ogo ewa ti o wa lori afonifoji olora yo je itana riro gege bi eso ti o yara saju igba ikore eyi ti nigba ti eni ti o ba wo ba ri nigba ti o wa ni owo re sibe o gbe mi ni ojo na ni Oluwa awon omogun yo je ade ogo ati ade ewa fun iyoku awon eniyan re ati emi idajo fun awon eni ti o joko ni idajo ati agbara fun awon ti o le ogun pada si ibode sugbon awon pelu titi ipa oti waini sina ati nipa oti lile won ti sako alufa ati woli ti sina nipa oti lile oti waini mu won daradara won di asako nipa oti lile won sina ninu iran won kose ni idajo nitori gbogbo tabili ni o kun fun ebi ati egbin ko si ibi ti o mo ta ni o nko ni imo ati ta ni o nfi oye eko ye awon eni ti awon le enu omu ti a si ja le enu oyan nitori ase le ase ase le ase ese le ese ese le ese die nihin die lohun nitori nipa eti eleya ati ni ede miran ni won fi ba eniyan wonyi soro si eni ti ohun wi pe eyi ni isimi eyin ibamu awon alaare isimi eyi si ni itura sibe won ki yo gbo nitori na oro Oluwa je ase le ase fun won ese le ese die nihin die lohun ki won ba le lo ki won si subu seyin ki won si se ki a si de won ki a si mu won nitori na e gbo oro Oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wipe awa ti ba eku damajemu a si ti ba epo oku mule nigba ti pasan gigun yo la aja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe ero ni awa ti fi ara wa pamo nitori na bayi ni Oluwa Jehova wi pe kiyesi emi gbe okuta kan kale ni Sioni fun ipile okuta ti adanwo okuta egun ile iyebiye ipile ti o daju eni ti o gbagbo ki yo sa idajo ni emi o fi le ese pelu ati ododo ni emi o fi le osuwon yinyin yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole majemu yin ti e ba eku da ni a o so di asan imule yin pelu ipo oku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni ohun teyin mole niwon igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja ni osan ati ni oru kiki buro re yo si di ijaya nitori akete kuruju eyi ti eniyan le na ara re si ati ibora ko ni ibo to eyi ti ohun le fi bu ara re nitori Oluwa yo dide bi ti oke perasimu yo si binu gege bi ti afonifoji Gibeoni ki o ba le se ise re ise ara re yo si mu ise re se ajeji ise re nje nitori na e ma se je elegan ki a ma ba so ide yin di lile nitori emi ti gbo iparun lati odo Oluwa Oluwa awon omo ogun wa ti o ti pinu lori gbogbo ile e feti sile e si gbo ohun mi e teti lile e si gbo oro mi gbogbo ojo ni agbe anroko lati gbin ohun wa ma tu a si ma fo ile re bi nigba ti ohun ti te oju re tan ohun ko an furugbin idili ki o si fan irugbin kumini ka ki o si gbin alikama lesese ati bale ti a yan ati spelti nipo re nitori olorun re ko lati ni oye o tile ko nitori a ko fi ohun elo paka dili be ni a ki yi keke kiri lori kumini sugbon opa ni a fi pa dili jade ogo ni a si fi lu kumini akara agbado ni a lo ohun ko le ma pa titi be ni ko fi keke eru fo be ni ki fi awon elesin re te eyi pelu ti odo Oluwa awon omo ogun wa eni ti o kun fun iyanu ni imo ti o tayo ni ise.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe wo ye Isaiah, ori iketalilogun, egbe ni fun iwa banije ti a ko si ba o je, ti o huwa arikereke, ti a ko si huwa arikereke si o. Nigba ti iwo dekun ati banije, a o ba o je, ati nigba ti iwo ba fi opin si huwa arikereke, won o huwa arikereke si o. Oluwa, sanu fun wa, awa ti duro de o, iwo ma se apa won le orowuro. Ani igbala wa nigba iponju le ariwo irokeke le awon eniyan sa ni gbigbe ara re soke ni afun awon orilede ka a o si sa ikogun oyin jo bi ikoju awon elenga bi isure siwa isure seyin awon esu ni won sure si won ni gbega ni oluwa nitori ohun gbe ibi giga ohun ti fi idaju ati ododo kun si oni ohun si je iduro sinsin akoko re isura igbala ogbon ati imo iberu oluwa ni yo je isura re kiyesi awon akoni kigbe lode awon iko alaafia sokun kikoro ona popo nla won ni sofo ero da ohun ti ba majemu je o ti kegan ilu won ni ko ka enikan si ile ngbawe o si njoro ojun ti lebanoni o si ro sharoni dabi aginju ati bashani ati kameli gbon eso won danu oluwa wi pe ni isisin yi ni mi o dide ni isisin yi ni mi o gbe ara mi soke e o loyun iyanbo e o si bi poroporo emi yin bi na yo je yin awon eniyan yo si dabi sisun eru bi egun ti ake ni won jo ninu ina egbo eyin ti o jina rere eyi ti mo ti se ati eyin ti o sumo tosi e je wo agbara mi eru ba awon elese ni sioni iberu bojo ti mu awon agabagebe tani ninu wa ti o le gbe inu ajo nirun ina tani ninu wa ti yo le gbe inu ina aini pekun eni ti rin li ododo ti o si n soro tito eni ti o gan ere ni lara ti o gbon owo re kuro ni gbigba betele ti o di ti re ni gbigbo ti eje ti o si di oju re ni riri ibi o na yo gbe ibi giga ile apata yo se bi abo re a o fi onje fun
2: omi re yo si daju
1: oju re yo ri oba ninu ewa re won ma wo ile ti o jina rere aya re yo se asaru eru nla nibo ni akowe wa nibo ni eni ti won kan gbe wa nibo ni eni ti o n ka ile eso won ni gbe wa iwo ki yo ri awon eniyan ti o muna awon eniyan ti oro won jinle ju eyi ti iwo le gbo ti ahan won se ololo ti ko le yi o wo si oni ilu ajo afiyesi wa oju re yo ri jerusalemu ibugbe idakeje ago ti a ki yo tu pale mo ko si okan ninu ekan re ti a o si ni ipo lai be ni ki yo si okan ninu okun re ti yo ja sugbon nibe ni oluwa ogo yo ri fun wa bi ibi odo gbigboro ohun odo sisan nibi ti oko alaje ki yo koja bẹẹni ọkọ nla nla kì yóò làájá nítorí olúwa
2: ni onídàájọ wa
1: olúwa ni olófin wa olúwa ni ọba wa òun ó gbà wá là okùn òpó ọkọ rẹ tú wọn kò lè di òpó ọkọ múlẹ dandan wọn kò lè ta ìgbókùn nígbà náà ni a pín ìkógun ńlá amúkùnkó ìkógun àti àwọn ará ibẹ kì yóò wí pé ara mi kò yá a ó darí àìṣe déédé àwọn ènìyàn tí ń gbé ibẹ jì wọn. Ìwé wòlíì Àìsáyà
2: orí ìkẹrìnlélọ́gbọ̀n.
1: Súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde nítorí ìbínú olúwa ń bẹ lára gbogbo orílẹ̀-èdè àti ìrúnú rẹ̀ lórí gbogbo ogun wọn ó ti pa wọn run pátápátá ó ti fi wọn fún pípa àwọn tí a pa nínú wọn ni a ó sì jù sóde òórùn wọn yóò ti inú òkú wọn jáde àwọn òkè ńlá yóò sì yọ nípa ẹ̀jẹ̀ wọn gbogbo àwọn ogun ọ̀run ni yóò di yíyọ a ó sì ká àwọn ọ̀run jọ bíi tákàdá gbogbo ogun wọn yóò sì ṣubú lulẹ̀ bí ewé ti bọ́ kúrò lára àjàrà àti bíi bíbọ́ èso lára igi ọ̀pọ̀tọ́
2: nítorí tí ara ẹ̀dá mi lé ọ̀run
1: kíyèsí yóò sọ̀kalẹ̀ wá sórí idumea àti sórí àwọn ènìyàn ẹ̀gún mi fún ìdájọ́ ìdá olúwa kún fún ẹ̀jẹ̀ a mú un sanra fún ọ̀rá àti fún ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ewúrẹ́ fún ọ̀rá
2: èrè àgbò
1: nítorí tí olúwa ní ìrúbọ kan ní bosra àti ìpakúpa ńlá kan ní ilẹ̀ idumea àti àwọn àgbànrere yóò bá wọn sọ̀kalẹ̀ wá àti àwọn ẹgboro màálù pẹ̀lú àwọn akọ màálù lílẹ̀ wọn ni a fi ẹ̀jẹ̀ rin a ó sì fi ọ̀rá sọ ikuru wọn di ọlọ́ràá nítorí ọjọ́ ẹ̀sán olúwa ni àti ọdún ìsanpadà nítorí ọ̀ràn sioni odò rẹ̀ ni a ó sì sọ di ọ̀dà àti ekuru rẹ̀ di imí oòrùn ilẹ̀ rẹ̀ yóò sì di ọ̀dà
2: tí ń jóná
1: a kì ó pa á ní òru tàbí ní ọ̀sán ẹ̀ẹ́fín rẹ̀ yóò gòkè láíláí yóò da horo láti ìran dé ìran kò sí ẹnìkan tí yóò là á kọjá láí àti láíláí ṣùgbọ́n ẹyẹ òfú àti àkàlà ni yóò ní àti òwìwí àti ìwò ni yóò máa gbé inú rẹ̀ òun ó sì na okùn ìparun sórí rẹ̀ àti òkúta òfo ní ti àwọn ìjòyè rẹ̀ ẹnìkan kì yóò sí níbẹ̀ tí wọ́n ó pè wá sí ìjọba gbogbo àwọn olórí rẹ̀ yóò sì di asán ẹ̀gún yóò sì hù jáde nínú ààfin rẹ̀ wọn ni ẹ̀gún ọ̀gàn nínú ìlú olódi rẹ̀ yóò jẹ ibùgbé àwọn dragoni àti àgbàlá fún àwọn òwìwí àwọn ẹran ijù àti àwọn ọ̀wá wa ni yóò pàdé àti sátírì kan yóò máa kọ sí ìkejì rẹ̀ ìwìn yóò máa gbé ibẹ̀ pẹ̀lú yóò sì rí ibi ìsinmi fún ara rẹ̀ òwìwí yóò tẹ ìtẹ́ rẹ̀ síbẹ̀ yóò yé yóò sì pa yóò sì kójọ lábẹ́ òjijì rẹ̀ àwọn gúnugún yóò péjọ síbẹ̀ pẹ̀lú olúkúlùkù pẹ̀lú ẹnìkejì rẹ̀ ẹ wá nínú ìwé olúwa ẹ sì ká ọ̀kan nínú wọ̀nyí kì yóò yẹ kò sí ọ̀kan tí yóò fẹ́ ìkejì rẹ̀ kù nítorí ẹnu mi òun ni ó ti pàṣẹ ẹ̀mí rẹ̀ ni ó ti kó wọn jọ òun ti di ìbò fún wọn ọwọ́ rẹ̀ sì ń fi títa okùn pin fún wọn wọn ó jogún rẹ̀ láéláé láti ìran dé ìran ni wọn ó máa gbé inú rẹ̀.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé wòlíì Àìsáyà orí 15. Aginjù àti ilẹ̀ gbígbẹ yóò yọ̀ fún wọn, ijù yóò yọ̀ yóò sì tanná bíi lílì, ní títanná yóò tanná, yóò sì yọ̀ àní pẹ̀lú ayọ̀ àti orin. Ògo Lebanoni ni a ó fi fún un, ẹwà Kámẹ́lì òun ṣáróni, wọn ó rí ògo Olúwa àti ẹwà Ọlọ́run wa. Ẹ mú ọwọ́ àìlera le, ẹ sì mú eékún àìlera lókun. Ẹ sọ fún àwọn aláìláyà pé ẹ tújúká ẹ má bẹ̀rù wò ó ọlọ́run yín ó wá tí ohun ti ẹ̀san ọlọ́run tí ohun ti ìgbẹ̀san òun ó wá yóò sì gbà yín nígbà náà ni ojú àwọn afọ́jú yóò là etí àwọn adití yóò sì ṣe é nígbà náà ni àwọn arọ yóò fò bí àgbọ̀nrín àti ahọ́n odi yóò kọrin nítorí omi yóò tú jáde lé aginjù àti ìṣàn omi ní ijù ilẹ̀ yíyan yóò sì di àbàtà àti ilẹ̀ òǹgbẹ yóò di ìsun omi ní ibùgbé àwọn dragoni níbi tí olúkúlùkù dùbúlẹ̀ ni ó jẹ́ ọgbà fún esú òun iyè òpópó kan yóò sì wà níbẹ̀ àti ọ̀nà kan a ó sì máa pè é ní ọ̀nà ìwà mímọ́ aláìmọ́ kì yóò kọjá níbẹ̀ nítorí òun ó wà pẹ̀lú wọn àwọn èrò ọ̀nà náà bí wọ́n tilẹ̀ jẹ́ òpè wọn kì yóò ṣì í kìnìún kì yóò sí níbẹ̀ bẹ́ẹ̀ ni ẹranko búburú kì yóò gùn a kì yóò rí i níbẹ̀ ṣùgbọ́n àwọn tí a rà padà ni yóò máa rìn níbẹ̀ àwọn ẹni ìràpadà olúwa yóò padà wọn ó wá sí sioni ti àwọn tí orin ayọ àìnípẹkun yóò sì wà lé orí wọn wọn ó rí ayọ àti inú dídùn gbà ìkáàánú òun ìmí ẹdùn yóò sì fò lọ.
3: ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá a sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí a mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín láti jókòó kí a tẹ́tí sílẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ lónìí bí a ti wá a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa a ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wò kí ó rí a ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí jésù kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí ǹjẹ́ bí a ti wá bí a ó ti máa gbọ́rọ̀ yín bí a ó ti máa là wá lóye a ń bẹ̀yìn wípé iyì ọ̀tún àti okun ọ̀tún agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ jésù ẹ bá wa sọ̀rọ̀ ẹ fún wa ní etí ọmọ ẹ jẹ́ kí a lè gbọ́ràn ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan kí a má sì padà sẹ́yìn kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa a dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ jésù kristi olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Àìsáyà orí 40 láti ẹsẹ 25 ìwé wòlíì Àìsáyà orí 40 lati ese ike dogmon. Ma fi ojuka bi atijonka papo. Nje, tani, enyo hafi miwe, tabi tali, emyo ba dogba, ni eni mimon wi, be oju yin soke, sebi giga. Ke se wo, tali odan kan wo yi, timu ogun, won jade, wa ni ye. Onpe bogbo won, li oroko, ni pati tobi ipa re, ni turi pe, on le, ni ipa, ko si okan ti oku e se ti iwo fi nwi iwo Jacobo ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi iwo ko ti imo iwo ko ti igbo pe Olorun ayeraye Olowa eleda gbogbo ipekun aye ki share be ni are ki mu ko si awari oye re o nfi agbara fun ala re o si fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le sobo patapata sugbon awon ti o ba duro de Oluwa yo tun agbara won se won fi yegun oke bidi won sare ki o si re won won rin are ki o si mu won loni mo fe ba wa soro lori diduro de Olowa diduro de Olowa bi o ba wa nihin ni ose ti o koja mo soro lori ayo Olorun e ti je agbara ati okun fun onigbagbo awon nkan won yi ti Olorun se wa loju lati ri ti Olorun ko si wahala o kan aya wa won je awon nkan ti o je ki igbagbo wa ki o le ki o gbona ki o lagbara ju be lo won o je ki ayo wa ninu Olorun ati ife wa fun Olorun ati igbagbo lati duro ti ri pelu Olorun titi a o firi dahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon nkan won yi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de Olowa diduro de Olowa kini eredi ti afin duro de Olowa bawo ni a se le duro de Olowa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wi pe a je eni ti o ti duro de Olowa a si ti ri idahun eredi ti afin duro de Olowa ati papa akoko wo ni o ye ke a ma duro de Olowa ki awon ibere won yi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de Olowa je kin tun ka ese ikokan le logbon le kan si o ni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wi pe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won si fi yegun oke bidi won fi yegun oke bidi won sare ki yo si re won won rin are ki yo si mu won bi aban so wi pe awon won yi won tun agbara won se eyin so wi pe se iwo na mo awa ti an lo moto le kokan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wi pe o ye ki a gbe lo si odo awon mechanic wi pe ki won ki o tun tun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni agwara wa ki se okuta bẹ́ẹ̀ náà ni ọkàn wa kìí ṣe irin bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé wa kìí ṣe ẹ̀mí nítorí bẹ́ẹ̀ ààrẹ ṣeéṣe kí ó mú wa ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé adé ìkóríta a ò mọ ibi tí a ó gbà ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé òkè ni ó wà níwájú wa àti gun òkè yìí ó ṣòro fún wa bẹ́ẹ̀ ni nǹkan tí a ń fẹ́ ó wà ní òdì kejì òkè yìí tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé omi tí ó kún púpọ̀ tí ó sì kúnré kọjá òun ni ó wà ní iwájú wa ohun tí a sì ń fẹ́ ó wà ní òdì kejì omi yìí ni a fi ń sọ wípé bí a bá dúró de olúwa wípé a ó fi ìyẹ́ gun òkè bíi ìdì èyí ni wípé òkè tí ó wà níwájú wa tí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó lè ṣí òkè yìí nídìí bí a bá dúró de olúwa ọlọ́run á fún wa ní ìyẹ́ bíi ti ìdì nípa ìgbàgbọ́ nípa àdúrà yóò jẹ́ kí a lè fi ìyẹ́ gun òkè bíi ìdì tí ó jẹ́ wípé òkè yìí kì yóò jámọ́ nǹkan ní ìgbésí ayé wa ó ní a ó sáré kì yóò sì rẹ̀ wá bí a bá ti wo àwọn ọmọ wa ní iléèwé tí wọ́n máa ń sáré ìje bí wọ́n bá ti ń díje a máa ń rí wípé àwọn ọmọ mìíràn wọ́n máa sáré sáré sáré bí wọ́n bá dé àárín méjì lórí pápá wọ́n á ṣubú lulẹ̀ á rẹ̀ wọ́n pátápátá ṣùgbọ́n àwọn mìíràn tí wọ́n ti jẹ́ ọlọgbọ́n nínú àwọn ọmọ wọ̀nyí wọ́n ti múra sílẹ̀ wọ́n ti sùn dáradára lóru wọ́n ti jẹun kánú wọ́n ti ní agbára kí ó tó di wípé wọ́n ti ń sáré wọ́n sáré yìí wọ́n sáré ìje yìí wọ́n ti ń gbìyànjú sílẹ̀ bí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní sáré wọ́n máa sáré lọ wọ́n máa sáré lọ tètè kì yóò sì rẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà ni a ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé a kò dúró de olúwa a kò jẹ́ kí ẹ̀mí wa kí ó sinmi lé olúwa ó jẹ́ wípé a ń gbé ẹ̀mí wa gbóná nígbàkúùgbà ó jẹ́ pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ó ti gún wa lọ́kàn ó ti dàbí ọkọ̀ tí ó gún ènìyàn lọ́kàn a kò fara balẹ̀ láti dúró de olúwa ó ní ṣùgbọ́n àwa tí a bá ń dúró de olúwa àwa ni a ó máa gun òkè pẹ̀lú ìyẹ́ ìdì àwa ni ó jẹ́ pé bí a bá ń sáré kì yóò rẹ̀ wá àti pé bí a bá ń rìn àárẹ̀ kì yóò mú wa bí a bá jẹ́ ẹni tí ó ń tajà tí a ń gbé àwọn nǹkan tí a ń tà tí a ń gbé lọ sọ́jà tí kìí sì ṣe wípé a fẹ́ wọ ọkọ̀ èrò tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bóyá ẹsẹ̀ ni a ń fi rìn a ó rí wípé àwọn mìíràn tí ó jẹ́ wípé wọn kò ní okun wọn kò ní agbára wọn ò jẹun kánú bí wọ́n bá ti rìn díẹ̀ á ti rẹ̀ wọ́n wọ́n á gbé ẹrù wọn á gbé sọ̀kalẹ̀ wọ́n á jókòó sẹ́ba títì wọ́n á máa dúró de mọ́tò ṣùgbọ́n àwọn tí ó jẹ́ wípé wọ́n ní okun wọ́n ní agbára wọ́n ti dọ́jà ní kíákíá wọ́n á lè ta àwọn nǹkan wọ̀nyí fún àwọn oníbàárà wọn àwa tí ó jẹ́ pé a dúró de olúwa nípa ti ẹ̀mí bí a bá rìn tí a rẹ̀ sì ń mú wa báwo ni a ó ṣe dé èbúté ibi tí a ń lọ lákòókò tí ó yẹ kí a débẹ̀ èyí ni ó fi ṣe pàtàkì wípé a ní láti dúró de olúwa ṣùgbọ́n mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí a tó lè dúró de olúwa kí a tó lè sọ agbára wa di ọ̀tún ohun kan ni a ní láti kọ́kọ́ mọ̀ yẹ kí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ó ní ǹjẹ́ ta ni ẹ̀yin ó hà fi mí wé tàbí ta lí èmi ò bá dọ́gba ni ẹni mímọ́ wí èyí ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀kọ́ tí ó yẹ kí a kọ́ àti tí ó yẹ kí a mọ̀ ṣé o mọ̀ wípé àwọn ẹlòmíràn òye bí a bá ń sọ nípa ti ọlọ́run kò yé wọn dáradára ó ṣeéṣe àwọn ẹlòmíràn a máa wá sí ilé ìsìn wọn a máa sọ wípé àwọn á wá fún ìgbà díẹ̀ bí àwọn bá wá fún ìgbà díẹ̀ bí ohun tí àwọn ń retí bí ò bá tètè tẹ àwọn lọ́wọ́ àwọn á tún gba ọ̀nà ìbúrú mìíràn àwọn á lọ bá àwọn òrìṣà tàbí àwọn bá àṣàlẹ̀ tàbí àwọn balógun ní abúlé irú àwọn bẹ́ẹ̀ wọ́n ń fi ọlọ́run wé balógun tí ó wà lábúlé wọ́n ń fi ọlọ́run wé àwọn bá àṣàlẹ̀ wọ́n ń fi ọlọ́run wé àwọn ìyálóde ti yemọjá wọ́n ń fi ọlọ́run wé àwọn ènìyàn kéékèèké tí agbára kò sí lọ́wọ́ wọn èyí ni ọlọ́run fi ń bi wá pé kí á tilẹ̀ tó sọ wípé à ń dúró de olúwa kí á tó lọ gbàdúrà sí olúwa kí á tó bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ ọlọ́run kí á máa yẹ ìwé mímọ́ wò láti wo àwọn ìlérí pàtàkì tí ó ṣe fún wa ó ní lákọ̀ọ́kọ́ ta ni ẹ̀yin ó fi mí wé àti ta lí èmi ó bá dọ́gba ó yẹ kí á mọ̀ wípé ọlọ́run òní ẹlẹ́dàá ọ̀run àti ayé kò sí ẹni tí a lè fi ọlọ́run wé ó jẹ́ alágbára ó jẹ́ ẹni tí ó gbọ́n rékọjá àwọn ènìyàn

Ajá, Ọlọ́run Tẹ̀mẹ̀dù, wọ́n ń fi Ọlọ́run, Ọlọ́run ọ̀gá ògo, Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá, Ọlọ́run olódùmarè, wọ́n ń fi wé àwọn ènìyàn ẹlẹ́ran ara tí èmi rẹ̀ wà ní ihò imú rẹ̀. Ẹni Ọlọ́run fi wípé kí á tilẹ̀ tó dúró di olúwa. Kí á tó sọ wípé a ń lọ bá Ọlọ́run láti gbàdúrà, láti mú àwọn ẹ̀bẹ̀ wa, láti ṣí wọn payá níwájú olúwa. Ó ní lákọ̀ọ́kọ́, ta ni ẹ̀yin fi mí wé? Ó ní lákọ̀ọ́kọ́, ta ni èmi ò bá dọ́gba? Èyí ni ẹni mímọ́ Israẹli wí. Jẹ́ kí ẹ wo Exodu orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Exodu orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wí pé lé ọ̀la, ó sì wí pé kí ó rí bí ọ̀rọ̀ rẹ, kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Ó ní kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Àwọn ẹlòmíràn tí òye òye bí mo ti sọ tẹ́lẹ̀, wọ́n a máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìsìn ló wà wípé bí ò bá sí ọ̀nà níbí, òun á tún wá ọ̀nà mìíràn lọ. Èyí ń jẹ́ wípé wọ́n rò wípé Ọlọ́run mìíràn tún wà níbòmíràn. Ìbànújẹ́ àwọn tí ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Àwọn ẹlòmíràn wọ́n a máa rò wípé bóyá òrìṣà kan, òrìṣà ìdílé, òrìṣà bàbá wọn, òrìṣà ti abúlé, òrìṣà ti àwọn ẹlẹ́yàmẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa rò wípé bóyá nǹkan wọ̀nyí ó lè gbà wọ́n. Wọ́n máa rò wípé bí àwọn bá wá sí ilé ìsìn, bí àwọn bá ka Bíbélì, tí àdúrà ò bá gbà, tí ó bá dàbí ẹni wípé nǹkan tí àwọn ń retí kò ti àwọn lọ́wọ́, wọ́n á sọ wípé àwọn mọ̀bì kan tí àwọn lè lọ, mbò ló tún fẹ́ lọ, mbò ló tún fẹ́ lọ. Ó tún fẹ́ dá ìbànújẹ́ kún ìbànújẹ́ fún ara rẹ. Ó ní kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí ó kalẹ̀ nínú ọkàn rẹ bí ó ti kalẹ̀ lé ọ̀run ní iwájú àwọn áńgẹ́lì. Jẹ́ kí ó kalẹ̀ lé ọkàn rẹ bí ó ti kalẹ̀ lé ọkàn gbogbo àwọn tí ó ti mọ Ọlọ́run láti ìgbà Ádámù títí di àkókò tí a wà yìí, wípé kò sí ẹlòmíràn, yálà lé ọ̀run, yálà lé ayé, yálà ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí nínú òkun, kò tún sí ẹlòmíràn. Ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Nínú Exodu yìí kan náà, orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlá, Exodu orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlá, ta lè ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Ta lè ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu? Bí a bá ń dárúkọ Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé ẹni tí ń ṣe ohun ńláńlá, ohun abàmì, ohun ìyanu, ohun tí ó jẹ́ wípé kò sí ẹnìkan nínú àwọn áńgẹ́lì tàbí ẹnìkan nínú àwọn ènìyàn tí ó lè ṣe ohun tí Ọlọ́run ń ṣe. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa, kí ó sì mọ̀ wípé àbáyọrí ohun gbogbo tí ó yẹ kí o ṣe. Bí o bá fẹ́ ní ìyọrísí rere àti ìtẹ̀síwájú ni wípé kí o dúró de Olúwa. Ṣé o ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni wípé o ń sun ẹkún àsunrìn? Ṣé ó dàbí ẹni wípé àwọn nǹkan tí o ń wá ó jìnà rere sí ọ? Ṣé ó dàbí ẹni wípé wàhálà nínú ẹbí, wàhálà níbi iṣẹ́, wàhálà níbi okòwò rẹ, wàhálà pẹ̀lú àwọn alábàágbé wípé o fẹ́ mu ọ lómi? Ó dàbí ẹni wípé o ti jìn sínú ọ̀fìn, kò sí ẹni tí ó lè yọ ọ jáde? Ò ṣe dúró de Olúwa, ò ṣe dúró de Olúwa. Ò rántí àwọn tí ó wà nínú Bíbélì. Bí a bá ń ka àwọn tí ó wà nínú Bíbélì, àwọn tí wọ́n ní wàhálà bíi tiwa ni. Ò rántí Jábésì, ó ní wàhálà. Nǹkan tí ó gbà á ni wípé ó dúró de Olúwa. Ò rántí Jósẹ́fù, àparọ́mọ, àtà sí oko ẹrú, ó lọ sí ẹ̀wọ̀n. Wo irú ẹni báyìí, ṣé ó jẹ́ wípé Ọlọ́run ti gbàgbé rẹ̀ ni? Ṣé ó jẹ́ wípé àwọn ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti fún tẹ́lẹ̀, ṣé ó jẹ́ wípé àwọn ìlérí wọ̀nyí ti kùnà ni? Ṣé ó jẹ́ wípé Ọlọ́run kò sí lórí ìtẹ́mọ́ni rárá? Ṣùgbọ́n nígbà tí Jósẹ́fù tí ó dúró de Olúwa, nígbà yìí ni a sọ agbára rẹ̀ di ọ̀tun. A mú u kúrò láti ọgbà ẹ̀wọ̀n, a mú u wá sí orí ìtẹ́. Òòrán ti Samsoni, bí ó tilẹ̀ jẹ́ wípé àfọwọ́fà Samsoni ni, nítorí wípé ó lọ sínú ẹ̀ṣẹ̀. Ohun tí ó jẹ́ wípé kò yẹ kí ẹni tí ó jẹ́ onídàájọ́ bíi tirẹ̀, alákòóso bíi tirẹ̀, olórí bíi tirẹ̀, ohun tí ó yẹ kò yẹ kí ó ṣe ohun tí ó ṣe. Ayé ojú rẹ̀ méjèèjì, ṣùgbọ́n kí ni ó ṣe? Bí ó bá jẹ́ ẹlòmíràn ni, a rò wípé gbogbo nǹkan ti pin, wípé ohun tí ó kù ni pé kí òun lọ pokùnso, ohun tí ó kù ni pé kí òun wá ọ̀nà tàbí ààyè láti para òun dànù. Ṣùgbọ́n rárá, ó dúró de Olúwa.

0: dúró de olówa ó ní olówa nígbà kan ṣoṣo yìí sọ agbára mi dọ̀tún ìwọ náà ò ṣe dúró de olówa bẹ́ẹ̀ ò rántí dáfídì ní wàhálà wàhálà púpọ̀ nínú ẹbí ni ò rántí ìgbà tí ọmọ rẹ̀ absalomu tí ó dìde sí tàbí ò rántí nígbà tí ọba saulu nígbà tí ó dìde sí dáfídì àti àwọn ènìyàn mìíràn pẹ̀lú tí wọ́n fi ṣe ẹ̀sìn tí wọ́n fi ṣe ẹlẹ́yà kí ló ṣe ó dúró de olówa ni bí a bá wá sínú májẹ̀mú titun ṣe ò rántí àwọn àpọ́stélì àsọ wọn sínú túbò ṣe ò rántí àwọn àpọ́stélì àna wọn lẹ́gba àjẹ wọn ní ìyà a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan dùn wọn ṣùgbọ́n wọn dúró de olúwa àwa náà bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe wípé bí àwọn ti ṣáájú bí wọ́n ti dúró de olúwa tí ojú kò tì wọ́n bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àwa pàápàá kí a dúró de olúwa ojú kò sì ní tì wá ní orúkọ jésù wo orin dáfídì ìkọkàndínníàádọ́rùn-ún ẹ̀jọ ẹ̀sán orin dáfídì ìkọkàndínníàádọ́rùn-ún ẹsẹ́ ìkẹfà nítorí pé ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé olúwa dáhùn ṣé áńgẹ́lì kan wà lé ọ̀run bóyá michael ni o tàbí gabriel ni tàbí áńgẹ́lì mìíràn ó ní ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé olúwa jẹ́ irú ẹni bẹ́ẹ̀ wà rárá ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé olúwa nígbà tí ó ti sọ nípa ti ọ̀run nígbà tí ó ti sọ nípa ti àwọn áńgẹ́lì nígbà tí ó ti sọ pé kò sí ẹ̀dá kan lọ́run tí a lè fi wé olúwa ó tún wá sọ fún wa wípé nínú ayé yìí bákan náà wípé kò sí ọmọ alágbára kan tí a lè fi wé olúwa ò ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé olúwa nígbà tí ó ti mọ̀ wípé kò sí ẹni tí a fi lè wé ọlọ́run tí a lè fi wé ọlọ́run wa nígbà tí ó ti mọ̀ wípé nínú ìfẹ́ ni nínú agbára ni nínú ọgbọ́n ni nínú ìjólóòtọ́ ni nínú ohunkóhun kò sí ẹni tí a lè fi wé olúwa ò ṣe dúró de olúwa ó ṣe gbé ojú rẹ̀ sí òkè kí ó sọ fún olúwa wípé wọ́n dúró de ọ́ jẹ́ kí a tún padà lọ sí ìwé isaiah orí ogójì ìwé isaiah orí ogójì mọ́ǹkà láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n gbé ojú yín sókè sí ibi gíga èyí ni ohun tí ọlọ́run sọ fún wa ó ní kí a gbé ojú wa sókè sí ibi gíga kí a mú ojú wa kúrò nínú àwọn òrìṣà pẹ̀tẹ́lẹ̀ kí a mú ojú wa kúrò nínú àwọn ènìyàn ẹlẹ́ran ara ènìyàn máa ń ṣe ìlérí púpọ̀ ó ṣeéṣe kí ẹnìkan kí ó sọ pé má ṣe yọnu ohun gbogbo tó bá ń fẹ́ ni màá fọ́ ohun gbogbo tó bá nílò wá máa béèrè lọ́wọ́ mi ó ní kí a gbé ojú kúrò nínú lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n tí ó wà níbi pẹ̀tẹ́lẹ̀ ó ní kí a gbé ojú wa sókè síbi gíga kí ẹ sì wò ta ni ó dá nǹkan wọ̀nyí wo àwọn ìràwọ̀ ta ni ó dá wọn sọ fún mi bẹ́ẹ̀ náà ni ọlọ́run lè ó dá wọn ó ní tí mú ogun wọn jáde wá ní iye bí a bá wo àwọn ìràwọ̀ wọn ò ṣe é kà tán òòrùn kọ́ kí a wo agbára rẹ̀ àti òṣùpá kí a wo ohun tí ó ń ṣe àti àwọn nǹkan mìíràn tí ọlọ́run dá tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń ṣe àwárí rẹ̀ lónìí kí a wò ó jẹ́ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti ọwọ́ olúwa ó ní ó pe gbogbo ṣe gáfárà fún mi ó pe gbogbo wọn lé orúkọ nítorí pé òun le ní ipá kò sí ọ̀kan tí ó kù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ọlọ́run wa alágbára ni nítorí bẹ́ẹ̀ kí a gbé ojú wa sókè kí a má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá wa kí a má jẹ́ kí ọkàn wa kí ó pòrúurò kí a má jẹ́ kí èṣù kí ó dẹ́rùbà wá nítorí wípé ọlọ́run wa kò sí ohun tí ò lè ṣe ọlọ́run wa kò sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò lè múṣẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n èyí ṣe tí ìwọ fi ń wí ìwọ jákọ́bù tí ìwọ sì ń sọ ìwọ ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi. Èyí ni a rí tí àwọn ọmọ ìsírẹ́lì ṣe rántí ìtàn ọmọ ìsírẹ́lì ó ṣe ni láàánú wípé àwọn wọ̀nyí wọ́n gbàgbé oore ọlọ́run wọ́n gbàgbé àánú ọlọ́run wọ́n gbàgbé ìlérí ọlọ́run wọ́n gbàgbé májẹ̀mú tí ọlọ́run ti bá wọn dá ohun tí ó ṣe láàánú nínú ní ti àwọn ọmọ ìsírẹ́lì ni wípé ṣe ò rántí láti àkókò abrahamu ni ọlọ́run ti fún ọ ní ìlérí tí ó sì sọ wípé láti ọdún dé ọdún ni ìbùkún ọlọ́run yóò máa wà lórí wọn kì í ṣe bẹ́ẹ̀ nìkan àti pé nípasẹ̀ abrahamu àti àwọn ọmọ ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé bí a bá sì wò ó ọlọ́run kò kùnà ọlọ́run kò jáfara ní àkókò mose ni ọlọ́run pe mose wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé mose ní àkọ́kọ́ tí ó ń sọ wípé ta lé èmi tí wọ́n lọ dojúkọ fáráò ọlọ́run sọ wípé òun wà pẹ̀lú rẹ̀ òun wà pẹ̀lú ẹnu rẹ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ń ka bíbélì dáadáa ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lè ọlọ́run ṣe títí ọkàn àwọn ọmọ íjíptì tí ọkàn wọn fi rẹmi tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́ tí wọ́n sọ fún àwọn ọmọ Israẹli pé ó yá ẹ kẹrù yín kẹ ẹ máa lọ èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú ṣe rántí wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa tí wọ́n bẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún òkè wà lọ́wọ́ òsì àwọn ọmọ ogun íjíptì wọ́n ń bọ̀ lẹ́yìn òkun pupa wà níwájú ń bo ni kí á gbégbà bẹ́ẹ̀ ni wọ́n ké pe olúwa ni ọlọ́run sọ fún mose pé kí ó na ọ̀pá rẹ̀ ni òkun pupa pín sí méjì kì í ṣe bẹ́ẹ̀ nìkan ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà wọ́n máa jẹun aṣọ ògbómọ wọn lára bàtà ògbómọ wọn lẹ́sẹ̀ níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ olúwa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi èé ṣe tí ísírẹ́lì fi di afọ́jú báyìí tí iyì wọn ra tí wọn ò rántí àwọn oore ọlọ́run wọn ò rántí agbára ọlọ́run wọn ò rántí àwọn ìlérí ọlọ́run wọn ò rántí àwọn májẹ̀mú tí ọlọ́run ti bá wọn dá ṣùgbọ́n kí a tó máa dá ísírẹ́lì lẹ́bi àwa náà ń kọ́ ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa tàbí ó pọ̀ ju gàrí fún wa nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó le pọ́nrán àwa pàápàá a ti gbàgbé orí ọlọ́run a ti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nígbà tí mo ti dénú ìjọ yìí nígbà tí mo ti bá jésù pàdé nígbà tí mo ti ní ìgbàlà nígbà tí ọlọ́run ti là mí lójú nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà nígbà tí mo ti jẹ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀ wo nǹkan tí ọlọ́run ṣe fún mi àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa di ẹni tó kárí sọ àwa di ẹni tó ń sunkún àsun dẹ́kun àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run àwa di atọrọjẹ a tún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ báwo ló ṣe rí báyìí ṣé o rò wípé ọlọ́run ti gbàgbé rẹ ni èé ṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi wàhálà mi àwọn nǹkan tó ń dojúkọ mi àwọn inúnibíni tí mo ń dojúkọ tí mo ń bá pàdé wípé ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́ àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ olúwa èé ṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba èé ṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run ṣé ọlọ́run wa ti kú ni ṣé ọlọ́run wa ò sí láàyè mọ́ ni ṣé ìlérí rẹ̀ ti yí padà ni ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ jésù kristi nígbà tí ó kú lórí igi àgbélébùú ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú ọlọ́run ni èé ṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ ísírẹ́lì bí aláìlóye bí aláìlọ́gbọ́n bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́ wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa àti wípé ìdájọ́ mi àwọn ẹ̀tọ́ mi wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu kò sí àwárí òye rẹ̀ ìjìnlẹ̀ ni agbára ọlọ́run àwa márìdí ni agbára ọlọ́run bí a bá wa láti ìpẹ̀kun kan lọ sí ìpẹ̀kun mìíràn nínú ayé yìí kò ṣeé ṣe àwa márìdí ni ìjìnlẹ̀ ni ìfẹ́ rẹ̀ ìjìnlẹ̀ ni májẹ̀mú rẹ̀ ìjìnlẹ̀ ni àwọn ìlérí tí ó ti ṣe fún wa a ò tí ì mọ̀ ni bí a bá jẹ́ ẹni tí ó mọ ọlọ́run nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a ti kọ̀ sílẹ̀ tí a ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa báyìí ni ọ̀nà ti ṣí sílẹ̀ fún wa láti mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà àwa ni a ní ìmọ̀ ọlọ́run àwọn ẹlẹ́sìn tí wọ́n kàn sìn àwọn ò ní ìmọ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀ ó yẹ kí a sinmi ó yẹ kí a mọ̀ wípé a ní ọlọ́run to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo we pe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa o ti a se duro de olowa ni wo pe ki o le fun ani agbara ki o le fun ani okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu le ba ona nitori wo pe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba nsubu le ba ona wi pe awon ma sare ki yo si re wa a o ma rin wi pe are ki yo mu wa sugbon je kin bi o le re nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso nipa di duro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wi pe won ko mo jesu christ gege bi olugbala won ti le man gbianju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma n gbianju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti imo jesu christ gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wi pe oun fe lo gbadura oun fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu lai lai abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta kilode ti o je wi pe awon wonyi ti won o mo igbala jesu christi awon yi ti o je pe won ko ti ni idani loju idariji ese won kilode to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa kilode ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de olowa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori kedogbon orin dafidi ori kedogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo ti n so fun wa wi pe oun ni lati duro de olowa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de olowa se o mo wi pe dafidi ti o korin dafidi ti a ka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to n gbo latotun latosi won tako ara won ko si mo eyi to je otito ti oun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki oun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki oun gba ipinu ti o ye ki oun se tabi aba ti o ye ki o da nitori be o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o n gbo won tako ara won ti bi aso ti bi tọ̀hún aso tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo awon nkan to pamo loju eniyan won si paya ni waju olorun nitori be o ye ki o le duro ti oluwa ki o duro de wepe olorun mo woju re olorun mo mo wepe gbogbo tito awon nkan wonyi won o pamo fun o nitori be mu duro de o eni afin duro de oluwa ni akoko ti an duro de oluwa yi a o ka bibeli a wo awon ileri olorun a wo awon ase olorun a wo awon nkan ti olorun pase fun lati se ti o da bi eni wipe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin olorun ni wipe awon akoledo isin awon agbekari esin won ki je ki a le raye lati duro de oluwa elomiran o sese ibi to ti fe ka bibeli won so wipe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkan kan ni boyo nduro de oluwa ni o si fe mo o fe mu ona re gun ni waju lo ah won ni won pe yin o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de oluwa je ki a wo rin dafidi ori keta din logbon ori dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire oluwa ni ile alaye duro de oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro de oluwa yo si mu ole ayale e je wepe nigba ti o ba dabi ni pe aje alai lagbara nigba ti o ba dabi eni wepe aje alai lera yala nipa ti ara yala nipa ti emi o je wipe okun tan ninu wa agbara tan ninu wa o je wipe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wipe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro sinsin ki a ma yese o dabi eni wipe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wepe ireti npin nigba ti o ba dabi eni wepe o nse afeeri nkankan nkan yo si ti ite o lowo nigba ti o ba dabi eni wepe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo ma nka bibeli ti ejo ma gbadura ti ejo ma mu ibere ara yin lo si waju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so wepe akoko de lati duro je de olorun akoko de lati lo si waju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisu bo sinu ese lai ro tele ni boya o dabi eni wepe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wepe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wepe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wepe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be no ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wipe emi o gbesan ibi iwo ma se wipe emi o gbesan ibi
1: ṣùgbọ́n dúró de olúwa òun ó sì gbà ọ́ ó ṣeéṣe kí ọ̀rọ̀ kan bí àáwọ̀ kí ó wà láàrin ìwọ àti ẹnìkan kí ẹni yìí kí ó sọ̀rọ̀ ibi nípa rẹ kí ẹni yìí kí ó ṣe ibi sí ọ kí ìdánwò láti ọ̀dọ̀ ṣù kí ó máa sọ sí ọ lọ́kàn wípé gbẹ̀san ló padà parọ́mọ̀ òun náà ṣe báyìí ó ní nírú àkókò bẹ́ẹ̀ tí èṣù tó ń fòòró rẹ tó ń fòòró ọkàn rẹ tó ń sọ wípé kí o gbẹ̀san fún ara rẹ ó ní nírú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí o dúró de olúwa wípé bí o bá dúró de olúwa òun ó gbà ọ́ nínú àwọn ìkẹkùn tí ó ń débá wọn yìí nínú Aesaya orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún Aesaya orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún èmi ó dúró de olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù èmi ó sì máa wo ọ̀nà rẹ̀ ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé ọlọ́run wà ó jìnà réré nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ̀ ń jìnà sí wa nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ̀ ìmúṣẹ wọn jìnà sí wa ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de olúwa àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn máa sá káàkiri nírú ìgbà bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹkẹlé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹ́ẹ̀ ó ní àwa tí a fẹ́ dé ọ̀run àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ lẹ́yìn ayé yìí ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí a dúró de olúwa yẹ kí a padà sí Aesaya orí ogójì kí a tó gbàdúrà Aesaya orí ogójì ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò sọ agbára wọn dọ̀tun àwọn tí ó bá dúró de olúwa wọn ó tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn ṣé òkè kan wà níwájú rẹ dúró de olúwa ṣé ó dàbí ẹni pé òkun ló wà níwájú rẹ o sì mọ bó ṣe fò ré kọjá òkun yìí dúró de olúwa ṣé ó ti ń rẹ̀ ọ́ ni ṣé ó dàbí ẹni pé àdúrà ọgbà ni ṣó ní wàhálà ni ṣé ó dàbí ẹni pé àwọn kèfèrí fi ọṣẹ sí wọn fi ọṣẹ ẹlẹyà ṣé ó dàbí ẹni pé ohun tó ti ń retí ó dàbí ẹni pé wọn jìnà rẹ wọn ò tí ì dé ó ní ohun tí a láti ṣe ni pé kí a dúró de olúwa kí a dúró de olúwa kí a má jẹ kí ohun kan kí ó dí wa lọwọ nítorí bẹẹ dìde dúró kí o sọ fún ọlọrun wípé o ṣetán láti dúró de o ṣetán láti gbàdúrà o ṣetán láti mú sòrò o ṣetán láti ké pé dúró de olúwa o dúró de olúwa má ṣe jẹ́ kí àárẹ̀ kí ó mú ọ dúró de olúwa ké pé olúwa yóò sì dá ọ sílẹ̀ yóò tún ọ sílẹ̀ dúró de olúwa yóò tún agbára rẹ ṣe.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Iwe woye Aesaya, ori ikerin din logoji. O si di igba ti o se, ni odun ikerin la Hezekiah oba. Sennacheribu, oba Assyria wa doti gbogbo ilu olodi Juda, o si ko won. Oba Assyria si ran Rabshake lati Lakishi lo si Jerusalemu, ti ohun ti ogun nla sodo Hezekiah oba. O si duro leba idari omi abata oke, li opopo papa afoso. Nígbà náà ni Eliakimu ọmọ Ilkia olùtọ́jú ilé jáde tọ̀ wá pẹ̀lú Shebna akọ̀wé àti Joa ọmọ Asafu akọ̀wé ìrántí. Rabshake sì wí fún wọn pé ẹ wí fún Hezekiah ní ìsinsìnyí pé báyìí ni ọba ńlá. Ọba Assyria wí pé ìgbẹ́kẹ̀lé wo ni èyí tí ìwọ gbé ara rẹ léyìí? Ìwọ wí pé mo ní ṣùgbọ́n ọ̀rọ̀ ètè lásán ni wọ́n. Èmi ní ìmọ̀ àti agbára fún ogun jíjà. Ǹjẹ́ ta ni ìwọ tilẹ̀ gbẹ́kẹ̀lé tí ìwọ fi ń ṣọ̀tẹ̀ sí mi? Wo ìwọ gbẹ́kẹ̀lé ọ̀pá iyẹ̀ fífọ́ yìí lé Íjíbítì èyí tí bí ẹnikẹ́ni bá fi ara tì yóò wọnú ọwọ́ rẹ̀ yóò sì gun bẹ́ẹ̀ ni fara ọba Íjíbítì rí sí gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé ṣùgbọ́n bí ìwọ bá wí fún mi pé àwa gbẹ́kẹ̀lé olówó ọlọ́run wa òun kọ́ ẹni tí Hezekiah ti mú ibi gíga rẹ̀ wọn ni àti pẹpẹ rẹ̀ wọn ni kúrò tí ó sì wí fún Júdà àti Jerusalemu pé ẹ̀yin ó máa sìn níwájú pẹpẹ yìí ǹjẹ́ ní ìsinsìnyí èmi bẹ̀ ọ́ mú ohun ìyàn wá fún olúwa mi ọba Assyria èmi ó sì fún ọ ní ẹgbàá ẹṣin bí ìwọ nípa tìrẹ bá lè ní ènìyàn tó láti gùn wọn Nje iwo ti se le yi oju balogun kan pada ninu awon ti o reyin jo ninu awon iranse Oluwa mi ti iwo si n gbekere le Egypt fun keke ati fun eleshin emi adago ke wa ni sisin yi leyin Oluwa si ile yi lati parun bi Oluwa wi fun mi pe goke lo si ile yi ki o se parun nigba na ni Eliakimu ati Shebna ati Joa wi fun Rabshaki pe mo be o ba awon omo odo re soro le ede Syria nitori awa gbo ma si se ba wa soro ni ede Jew le ti awon eniyan ti o wa lori odi sugbon Rabshaki wi pe Oluwa mi aran mi si Oluwa re lati soro wonyi ko aran mi sodo awon okunrin ti o joko lori odi ki won ki o le ma je igbe ara won ki won si ma mu ito ara won pelu yin nigba na ni Rabshaki duro o si fi ohun rara kigbe li ede awon Jew o si wi pe e gbo oro oba nla oba Syria bayi ni oba na wi pe e ma se je ki esikaya tan yin je nitori ohun ki o le gba yin e ma se je ki esikaya ki o mu yin gbekele Oluwa wi pe ni gbigba Oluwa yo gba wa aki yo fi ilu yi le oba Syria lowo e ma se feti si ti esikaya nitori bayi ni oba Syria wi pe e fi ebun ba mi re ki esi jade to mi wa ki olukuluku yin ma je ninu ajara re ati olukuluku yin ninu igi opoto re ki olukuluku yin si ma mu omi ninu amun ti kala re titi emi o fi wa lati mu yin lo si ile kan bi ile yin ti kala yin ile oka ati oti waini ile onje ati ogba ajara e sora ki esikaya ki o ma pa yin ni yeda wi pe Oluwa yo gba wa okan ninu orisa awon orilede agba ile re lowo oba Syria bi bi nibo ni awon orisa Hamati ohun afadi gbe wa nibo ni awon orisa Sefarfaimu wa won a si ti gba Samaria le owo mi bi tani ninu gbogbo orisa ile won yi ti o ti gba ile won kuro ni owo mi ti Oluwa yo fi gba Jerusalem kuro ni owo mi sugbon won dake won ko si da lohun oro kan nitori ti ase oba ni pe e ma se da lohun nigba na ni Eliakimu omo Ilkaya ti se olutoju ile ati Shebna akowe ati Joa omo Ashafu akowe iranti wa sodo Esikaya ti awon ti aso won ni fifaya won si soro Rabshaki fun
0: Eje ki agbadura Olorun wa pelu okan ireti ni a fi toyin wa ni asale yi ni igbagbo wi pe e o to wa si ona ati ti wi pe e o ko wa ni oro yin e o si je ki a le je ni ti o fese mule ni e ko oro Olorun a nbe yin wi pe ore ofe lati je alabapin pelu awon ti o fese mule ninu ihiriri e je ki o je ti wa ni oruko Jesu abe yin wo pe imole lati oke wa yo tan si oro yin gege bi ati nka gege bi ati ngbo abe yin wo pe oye yo ye wa ogbon yo je ti wa ilanina yin yo se je ohun ti a mo daju daju ti o se je ore ofe fun wa lati tele ni oruko Jesu abe yin wo pe nisisiyin ki emi yin ki o je oluko fun wa e sanu fun wa e to wa si ona ki a si le ni ore ofe lati tele titi de opin a dupe wo pe e ti gbo ni oruko Jesu Christi ni agbadura loni eko wa ni a o ri ninu iwe Kolose ori kini ese ikesan ni a o ma wo ni fini fini Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi loni ni a nwo ohun ti Paulu iranse Olorun apostoli fun awon kefere ti o se fun awon ara Kolose nipa wipe o n gbadura fun won lati ese ti a ka yi ni a o ti ri koko oro wa ti o dori lori adura fun awon onigbagbo bi ati ko tele tele Paul ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o nse fun ni wipe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro olorun atoke wa ki o ye wa lati je ki imole yin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo olorun wa o tin gbadura fun won ni opo igba ki o to di wipe o ni anfani lati waasu si won ilepa ise iranse ni asepe awon eniyan mimo bi abanso nipa ise iranse ti apostoli ti an so nipa ti awon woli ti an so nipa ti awon evangelist ti an so nipa ti olosogun ta ti olokoni eredi iranse won eredi iwaasu won eredi losoke sodo won eredi ti won fin kaakiri lati se iranse fun ani wepe ki a le je eni pipe eje ki a wo efeso ori kerin lati ese ikokanla de ese ikejila ki a wo ohun ti a fi ti eyi ti a so yi leyin wepe iranse ti awon oluso agutan tabi olukoni ti won se fun wa o duro lori wipe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe olorun efeso ori kerin lati ese kokanla o si ti fi awon kan fun ni bi apostoli ati awon miran bi woli ati awon miran bi evangelist ati awon miran bi oluso agutan ati olukoni kisini eredi ti apipi awon wonyi fun ni eje ki a wo ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a n pe ni ijo kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu olowa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu olorun o n so fun wa ni ese iketala wipe titi gbogbo wa yio fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelist tabi olukoni tabi oluso agutan lati je ki ara kristi ijo olorun lati je ki awon eniyan olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan olorun wonyi ikini wewaasu oro olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon apostoli ori kefa ese ikerin sugbon awon duro sese ninu adura igba ati ninu ise iranse oro naa awon apostoli ti isaaju ni won so awon oro wonyi fun awon ijo ni jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti a nilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo a ri wipe nkan meji wonyi ni o se pataki pupo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n waasu oro olorun si wa lati owo awon oluko tabi oluso agutan o ye ki a gboran si oro olorun ti a n ko wa lekeji bi a ti n gbadura fun wa o ye ki awa paapaa ki a ma gbadura ki oro olorun ti a n gbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi paulu ti n se nkan meji wonyi ti o si n lepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kikoni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapaa mo wipe awa
1: gege bi omo Olorun gege bi ajogun igbala ti o ti owo Jesu Kristi wa we pe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowo to wa ti o yi oro Olorun oye igbala Olorun ti ko yi won oye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro Olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se we pe a ko tile ti ri ni ojo kojo eje ki a pada si Kolose ori kini ese ikesan mo nka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o ro pe o nje oluka bibeli tabi eni tin josin ki o ka iru ese oro Olorun ti aka yi ki o se ka gbogbo ori kini ki o ro pe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro Olorun ti aka yi sugbon bi a ba wo ese Olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbese aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife Olorun iketa ogbon ati oye nipa ti emi eje ki a lo si ikini adura ebe fun olooto bi abawo awon ti Paulu apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni Kolose o so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia Olorun ni okan wa ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wipe ki ore ofe ki o ma po si fun won ki alaafia Olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wi pe awon wonyi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese ti o n gbe igbese aye ti o wo Olorun igbese aye ailese eje ki a wo ori kini Kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni Kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa ndupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe Olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese oro Olorun yi fun o ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wi pe awon eniyan won yi je eniyan mimo ninu ese ikeji ni o so wi pe won je olooto eniyan nitori wi pe ati fi eje jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni we pe nigba ti won ti ba jesu pade eyi fun won ni ireti ayeraye wi pe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o so wi pe ihinrere ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihinrere so ni igbese aye won eso ironu pe wada eso ododo o si so fun won wi pe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon won yi ni paul wa nso wi pe o n gbadura fun won lai simi ati lai share wo ese ikesan nisisin yi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wi pe won gba jesu christ gbo ti awa ti gbo wi pe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wi pe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase jesu christ wa lati ojo ti awa ti gbo wi pe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si ti nso eso emi eso ironu po oda ati eso dodo wi pe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wi pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon o ti a so nipa ni we pe ni ekokan ni awon elomiran ma ngbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wipe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan sosho ari wi pe awon ti o wa ni kolose won ki se alailera nipa ti emi ki se wi pe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iye olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni paul iranse olorun ni o n gbadura fun awon wonyi e je ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun e je ki a wo galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin nigbati paul apostle gbo nipa awon ara galatia ti o dabi eni we pe won fe ni ilowo owo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesiwaju daadaa nipa igbagbo won ninu kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ńbẹ́lẹ́ wọn kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bá kùngbé fún wọn sí wọn ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ìṣe àwọn àpọ́stẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ìṣe àwọn àpọ́stẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún nítorí náà wọ́n pa pétérù mọ́ nínú túbú ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ ọlọ́run fún un bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ olówa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́ ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ní timothy kínní orí kejì ẹsẹ̀ ìkínní àti ìkejì ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkínní nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa ṣèpẹ̀ kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn ọkọ rẹ aya rẹ àwọn ọmọ rẹ àwọn òbí rẹ àwọn aládùúgbò rẹ àwọn abániṣiṣẹ́ yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́ tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀ a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà kí a máa ṣèpẹ̀ kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún gbogbo ènìyàn ní ẹsẹ̀ ìkejì fún àwọn ọba fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí ọlọ́run àti ìwà àgbà ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún ẹ jẹ́ kí a wo Luke 22:21 ẹsẹ̀ 21 olúwa sì wí pé simoni sáàwó èṣù ń fẹ́ láti ní ọ́ kí o lè kù ọ́ bí àlìkámà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ bí àti ìwọ nígbà tí ìwọ bá sì yí padà mú àwọn arákùnrin rẹ lé ọkàn le nígbà tí jésù kristi olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú pétérù ìdánwò tí ó ju agbára rẹ lọ ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ tí ó sì rí wípé pétérù yìí jẹ́ aláìkíyèsára ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún bí a bá rí àwọn arákùnrin ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó a sì rí wípé èṣù ń dọdẹ wọn wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn ní Romu 10:1 bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá ara ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí ọlọ́run fún ìsírẹ́lì ni fún ìgbàlà wọn bí a bá rí àwọn ẹlẹ́sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà ọlọ́run tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ìsìn tàbí iṣẹ́ ìrúbọ tí wọ́n sì ń jálánkátó wípé pẹ̀lú iṣẹ́ ìsìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú olúwa láìgbà jésù kristi bọ̀ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ òun ni paul ṣe ń sọ fún àwọn ará rome wípé ara nínú olúwa ìfẹ́ ọkàn mi ìgbóná ọkàn mi àti àdúrà mi sí ọlọ́run fún àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan kìí ṣe fún àwọn tí kò ṣe déédé awon ti o lowo owo tabi won ni irewesi ni kan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu ni kan soso ki se se fun awon elesin israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu olowa ti o wa ni kolose ti won si je eniyan mimo ati oloto eyi je eko pataki fun wa wi pe bi a ba ri awon ti won je oloto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se rowe pe adura wa wa fun awon alailera nikan soso eje ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi won yi Jesu nso nipa won o nje ri gbe won ni waju Oluwa wi pe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisin yi won mo pe ohun kohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a nso nipa re won yi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wi pe bi o ba mu ohun kan wa si waju Olorun gege bi ebon ti o si ranti wi pe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wi pe ki o fi ebon re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse na awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu eje re nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon yi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe oko kan aya kan bi Jesu ti nsoro wonyi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwasu popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won wasu won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijoloto Jesu Kristi wi pe ko fi ohun kan oro ti Olorun ti fi fun ko si yo ohun kuro ninu oro ti baba ti fi fun o wi pe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohun kan o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan wonyi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo nitooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a n so niyin ni wipe awon wonyi je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wipe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo

àwọn ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́yàwó ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀, Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wí pé kìí sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa, Bàbá Ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún aníhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Paul pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa,

kọ́ wa bí a ti yé gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe. Bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti yé gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa jù bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristì adẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristì wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristì. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ ti Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀,
yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run ẹ̀mí ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kí yín. Òun fi ìwàyá ìjàgbàdúrà ní ìgbà gbogbo fún yín, kí ẹ̀yin kí o lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ, bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe, bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe eléyìí, àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́ tàbí o ra mọ́tò, wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ, wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí o nígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Jẹ́ ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì, àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí 16 ẹsẹ̀ 6 kíákíá. Jọ̀hánù orí 16 ẹsẹ̀ 6. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí 6 ẹsẹ̀ 11. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná, kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn apostoli orí 4 láti ẹsẹ̀ 8 sí 10. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà,
bi o ba se pe an wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun na bi ati se mu okunrin yi lara da ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Christi ti Nazareti ti eyin kan mo agbelebo ti Olorun gbedide kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara sasa o ti an so ni hin ni wo pe Peteru tele je eni ti nbero sugbon nigbati a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wi pe ewo ni o se ti o n wa sun ni oruko Jesu ati ti o n se imuni larada ni oruko Jesu o n so ni ki o to soro aso fun awe pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba na tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wi pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife Olorun o ja si wi pe o nfe lati se ife Olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won Paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife Olorun oye ife Olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife Olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife Olorun si iru eni be bakan na ni bi abamo ife Olorun ni igbese aye wa ife Olorun ti a mo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife Olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife Olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wipe nje eyi je ife Olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si Olorun nitori wipe ife Olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko Jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan Olorun ife Olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi ohunkohun ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi ewo wipe bi n ba dawole nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa e je wipe nkan naa ko le se ife Olorun je ki n to se apejuwe lona bayi wipe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse Olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n so fun o wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun o wipe o ti laala igbese ti o si ye ki o gbe ni wipe ki o se bayi bayi bayi sugbon ye ki o beere lowo ara re wipe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akoko ni wipe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wipe o n ri ile isin miran wipe ki o kuro ni ihin nibi ti o wa
o si n gbadura wo pe olorun bawo ni se kin wa nibi tabi kin tele eni ti o wa pe mi yi kini ife olorun ibere ti o ye ki o bere ni wepe bi n ba ko ninu ijo ti a tin so oro olorun lesese ti a tin je ki o ye wa bi a se le de ni igbala bi a se le je mimo fun olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba ko ninu iru ijo be ti mo lo si ijo miran nje o si le se se fun mi lati wa ni mimo si olowa bi a ba bere iru nkan wonyi a o mo kini ife olorun tabi eni kan lo fe gba o sise o si n so fun o wi pe won ma n ta siga won ma n ta oti won ma n ta nkan yi tabi nkan miran o si n bere wi pe nje ife olorun ni ohun ti o ye ki o gbe yewo ni wi pe nje bi won ba be si ni ta nkan wonyi bi won ba n gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si olowa ohunkohun ti o le fe sele ni igbesi aye re ohunkohun ti o n pero tabi o ti o fe se ipinnu le lori wipe se ki n lo bayi se ki n lo si ona bayi ibere ti o ye ki o ni ni wipe nje bi mo ba gbe igbese yi yo se se fun mi lati wa ni mimo sibe sibe niwaju olowa nitori ife olorun fun wa ni lati je mimo e je ki a wo kolose leekan si Kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ke se ogbon ti o ti ati odo olorun wa a si n ke wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwaho e je ki a wo jacobo ori keta jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese ikerinla ṣugbọn bi eyin ba ni owo kikoro ati ija li ọkan yin e ma se se fefe e ma si se seke si otito ọgbọn yi ki se eyi ti o ti oke sọkalẹ wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe ọpọlọpọ ni wọn ni ọgbọn ati rẹnijẹ ọgbọn lati seke ọgbọn lati se agbere tabi panṣaga pẹlu iyawo elomiran ọgbọn lati ji owo ẹni ẹlẹni ọgbọn lati se iru ninu okowo wọn wọn si ma n ja lanka to wipe awọn ni ọgbọn o seese ki a ri elomiran ti o tilẹkun fun adura eti okun gbigba adura pẹlu abela adura pẹlu turari ti o ma n so wipe ọlọrun ma n la ohun loye lati rẹnijẹ lati parọ tabi lati seke o n jẹ ki o ye wa wipe iru ọgbọn bẹẹ kii se eyi ti o ti oke sọkalẹ wa ṣugbọn ti aye ni ti ara ni ti ẹmi esu si ni pẹlu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibẹ ni rodorodo ati iṣẹ buburu gbogbo wa ṣugbọn ọgbọn ti o ti oke wa akọmọ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí o lè ní ọgbọ́n àtòkèwá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kínní orí kínní
ẹsẹ̀ ọgbọ̀n. Kọ́rìntì kìíní, orí kìíní, ẹsẹ̀ ọgbọ̀n, ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yìn wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. A ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù. A ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá, wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá. Kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ṣẹ́ sílẹ̀ fún wa, tí a ta sílẹ̀ fún wa, láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Timothy kejì orí kẹta. Timothy kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Wọ ẹsẹ̀ ìkẹrìndínlógún, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọgbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kólósè orí kejì. Kólósè orí kejì. Ẹsẹ̀ ìkẹta, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti sọ wọ́n, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì. Kristì yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òun ni yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù. Jákọ́bù orí kìíní, ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lé ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì báníwé, a ó sì fi fún un lónìí. Àti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kólósè. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe,
o ye ki a fi iwon ife olorun duro lo lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je ranwo fun wa lati wa ninu ife olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju olowa a si ti ri wipe anilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisin ya o dide duro awon ti a ti ko loni ya mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura ni igba gbogbo eni ti n gbadura deede ati ni igba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yio fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si kepe olorun o daju wipe yio gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ sọ fún ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà bí ìlérí ọlọ́run mú ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é má ṣe jẹ́ àmọ́tara ẹni nìkan nínú àdúrà gbígbà kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú

wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó yẹ kí a sọ fún ọ wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́, nítorí òun lé ọba àwọn ọba olúwa àwọn olúwa, kí a sì sọ fún ọ wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú bí abani adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa, ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn, bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí, kì í ṣe wípé kí a máa jiyàn, kí a máa sọ wípé rárá, ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ Dáfídì bí wọ́n ti dáhùn, kí a sọ wípé ohun gbogbo tí olúwa tàbí tí adarí wa bá ń fẹ́, àwa ìránṣẹ́ rẹ àmúra tán. Nínú àwọn ọba kìíní orí ogún, àwọn ọba kìíní orí ogún ẹsẹ̀ ìkẹrin, ọba Ísírẹ́lì sì dá, ó sì dáhùn, ó sì wí pé olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa, olúwa wa, ọba lórí wa, ọba lórí ìjọ, wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní. Nígbà tí èyí bá yé wa yékéyéké, a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀, nítorí pé àwọn ọmọ ayé o káràmáísìkí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run, ó dájú wípé wọn ó takò wá, wọn ó ṣe inúnibíni sí wa, wọn ó gbo ewúro sí wa lójú, wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébó, a sì ní láti gbé àwọn àgbélébó wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù, kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí, ipa kejì nínú ìwàásù wa, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ, sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run. Jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run, nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì. Bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2 orí 15, Chronicle 2:15 ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Ísírẹ́lì tí í ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Ísírẹ́lì, ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ ní lọ sínú ilé náà tí Solomoni ọmọ Dáfídì ọba Ísírẹ́lì ti kọ́, kì yóò sì jẹ́ ẹrù lé èjìká yín, nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń gbé àpótí ẹ̀rí mímọ́ yìí lé èjìká ni, ṣùgbọ́n wọ́n ń sọ wípé kí wọn kí ó gbé lọ sí tẹ́ḿpìlì tí Solomoni tí ó ti kọ́. Ó ní ẹ̀sìn Olúwa Ọlọ́run yín nísinsìnyí àti Ísírẹ́lì àwọn ènìyàn rẹ̀, ó ní ẹ̀sìn Olúwa, bí ẹ bá sì ti ń sin Olúwa, kí ẹ rántí wípé ẹ ó sin àwọn ènìyàn rẹ̀. Láti ìfihàn inú ìwé mímọ́ ni a ti kọ wípé ohunkóhun tí a bá ṣe sí ènìyàn Ọlọ́run, Ọlọ́run là ń ṣe sí, ohunkóhun tí a bá sì ṣe fún àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run ni a ń ṣe fún. Oore tàbí ibi tí a bá ṣe sí àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run fúnra ara rẹ̀ ni a ń ṣe sí. Láti òní lọ, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ṣe ìkà sí ọmọ Ọlọ́run, o ń ṣe ìkà sí Ọlọ́run. Bí o bá ṣe ìkà sí ẹni tó ń tẹ̀lé Jésù, ìránṣẹ́ Jésù, ìránṣẹ́ Ọlọ́run, irú ìkà bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Láàárín àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
2: Ẹ káàárọ̀. Ní ọ̀sán yàrá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ̀ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mú o tẹ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
1: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
2: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk orí kejì yẹn tí a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́. Bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wáwó yẹn fún wa ń wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé yẹn a
1: nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranì lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pánda wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà. Nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá a ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
2: Bẹ́ẹ̀ni ó yé mi sá.
1: Láàárín àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
3: ibere mi wa lati ibi kika wa nipa wipe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki ba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wipe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwa su won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona igbe yi sile
1: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala ni tooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu po ada ni tooto ni awon wonyen won nilo ronu po ada ohun paapa ti en ku asu si o ye ki o na ki o ronu po ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronu po ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re niwaju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitooto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbere olorun je wepe olorun yo dariji ohun papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti yeyin
3: oye mi ese sa
1: ese popo arakunrin ti o wa nbe
4: ekaro sa
1: ekaro
4: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menu ba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni oti mu ti o ti je pe won pe won fi ni oyun ibanu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi awon omo noti eni wa fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro di ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon mo re ni ope ko ni abi ko fi eko oro olorun ko won dile jinle debi pe won fi wuru iwa bayi
1: lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
4: rara sir
1: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni wepe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si aye raye nitori pe ibi ti igi ba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
4: oye mi
1: e je adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni nibo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi Lot ya won mo re tabi Noah tabi awon elomiran tabi Dafidi tabi Abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe Olowa nje aje ti Olorun nje ati ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jọ̀hánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jọ̀hánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kó fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a bá ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi iketa ife atokanwa si Olorun nitori Kristi ife atokanwa si Olorun nitori Kristi ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi ki oye wa fun pe nikokan wa wipe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma sere enikeni ti o so wipe boya ife Olorun ko sande odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbeni kan nibe lati ese iketa din logun oni bi o si ti njade bo si ona eni kan sare to wa o si kunle fun o bi lere we pe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekan nihi ni ari we pe ohun to ndun ogbeni lokan ni we pe o mo we pe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wi pe awon kan won o jogun iye aini pekan sugbon o se wa la nu we pe awon miran won o jogun iya aini pekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere wo pe oluko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo we pe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wi pe o se se fun oluko ni yi lati to ohun si ona ti o mu ese ohun le iye ni pekun e ni o fi n bere ibere to to o si n bere lowo eni to to o wa si orisun iye ni pekun lati bere we pe kini n o se ti won le ni iye aini pekun Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wi pe o ni ohun ti o ni lati se ni ese ikokan din logun iwo sa mo ofin ma se panshaga ma se paniyan ma se jale ma se jeri eke ma se renije bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wi pe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi si apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o ye wi pe ohun ti an so nihi o je mo ojuse enikokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye ni pekun nitori ya ni lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye ni pekun sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na o si jade lo ni ibinuje nitori ti o li oro popo nje eyi so wipe Olorun o feran okunrin yi rara o feran re sugbon sibe sibe ife ti Olorun fe ife ti Kristi fe ko fun ni iye ni pekun nitori wipe ohun papa ko fe se ohun ti yo fun ohun ni iye ni pekun o wa lowo enikokan wa lati mo wipe looto ni a pese igbala fun wa looto ni iye ni pekun ni o je ti enikokan wa bi a ba gbagbo sugbon ani ojuse ti ani lati se ani igbese ti ani lati gbe ani ohun ti Olorun bere lowo wa ki ipese ti Olorun ti pese sile ki o to le je ti enikokan wa ninu Timoteo kini ori keji ni Olorun ti je ki o ye wa wi pe ko si ojusaju lodo Olorun ati pe ko si wo pe boya ayanmo mi ni ogba igbala nitori pe asiwi asiso o wa laarin awa Yoruba o ma ro wi pe boya ti yan awon kan si ona igbala a si yan awon miran si ona iparun sugbon bi o ba wo ede wa eni kokan wa ni o ni agbara lati yan e ni a fin pe wa ni eniyan eniyan ni eni ti yan nitori be olorun so wi pe o n fi iye ati iku ibokun ati igun si waju eni kokan gege bi eniyan eni ti o ni agbara lati yan gege bi eniyan eni ti o ni ipa ti o ni oye ti o ni anfani lati yan o n so fun a wi pe ki a yan iye ki iye eni pekan ki o le je ti wa o so fun a ninu timotheo kini yi ori keji lati ese iketa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa si ki won si wa sinu imo otito o ye ki o ye wa nigba na we pe ko si eni ti a ko ayanmo tabi kadara igbe ayeraye mo lara ninu peteru keji ninu ori keta ese ikesan peteru keji ori keta ese ikesan olowa ko fi ileri re jafara bi awon elomiran iti ka ijafara sugbon o mu suru fun yin nitori ko fe ki enikeni ki o segbe ma fi oji inu ba lo bi ati nka wi pe ko fe ki iwo ti o wa ni ko fe ki o segbe awon ara ile wa na ko fe ki won ki o segbe ko fe ki enikeni ki o segbe bi ko se pe bi ko se ki gbogbo eniyan ki o wa si ironu pun oda gege bi mo ti so saju asise nla ati asiwi ni nigba ti a ba wi pe kadara ko labuye nitori o ma so fun a wi pe boya ki isomo ogbala ni boya wi pe a ko ko igbala mo kadara re awon miran a ma so wi pe ayanmo ni kadara tabi wi pe ayanmo ko gbogun tabi akunleyan ni adayeba eyi so fun a wi pe awon oro wonyi won je asipa owe ton shi ogun logo awon eniyan lona ti o si ran won lo si orun igbe nitori iwe mimo je ki o ye wa wi pe olorun ko fe ki enikeni ki o segbe nitori na bi o ba tin lo ede yi tele wi pe boya ako ori buburu mo tabi ako aseti mo tabi o dabi eni wi pe igbala ko le je ti re ki o mo wi pe oro olorun so fun a wi pe enikeni ti o ba ke pe oruko olowa ohun ni a o gbala ninu romo ori kewa Romo ori kewa ese iketala nitori enikeni lo wi o iba se okunrin iba se obirin iba se odo iba se agba tabi arugbo enikeni ti o ba sa pe oruko olowa li a ogbala bi o ba so lekan soso o ye ko to sugbon o tun tenumo titi de iwe ti o gbeyin ninu majemo titun ori ti o gbeyin ninu majemo titun ifihan ori ikejile logun ese iketadinlogun ifihan ori kejilelogun ati ese iketadinlogun ati emi ati iyawo wipe ma bo o nso fun a wipe o le wa sinu ijoba olorun oni ki o ma bo ati eni ti o gbo ki o wipe ma bo ati eni ti o ngbengbe ki o wa eni keni ti o ba si fe ki o gba omi iye na lofe enikeni ti o ba se fe bi o ba wa nihin loni ti o ti ni igbala ti o je wi pe o tin fo ni dola o si karamasi ki iya ni pekan o ye ko yo wi pe bi o ba ni igbala owo e lo wa nitori wi pe olorun fe araye to bege o fi omo bibi re kan soso fun ni pe enikeni ti o ba gbagbo ki yo se gbe sugbon yo ni iye ai ni pekan sugbon o ye ki a je ki nkan kan ki o ye wa ninu oro olorun wi pe bi o ti le je wi pe olorun feran wa bi a ba se alai gbagbo bi a ba dakunla tabi bi a ba se alai nani igbala olorun iye ni pekan tabi ife olorun o se se ki igbala yi ki o ma le je ti wa je ki n fun ni apere kan apere eni ti olorun so fun a wi pe oun feran pupo sugbon sibe pelu ife ti olorun fe nitori ko ko iha to dara si ife ti olorun fe yi a ri wi pe o padanu igbala ife tabi iye ani pekan ti olorun fe lati fun ki a wo ninu Jeremiah ori kokan le logbon ese ogun omo owon ani Ephraim fun mi bi omo inu didun ani nitori bi emi ti soro si to sibe emi ranti re nitori na ni okan mi se lu fun emi o se iyonu fun ni toto li oluwa wi o ye ki amo ni ye we pe olorun pe Ephraim ni omo won omo ti inu re dun si omo ti o je wi pe inu ohun o nlu fun o ni ife to jinle to si gboro to si ga o ni ife yi fun Ephraim ṣugbọn bi a tin wo akosile ti a ri nipa Ephraim ni a ri wi pe nitori Ephraim yi ko gba ife olorun ko gba olorun gbo ko si rin ni ona ti olorun fe ki o rin ife yi ko fun ni igbala ife yi ko je ki anu olorun ki o wa fun ki o je ajemonu fun ninu Hosea ni a tin ka awon opo ese lati kebe lati ori keje Hosea ori keje lati ese kejo anka nipa Ephraim ranti wo pe on ti an so ni wo pe bi olorun ti le fe wa to be ge ti o fi omo bibi re kan soso fun wa wi pe ke ma ba se gbe o duro lori wi pe ani lati gba olorun gbo ayafi to wa nibe niyan bi a ko ba gba ayafi yi ti a o si fi ara wa si olorun lowo o daju wi pe igbala yi ko ni le je ti wa an se apere yi ni ti Ephraim ti olorun feran popo popo sugbon ti o dabi eni pe Ephraim yi ko karamasi ki ife olorun si ninu Hosea ori keje lati ese kejo Ephraim on ti da ara re po mo awon eniyan na Ephraim ni akara ti a ko yi pada eyi nso ni pa akara ti an din lori ina wi pe apa kan jona apa kan baje wi pe o dabi eni wi pe Ephraim yi ko ya ara re soto kuro laarin awon alejo awon ajoji e la fi so ni ese kesan awon alejo si ti je agbara re run on ko si mo ni toto ewu wa kaakiri li ara re sibe on ko mo ni ese kokanla oni Ephraim pelu dabi o pe adaba ti ko li okan won ko si Egypt won lo si Assyria iketala igbe ni fun won nitori won ti sa kuro lodo mi iparun ni fun won sori nihi we pe eni ti olorun feran ti ko karamasi ki ife olorun eyi ti ba fi ni igbala eyi ti ba fi ni iye olorun so wi pe iparun igbe iponju ibanuje yo wa fun iru eni be ninu Hosea yi kan na ori kerin ese iketadinlogun Hosea ori kerin ese iketadinlogun Ephraim dapo mo orisha jowo re si o nso fun a wi pe Ephraim yi ni toto ni olorun feran re sugbon nigba ti ko gba ife olorun o fara mo orisha olorun wa nso wi pe ki a fi sile nitori o dabi eni wi pe Ephraim o ti te ni waju olorun ogungi koja ewe ni orikejo Hosea orikejo Hosea ni ese kokanla nitori Ephraim ti te pepe popo lati deshe pepe yo je ohun ati deshe fun Ephraim ti olorun feran Ephraim ti olorun pe Ephraim ti olorun fe fun ni igbala igbala ayeraye yi ayeraye sugbon nitori ko gba olorun gbo o lo te pepe ese fun ara re o si so awon ese won yi di popo ninu ese ikejila oni mo ti kowe ohun popo ti ofin mi si sugbon aka won si ohun ajeji Ephraim yi to ye pada o ka oro olorun si ohun ajeji eichi anu olorun iye olorun ore ofo olorun iba fi je tire ko le je tire nitori wi pe o pa ife olorun o pa ati bi aba fi oju inu wo oro eniyan ti asika oro olorun ni akaye a o ri pe opo lo nko ife olorun ti won sin padanu igbala ati iye aini pekan adura mi fun eni kokan wa ni wo pe a o ni ko ife olorun a o si ni padanu iye ayeraye loruko jesu e lo mu wa lo si ipa keji ninu iwasu ti oni iye aini pekan nipase ife kristi iye aini pekan nipase ife kristi bi a ba fe ni

tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tí ó sì sọ wípé kí ó kó fún wa lórí igi àgbélébò kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má ba ṣègbé ó ní ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ìbájẹ́ wípé ó wá láti ilé àwọn abọ̀rìṣà tàbí wá láti ìdílé àwọn ẹlẹ́sìn mìíràn tàbí abíọ sínú agboolé ìgbàgbọ́ èyí kìí ṣe èyí òdi ọlọ́wọ́ ìgbàlà ó ní nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni ó ti fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa fún ìgbàlà wa fún ìyẹ ayérayé ẹnìkọ̀ọ̀kan wa ó sì sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ nísinsìnyí yóò ní ìyà nípẹ̀kun kì yóò sì ṣègbé rárá ṣùgbọ́n o ní láti gbàgbọ́ ìgbàlà rẹ ìyà nípẹ̀kun rẹ àti ìṣepọ̀ rẹ ìdàpọ̀ rẹ pẹ̀lú ọlọ́run ó jẹ mọ́ ó rọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ nínú kristi nínú pétérò nínú Jọ́hánù kínní orí kẹrin ẹsẹ́ ìkẹrìndínlógún ni ọlọ́run ti ń tẹ̀ mọ́ wa létí ó ní àwa ti mọ̀ a sì gba ìfẹ́ tí ọlọ́run ní sí wa gbọ́ kí ìgbàlà ọlọ́run kí ó tó lè jẹ́ tiwa a ní láti mọ̀ a ní láti gbà nínú ọkàn wa a ní láti gbé yẹ̀wò kí a ronú lórí rẹ̀ a ní láti gbára lé kí a sì gba ìfẹ́ tí ọlọ́run ní sí wa kí a gbà á gbọ́ ó ní ìfẹ́ ni ọlọ́run ẹni tí ó bá sì ń gbé inú ìfẹ́ ó ń gbé inú ọlọ́run àti ọlọ́run nínú rẹ̀ nítorí náà ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a mọ̀ wípé àwọn nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run lòdì sí àwọn nǹkan tí ọlọ́run fún ara rẹ̀ tí ó lòdì sí kí a kọ̀ wọ́n sílẹ̀ bí a bá ti ń kọ̀ wọ́n sílẹ̀ èyí jẹ́ wípé a ń ronú pọ̀ àdà bí a bá sì ti ń ronú pọ̀ àdà kí a máa wo Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí ìyà tí ó jẹ fún wa nítorí ìfẹ́ rẹ̀ fún wa kí a sì gbà á gbọ́ bí a bá ti ń gbà á gbọ́ ni ìgbàlà ìdáríjì ìyẹ anípẹ̀kan yóò máa jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa kí a mọ̀ wípé ìgbàlà tí a ń sọ nípa rẹ̀ ó ń jẹ́ ti àwọn tí wọ́n gbàgbọ́ ó dúró lórí wípé bí a bá gba ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa bí a bá gbà á gbọ́ Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹrin títí dé ẹsẹ̀ ìkarùn-ún Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n ọlọ́run ẹni tí í ṣe ọlọ́rọ̀ lé àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là èyí jẹ́ kí ó yé wa wípé ìgbàlà wa kìí ṣe wípé mò ń dáwó sínú ìjọ ìgbàlà wa kìí ṣe wípé mo ní ìrìbọmi gẹ́gẹ́ bí ọmọdé ìgbàlà wa kìí ṣe wípé mo ń lọ sí ilé ìsìn kan ìgbàlà wa kìí ṣe lórí wípé mo ń fún alágbè lówó ìgbàlà wa kìí ṣe wípé rere tí mo ń ṣe nínú ayé mi ó pọ̀ ju búburú tí mo ti ṣe ìgbàlà wa wà lórí kìí ṣe iṣẹ́ ọwọ́ ara wa ṣùgbọ́n lórí ìfẹ́ ọlọ́run fún wa ó ní nítorí àánú rẹ̀ tí ó pọ̀ rékọjá ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ àwa tí a ti kú sínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí à ń sọ wá di ààyè nínú kristi nínú Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́ ó ní iyè tí kò nípẹ̀kun òun kì yóò sì wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí iyè nínú Jọ́hánù yìí kan náà orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta ẹ̀rin èje ìkẹtàdínláàádọ́ta lóòótọ́ ni mo wí fún yín ẹni tí ó bá gbà mí gbọ́ ó ní iyè àìnípẹ̀kun ó ní ẹni tí ó bá gba òun gbọ́ ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tí a fi rúbọ fún ẹ̀ṣẹ̀ wa ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí arọ́pò rẹ ó gbà á gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fún wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó sì fẹ́ wa tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ yìí ni ó fi ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ni ó fi mú èérí àti ìdọ̀tí ayé wa ni ó fi mú wọn kúrò gẹ́gẹ́ bí a ti sọ fún wa nínú ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún o ní láti gba èyí gbọ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó lè wẹ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ nù kí ẹ̀jẹ̀ Jésù kí ó lè jẹ́ ìtùtù fún ẹ̀ṣẹ̀ rẹ ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún àti láti

0: Ìwé wòlíì Àìsáyà orí 18 ní ọjọ́ wọn ni Hesekiah ṣàìsàn di ojú ikú. Wòlíì Àìsáyà ọmọ Amosi sì wá sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún un pé báyìí ni Olúwa wí, palẹ̀ ilé rẹ mọ́ nítorí ìwọ kú, o kì yóò sì yè. Nígbà náà ni Hesekiah yí ojú rẹ̀ sí ògiri, ó sì gbàdúrà sí Olúwa, ó sì wí pé ní ìsinsìnyí Olúwa, mo bẹ̀ ọ́, rántí bí mo ti rìn níwájú rẹ ní òtítọ́ àti pẹ̀lú àyà pípé, àti bí mo sì ti ṣe èyí tí ó dára ní ojú rẹ. Hesekiah sì sọkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ọ̀rọ̀ Olúwa sì tọ Àìsáyà wá wípé, lọ sì wí fún Hesekiah pé, báyìí ni Olúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ wí, mo ti gbọ́ àdúrà rẹ, mo ti rí omijé rẹ, kíyèsí èmi ó fi ọdún 15 kún ọjọ́ rẹ, èmi ó sì gbà ọ́ láti ìlú yìí lọ́wọ́ ọba Assyria, èmi ó sì dáàbò bo ìlú yìí. Èyí yóò sì jẹ́ àmì fún ọ láti ọ̀dọ̀ Olúwa wá pé Olúwa yóò ṣe nǹkan yìí tí ó ti sọ. Kíyèsí èmi ó tún mú ìwọ̀n òjìji tí ó ti sọ kalẹ̀ lára agogo òòrùn Ahasi padà ní ìwọ̀n mẹ́wàá, bẹ́ẹ̀ ni òòrùn padà ní ìwọ̀n mẹ́wàá nínú ìwọ̀n tí ó ti sọ kalẹ̀. Ìwé Hesekiah ọba Juda, nígbà tí ó fi ṣàìsàn tí ó sì sàn nínú àìsàn rẹ̀, mo ní ìkékúrú ọjọ́ mi, èmi ó lọ sí ẹnu ọ̀nà isà òkú, a dùn mí ní ìyókù ọdún mi. Mo ní èmi kì yóò rí Olúwa àní Olúwa ní ilé alàyè, èmi kì yóò rí ènìyàn mọ́ láàrin àwọn tí ń gbé ibi ìdákẹ́. Ọjọ́ orí mi lọ, a sì ṣí kúrò lọ́dọ̀ mi bí àgọ́ olùṣọ́ àgùntàn. Mo ti kẹ́ ẹ̀mí mi kúrò bí aránṣọ, yóò ké mi kúrò bí fọ́nrán òwú tínrín, láti ọ̀sán dé òru ni ìwọ mú mi dé òpin mi. Mo ṣírò títí di òwúrọ̀ pé bí kìnìún bẹ́ẹ̀ ni yóò fọ gbogbo egungun mi, láti ọ̀sán dé òru ni ìwọ mú mi dé òpin mi. Bí akọ àti alápáǹdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni mo dún, mo káànú bí oriri, àárẹ̀ mú ojú mi fún ìwòkè Olúwa, ara ń ni mí, ṣe onígbọ̀wọ́ mi. Kí ni èmi ó wí? Ó ti sọ fún mi, òun ti ká lára rẹ̀ sì ti ṣe é, èmi ó máa lọ jẹ́jẹ́ fún gbogbo ọdún mi ní kíkorò ọkàn mi. Olúwa, nípa nǹkan wọ̀nyí ni ènìyàn yìí máa wà, àti ní gbogbo nǹkan wọ̀nyí ni iye ẹ̀mí mi, bẹ́ẹ̀ ni ìwọ mú mi lára dá, ìwọ ó sì mú mi yè. Kíyèsí, mo ti ní ìkorò ńlá nípò àlàáfíà, ṣùgbọ́n ìwọ ti fẹ́ ọkàn mi láti ipò ìdíbàjẹ́ wá, nítorí ìwọ ti gbé gbogbo ẹ̀ṣẹ̀ mi sí ẹ̀yìn rẹ, nítorí ìbòjì kò lè yìn ọ́, ikú kò lè fìyìn fún ọ, àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sínú ihò kò lè ní ìrètí òtítọ́ rẹ. Alààyè, alààyè, òní yóò yìn ọ́, bí mo ti ń ṣe lónìí yìí, bàbá yóò fi òtítọ́ rẹ hàn fún àwọn ọmọ. Olúwa múra tán láti gbà mí, nítorí náà a ó kọ orin mi lára dùrò lókùn ní gbogbo ọjọ́ ayé wa ní ilé Olúwa. Nítorí Àìsáyà ti wí pé kí wọ́n mú ìṣù ọ̀pọ̀tọ́, kí a sì fi ṣán owó náà, yóò sì sàn. Hesekiah pẹ̀lú ti wí pé kí lè àmì náà pé èmi ó gòkè lọ sí ilé Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà orí 19. Lé àkókò náà ni Merodaki Baladani, ọmọ Baladani, ọba Babiloni rán ìwé àti ọrẹ sí Hesekiah, nítorí ó ti gbọ́ pé ó ti ṣàìsàn, ó sì ti sàn. Inú Hesekiah sì dùn sí wọn, ó sì fi ilé ìṣúra hàn wọ́n, fàdákà àti wúrà, àti nǹkan olóòórùn dídùn, àti ìkunra iyebíye, àti ilé gbogbo ìhámọ́ra rẹ̀, àti ohun gbogbo tí a rí nínú ìṣúra rẹ̀. Kò sì sí nǹkan kan tí Hesekiah kò fi hàn wọ́n nínú ilé rẹ̀ tàbí ní ìjọba rẹ̀. Nígbà náà ni wòlíì Àìsáyà wá sọ́dọ̀ Hesekiah ọba, ó sì wí fún un pé, kí ni àwọn ọkùnrin wọ̀nyí wí, àti láti ibo ni wọ́n ti wá sọ́dọ̀ rẹ̀? Hesekiah sì wí pé, láti ilẹ̀ jíjìn ni wọ́n ti wá sọ́dọ̀ mi, àní láti Babiloni. Ó sì wí pé, kí ni wọ́n rí ní ilé rẹ̀? Hesekiah sì dáhùn pé, ohun gbogbo tí ó wà ní ilé mi ni wọ́n ti rí, kò sí nǹkan kan tí èmi kò fi hàn wọ́n nínú ìṣúra mi. Nígbà náà ni Àìsáyà wí fún Hesekiah pé, gbọ́ ọ̀rọ̀ Olúwa àwọn ọmọ ogun, kíyèsí ọjọ́ náà dé tí a ó kó ohun gbogbo tí ó wà ní ilé rẹ̀ àti ohun tí àwọn bàbá rẹ̀ ti kójọ títí di òní lọ sí Babiloni, kò sí nǹkan kan tí yóò kù, ni Olúwa wí. Àti nínú àwọn ọmọ rẹ ọkùnrin tí yóò ti inú rẹ̀ jáde, tí ìwọ bí ni wọn ó kó lọ, wọn ó sì jẹ́ ìwẹ̀fà ní ààfin ọba Babiloni. Nígbà náà ni Hesekiah wí fún Àìsáyà pé, rere ni ọ̀rọ̀ Olúwa tí ìwọ ti sọ. Ó sì wí pẹ̀lú pé àlàáfíà àti òtítọ́ yóò ṣe wà ní ọjọ́ mi. Ìwé wòlíì Àìsáyà orí 40. Ẹ tu ènìyàn mi nínú, ẹ tù wọ́n nínú ni Ọlọ́run yín wí, e soro itunu fun Jerusalemu kesi kesi pe ogun jija re tan pe adari aise dede re ji nitori pe o ti gba nigba meji lati owo Oluwa wa fun ise re gbogbo ohun eni tin kigbe ni iju e ton ona Oluwa se ti opopo tito ni akinju fun Olorun wa gbogbo afonifoji ni a o gbe soke gbogbo oke nla ati oke kekeke ni a o si re sile wiwo ni a o si se ni tito ati ona palapala ni a o so di titeju a o si fi ogo Oluwa han gbogbo eran ara ni yo jumo ri nitori enu Oluwa ni o so ohun na wipe kigbe ohun si wipe igbe kini mi oke gbogbo eran ara ni koriko gbogbo ogo re si dabi itan na igbe koriko nro itan na ewe ko nre nitori pe emi Oluwa ti fe lu daju daju koriko ni eniyan koriko nro itan na nre sugbon oro Oluwa yo duro lai lai iwo ni rere si oni gun oke giga lo iwo ni rere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke ma beru wi fun awon ilu Juda pe e wo Olorun yin kiyesi Oluwa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe ni waju re ohun o bo owo eran re bi olusu aguntan yo si fi apa re ko awon odo aguntan yo si ko won si aya re yo si rora da awon ti o loyun tani o ti won omi ni koto owo re ti o si ti fi ika won orun ti o si ti ko erupe aye jo sinu osu won ti o si fi iwon won awon oke nla ati awon oke kekeke ninu osu won tani o ti to emi Oluwa tabi ti se ibimo re ti o ko tani o ba gbimo tani o si n ko leko ti o si ko ni ona idajo ti o si ko ni imo ti o si fi ona oye han kiyesi awon orilede dabi ero kan ninu omi ladugbo a si ka won bi ekuru kiun ninu iwon kiyesi o mu awon erekusu bi ohun die kiun Lebanoni ko si to fi jona bee ni awon eranko ibe ko to lati fi rubo sisun gbogbo orilede ni o dabi ofo niwaju re a si ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo ta ni eyin o a fi Olorun we tabi aworan kini eyin o fi se akawe re onisona n gbe ere alagbede wura si n fi wura bo o si n da ewon fadaka
2: ẹni tí ó tálákà tó bẹ́ẹ̀
0: tí kò fi ní ohun ọ̀rẹ́ yan igi tí kì yóò rà ó ń wá ọlọgbọ́n oníṣọ̀nà fún ara rẹ̀ láti gbé èrè gbígbẹ́ tí a kì yóò ṣí nípò ẹ̀yin kò ti mọ̀ ẹ̀yin kò ti gbọ́ a kò ti sọ fún yín ní àtètèkọ́ṣe kò ì tí ì yé yín láti ìpilẹ̀sẹ̀ ayé wá òun ni ẹni tí ó jókòó lórí òbírí ayé gbogbo àwọn tí ń gbé ibẹ̀ sì dàbí ẹlẹ́ǹgà ẹni tí ó ta ọ̀run bí ohun títa tí ó sì nà wọ́n bí àgọ́ láti gbé ẹni tí ó ń sọ àwọn ọmọ aládé di òfo ó ṣe àwọn onídàájọ ayé bí asán ní tòótọ́ a kì yóò gbìn wọ́n ní tòótọ́ a kì yóò sú wọn ní tòótọ́ igi wọn kì yóò fi gbòǹgbò múlẹ̀ òun ó sì fẹ́ lù wọ́n pẹ̀lú wọn ó sì rọ àjà yóò sì mú wọn lọ bí àkékù koríko ǹjẹ́ ta ni ẹ̀yin ò àfi mí wé tàbí ta ni èmi ò bá dọ́gba ẹni mímọ́ wí gbé ojú yín sókè síbi gíga kí ẹ sì wò ta ni ó dá nǹkan wọ̀nyí tí ń mú ogun wọn jáde wá ní iye ó ń pè wọn ní orúkọ nípa títóbi ipa rẹ nítorí pé òun le ní ipa kò sì sí ọ̀kan tí ó kù èé ṣe tí ìwọ fi ń wí ìwọ jákòbù tí ìwọ sì ń sọ ìwọ ìsírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu kò sí àwárí òye rẹ̀ ó ń fi agbára fún aláàrẹ̀ ó sì fi agbára kún àwọn tí kò ní ipa àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe wọ́n fi ìyẹ́gun òkè bí èdè wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n wọ́n rìn àárẹ̀ kì yóò sì mú wọn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Olorun, Baba wa ati Baba Jesu Kristi Oluwa wa. Adupe lowo re fun anfani ti o fun wa. Lati ye oro re wo. Oro ti mu ni ye. Oro ti o ma nle iku pada leyin eni. Ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá àti ọ̀rọ̀ ti o nje ki a ni igbala ti o si nje ka ba iwo olorun elada wa laja adupe fun anfani yi a nbe o we pe ki anfani yi ki o ma se bo lowo wa bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa ki o si wa lori awon omo wa ati lori awon ara ile wa ki oro yi ki o si se to ki o si se ipase wa de odo re ni ikehin ni oruko Jesu Kristi Oluwa wa a o soro le ona si ibukun olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wipe bi a ba fara balẹ ti a si teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye eni kankan wa o daju wipe ibukun ti a nreti eti a ti n fi okan da aniyan nipa re o daju wipe yo je ti wa sugbon opolopo nitori wipe ifoju ti o wa ninu eni kookan ati eda kookan ni a ma ro wipe olorun se bi eni pe a je oni igbese a si ma n sa fun olorun bi olorun ba kan enu ilekun wa ti o so pe oun bere wa a ma ro wipe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma n sa fun olorun a si ma n so fun awon ti o wa nitosi pataki awon ti o n waasu oro olorun fun wa tabi awon ti won pe wa wipe ki a ka lo lati gbo oro olorun pe ki won so fun olorun wipe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese naa bi a ba si foju kan olorun ati ro wipe idajo ni olorun fe gbe ko wa loju nitori be a ma n sa fun olorun a si ma n kaakiri a n fe ibukun sugbon o se ni laanu wipe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti olorun ni fun won sugbon awa ti a ti so ara wa di isansa kuro lodo olorun ti a n sa kaakiri ti a si n wa ibukun mo fi lo fun o loni wipe bi o ba n fe ibukun tooto owo olorun ni ire re ati alaafia re ni o wa ibukun ti a si n fe owo olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba olorun dore ti a si n bere lowo re wipe ibukun wada o daju wipe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro olorun loni wipe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o n reti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi a ba lo si ile ifowopamosi gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si oto bi ile re bi o se jina si oto sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o nko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba ada bi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o ada bi eni pe o jina si o pupo be na ni ibukun olorun o wa ni to si re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun wa wipe ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si npe o wipe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona ohun kan soso ti o si n wo ki se wipe boya o je omode tabi agba awon ile apeje wa ti a ma n funi ni iwe bi o ba ti n fe wole a wo ibi ti o ti n bo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti n fe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ki a to le gba o lati wole tabi o seese ni egbe omo ibile bi a ba ni ase papo kan ni a ti n wo awon ti a fi iwe pe won a si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won nse be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi si n fe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma n fun ni ti a fi ma n da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma n se ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma n gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi a ba bi omo awon eri ati idoti ati omiran wa ti a ni lati ge kuro ti a si lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi a ti n fe gba wo inu ibukun olorun bẹ́ẹ̀ni adena láti ọ̀run wá bẹ́ẹ̀ni ó wò ó bóyá àbínibí ìwà búburú ìwà ẹ̀ṣẹ̀ tí ó gbé wá láti inú ìyá rẹ bóyá a ti wẹ̀ ẹ́ kúrò. Ìwọ náà sì mọ̀ wípé omi kìí wẹ̀ ẹ́, ọgbọ́n kìí wẹ̀ ẹ́, ẹ̀sìn kẹ́sìn tí a lè wà kìí wẹ àbínibí tí a gbé wá láti inú ìyá wa sínú ayé. Bẹ́ẹ̀ni bí ò bá di ìgbà tí a wẹ àwọn nǹkan wọ̀nyí kúrò, ọ̀nà sí ìbùkún kò ní ṣí sílẹ̀. Èyí ni a fi máa ń rí tí àwọn tí ó ti pẹ́ nínú ayé tán máa fi ń sọ fún wa wípé ayé burú, wípé ẹ̀gún àti òṣì pé ó pọ̀ nínú ayé. Èyí ni ẹ̀rí wọn wípé wọn kò tí ì mọ ọ̀nà sí ìbùkún. Ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà. Bí a bá la ọ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà, nítorí wòlíì ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. Ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ, tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà, ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó ń fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin ó kọjá. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin, àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin, àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin, àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mọ̀ tí wà nínú wọn, apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé kí a tún ní nǹkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní ṣí. A lè gbàdúrà, a lè gbà àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí, ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé eni ti ko joko ni ibo joko awon elegan awon wo ni a npe ni elegan awon ti o gbe ni igbaye Noah won le je ki a mo apere awon ti a npe ni elegan kini iwa awon ti o gbe ni igbese aye Noah awon ti Noah ti o wa asu si ti o so fun wi pe idajo nbo iku omi nbo ti won so pe rara koni ri be nitori pe alaanu ni olorun pe bi a ti le ndese ti a si nse tinu wa ti a si nse agidi ati agboran si oro olorun sibe sibe lojo kan ibukun yode orire ti wa yode awon won ni a npe ni elegan bi Noah tin kan oko ni o so fun wi pe e mura sile idajo nbo won ni rara ko si idajo nitori pe alaanu ni olorun bi o ba je pe idajo wa asati ndese ti pe idajo o se de awon wonyi ni a npe ni elegan olorun wa nkilo fun o wi pe ma joko ni tosi won ibugbe awon omuti ni ibugbe elegan nitori pe bi oti bi o ba ti de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibo joko awon omuti ni ibo joko awon elegan ni iwe owe ni o nje ki o di mimo fun wa awon elegan ori keta le ni ogun ewe owe ori keta le ni ogun ese ikokan din ni ogbon tali oli oshi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lainidi tali oni iponju awon ti o duro pe ni bi oti wine awon ti lo idan oti wine adaluwo iwo ma se wo oti wine pe o po nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun

jí orun ikú nìyẹn o. Nígbà wo lé èmi ó jí, èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí, ó máa ń sọni di aláìgbọ́ràn. Ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà, ló ń ti jẹ́ kí ó nímọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún Ọlọ́run, ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú, ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti ìwọ kò jókòó, ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, ìwọ kò dúró ní ibùjókò àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a ń pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí, nítorí pé Ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé àdá, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀. Kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Kí ó tó gbé ìgbésẹ̀, bóyá ó ń fẹ́ gbé ìyàwó, a fẹ́ láti ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni, ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí, a fẹ́ ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí. Bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan, a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni, ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí, báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni ìbá rọrùn láti wà. Gbà tí a ti fi sí alẹ́ ni ó ṣòro. Ó rí ohun tí ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún, ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún Ọlọ́run bá ni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókò wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi. Nítorí àìmọ̀kan, bí a bá ti dé láti ibi iṣẹ́, kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn, pẹ̀lú àwọn afiọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run ṣe ẹ̀fẹ̀. Kẹ́gbé ìjòkó síta, ká máa jọ ṣẹfẹ̀.

tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń kò mọ̀ wípé ó burú. Èmi rò wípé a máa ń sin Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, a ṣe ìfẹ́ inú ti ara wa. A sin èṣù díẹ̀, a jó fún èṣù díẹ̀, a lùlù fún èṣù díẹ̀, a sì lọ sí bí àpèjẹ. Yálà ó jẹ́ àwọn ọ̀mùtí ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn oníjà ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn ẹlẹ́gàn, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò mọ̀ pé ó burú. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún Ọlọ́run kí ó má ṣe tú jáde sí agbolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún Ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́, lónìí a ń fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyèsí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀, èso orí rẹ̀ kò ṣe pàtàkì, èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agéègi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ara ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀ a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́ jù sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí, ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́, ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ̀ kí ó dùn, kí ayọ̀ rẹ̀ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún.
ṣùgbọ́n sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésẹ̀ ayé rẹ̀ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn, ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronú pọ̀dà, nígbà tí o wí pé Ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tirẹ̀. Ọlọ́run á fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé iṣan. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀, àwọn ará ilé rẹ̀. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ̀ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ló ń gbà á lé ọwọ́ wọn, ewé wọn ń rẹ̀ ni. Láì tí pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn, ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn, èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé, bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù, bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó, tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà, obìnrin yóò kò yé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́, síbẹ̀síbẹ̀ ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn, àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́, àbí wọn kì í lé ọ lójú oorun? Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ, pé o jù wọ́n sílẹ̀, tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni, ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́, lè ó sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀, kí ó fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó, ló ń sọ pé kí ó wọlé.
bi o ba si tin wole ni olorun so wi pe iwo le eni na ti a tin reti iwo eni ibukun le on so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wi pe ewo ni o fe ninu re ni on so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo na ibukun olorun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni esan iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkohun ti o se ni yo ma se dede o wa so fun a ni esan ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyango ti afefe nfe lo afefe aisan o ngba won kaakiri afefe aseiri o ngba won kaakiri won dabi iyango bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada bi ji ti le wu ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada won a ma tinu ibuku kan lo sinu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu ni ti won ori be o oni won dabi iyango ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jacobo ori karun jacobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun a wi pe bi o ba ti se iyawo re bi o ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju mose adura olododo on lo je ki mana ki o ma sokale ni ojojumo fun awon omo israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki elija ki o le so wipe ahabu
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo, tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job orí 11. Job orí 11 ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa níbi tí ó wà. Job orí 11 láti ẹsẹ̀ 13. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwà kí ó wà nínú àgọ́ rẹ. Nígbà náà ni ìwọ gbójú rẹ sókè láìní àbàwọ́n, àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. O ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ṣe ni, tàbí ó ń pawó sí ajádí àpò, tàbí orí búburú lórí wípé o ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀dà, kí ìṣẹ́ àti ìyá tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́. Kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ìwọ ó wà láìléwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láìléwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ.
nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí o sì ṣí nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ò wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ má ṣe sọ̀rètí nù kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí kò sí ohun tó dé bá ọ tí o láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùn so rárá bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí o sọ pé ìrètí wà fún ọ bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí ni kò ní ìyọrísí rere ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀ àdà tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà àní ìwọ ó rin ilé rẹ wò ìwọ ó sì sinmi lẹ àlàáfíà ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́ àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú kroníkà kejì orí keje ẹsẹ̀ kẹrìnlá bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ bí o bá gbéraga bí o bá fẹ̀ bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí inú ìgbàgbọ́ ni a bí mi sí mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn ó pẹ́ tí mo ti ń ka bíbélì gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀ bó o bá wá gẹ́gẹ́ bí aláìní ẹni tí ò jẹ́ nǹkan ẹni tí ò tó nǹkan bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀ bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ ọlọ́run ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀ bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà bí a bá ń gbàdúrà ó ṣeé ṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè ọlọ́run dáríjì mi ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́ dáríjì mi wá gba ọkàn mi là fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi ó ṣeé ṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà wọn la ojú wọn pé àṣejù leléyìí a lè sọ jẹ́jẹ́jẹ́ ni a lè sọ jẹ́jẹ́ lọ́jà gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́jẹ́ ni gbà tó lọ sí ilé báǹkì ilé ìfowópamọ́ sí mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rọ́ síwájú ẹ tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ tó rí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba o kí gbé o sọ̀rọ̀ o ní kí wọ́n má gbàgbé ẹ gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pínṣẹ́ o kí gbé sọ̀rọ̀ o ní mo wà ń bí ẹjọ́ o mi ò tí ì rí ṣe o sọ bẹ́ẹ̀ o lọ sí fátírì o bẹ̀bẹ̀ wọ́n wá síwájú ọlọ́run o wá dákẹ́ o wá sọ pé bó bá fẹ́ bùkún mi àárín mi ń bínà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà ọlọ́run mi tó wá ṣe bóyá wá wòran ni ọlọ́run o mọ èyí tó bá sọ lẹ́nu ẹ ni ọlọ́run máa fi mọ̀ bóyá wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran tí wọn kì í ṣe pọ́n wá wòran gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé ọlọ́run ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mi dáríjì mi mo mú kọ́kọ́rọ́ ìrònúpọ̀ àdáda ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ
gba tan ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti an pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na le mi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibuku le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni ku o leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onupe wada ni a fi si ile kun orun rere eyi ni ibuku fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi direre bi eje jesu kristi we mi

0: sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà, mo fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni o fi ń sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bàá jẹ́, mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tún. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí, mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun Olorun a si dupe wipe esu to ma nje ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ile ku ibuku re won bere fun idariji fun idalare fun iwenumo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun eje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abi o wipe keni keni ninu wa ke ma tun se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisiya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bini a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de sisiyi ewe won o re omo nku mo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawa da won duro ni oruko Jesu adupe pe o ti se adupe pe o ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba okan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun aje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa
1: amen
0: adupe pe o ti gbo ti wa adupe pe o ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa
1: amen.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yí ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi yìí ni a ti ń dáríji ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀,
sugbon to wa nso wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma nse ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje wi pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo n so fun a wi pe asowade mimo o n we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won nse sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori ketadinlogun ese ketadinlogun lo ti nso we pe so won di mimo ninu otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa daradara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun wa wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa a ni fi ara wa robo a ni kara mo agbelebo a ni jowo ohun gbogbo fun Olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa Kristiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ki a gbe agbelebo wa ki a ma to lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Kristi ti feran ijo ti o si fi ara re fun
bi aban so wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun a wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki ohun ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati nso fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa eni kan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subu sinu ere ese ni atete ko se aso fun a wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni a mu gede gede ese yodundun egbin ese ninu eri ese lode bi a tin se alaye nkan wonyi je ki o yo wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi olejija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro sugbon ki a ranti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese eri ti ita ti a ti fo nu koro gede gede iyoko ere ese adamu ti a n pe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti n we ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o ke pe pelu igbagbo ere ti a n so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje.

mímọ́ àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn, nítorí èyí tí kò ti jú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́, nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ì bá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá, nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá, àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọdi mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan, nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́ a ò tí ì pé, ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa, yóò sì pè wá bí ẹni tó pé, nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ni di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé, bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́ tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú, kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí Ọlọ́run fún ara rẹ̀, tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́.

ẹ̀sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ. Bí ìwọ náà bá ti wò ó yíkákiri, bí o bá dé oko gẹ́gẹ́ bí àgbẹ̀, àwọn èpò tí ó máa ń hù láì jẹ́ wípé àti ọwọ́ àgbẹ̀ gbìn wọ́n, àwọn ni ó máa ń pọ̀ ju àwọn ohun tí a gbìn tí ó lérè tí ó máa mú èso wá. Àwọn èpò ni ó máa ń pọ̀ ju àlìkámà lọ. Bẹ́ẹ̀ náà ni ilé ìsìn gbogbo àwọn tí wọ́n máa ń wá, ṣùgbọ́n tí kìí ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́, àwọn ẹlẹ̀sìn, àwọn tí wọ́n máa ń gbé bíbélì, àwọn tí wọ́n ń pe orúkọ Ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí Ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tirẹ̀, àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeéṣe a ò ní fẹ́ kù láàrin wa ní àṣálẹ̀ yìí tí a jókòó, tí a rò wípé onígbàgbọ́ tòótọ́ ni wá, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ọjọ́ ìkẹyìn bá dé bá ọ, láì ní ìyípadà sí irú ipò tí ó wà nísinsìnyí, ìka àbámọ̀ Ọlọ́run má jẹ́ kí a fi hánu. Nítorí pé ní ọjọ́ ni tí ó ń bọ̀ wá, ọjọ́ ìdájọ́, ọjọ́ tí oníkálukú yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti rí ẹkún àti òṣé àti àbámọ̀ yóò pọ̀ lé ọjọ́ náà. Mo sì gbàgbọ́ wípé ìwọ tí ó wà níhìn-ín lónìí nítorí pé o fẹ́ tan ara rẹ jẹ, òun ló ṣe wá, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, ó ṣe pàtàkì bí Ọlọ́run bá fi ọ hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn, kò ní ṣe àǹfààní láti bá Ọlọ́run jiyàn. Ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn, ìparun òjijì ni ó dé bá irú ẹni bẹ́ẹ̀. Bí Ọlọ́run bá fi ẹ̀sùn sùn ọ wípé o jẹ́ ẹlẹ́sìn, aláfaraṣe, ẹni tí kò mọ Ọlọ́run, ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, bí Ọlọ́run bá ti ń fi ọ hàn, bí o bá lè ṣe bí Dáfídì tí ó wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán, ó dájú wípé ìdájọ́ yóò kúrò, àánú yóò sì tẹ̀lé. Ní ìwé wòlíì Aísáyà ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí, tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Ìwé wòlíì Aísáyà orí ìkejì dín ní ọgọ́ta 58:58. Láti ẹsẹ̀ ìkíní, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. O àti ń béèrè nínú ọkàn rẹ, bóyá o ti ka ìwé tí a ń kà yìí, orí ẹsẹ̀ yìí bóyá o ti kà á rí, kí ni ṣe tí Ọlọ́run láti máa sọ fún òjíṣẹ́ rẹ̀, oníwàásù tí a ń pè ní wòlíì Aísáyà wípé ké rárá, kí ni ṣe tí ò wípé sọ ní ohùn jẹ́jẹ́, sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ènìyàn mi, nítorí wípé bí o bá ń bá agbọ́mágbà alágídí ọkàn, ẹni tí ó ń fi ara rẹ̀ pẹ, ẹni tí kò jẹ́, bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀, o ní láti gbé ohùn rẹ sókè. Bí o bá ti ń pe ènìyàn ní ìgbàkúùgbà tí o ti ń sọ wípé lágbájá tí ò ní dáhùn, bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀, o ní láti ké rárá. Èyí jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ agbọ́mágbà, aṣetinú ẹni, olórí kunkun, nítorí wípé kì í ṣe àkọ́kọ́.

ti Ọlọ́run yóò ké sí wọn, tí yóò sì bá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n nítorí agídí ọkàn wọn, nítorí pé wọ́n fi mímọ̀ ṣe àìmọ̀, nítorí wípé wọ́n ń lọ ní ọ̀nà àìgbọ́ràn, Ọlọ́run láti sọ fún oníwàásù yìí wípé kí ó ké rárá. Ìwọ náà sì mọ̀ ní àwọn ibi tí a ti ń jọ́sìn wípé bí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, wọn kì í ké rárá, wọn kì í kígbe sókè, wọn a sọ ní ohùn jẹ́jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn Yorùbá sì máa sọ fún wa wípé a kì í fi bọ̀rọ̀ gba ọmọ lọ́wọ́ èkùrọ́. Ṣé a ti gbọ́ bẹ́ẹ̀ rí? Ẹni tí ó ti jinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀ kì í ṣe pé a máa fọwọ́ ra ní orí, a máa fọwọ́ kọlé ọrùn, a máa rẹ́rìn pẹ̀lú rẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ò dáa, kò dáa kó ṣe bẹ́ẹ̀. Bí èèyàn bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ Ọlọ́run wà. Bó bá sọ bẹ́ẹ̀ kò ní gbọ́, ké rárá. Má ṣe dá sí. Kí ni ìtumọ̀ wípé má ṣe dá sí? Ó ń sọ fún wa wípé láti orí dé ilẹ̀, láti ọba títí dé àwọn ìjòyè, títí dé àwọn ọlọ́gbọ́n, títí dé àwọn mẹ̀kúnù tí ó wà ní orílẹ̀-èdè náà ni wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó sì ń sọ fún wa lónìí wípé àti àgbà, àti ewé, àti ọkùnrin, àti obìnrin, kò sí ẹnìkan tí a lè rí dá sí, kò sí ẹni tí a lè rí yọ sílẹ̀. Ó ní ké rárá, má sì ṣe dá sí o, gbé ohùn rẹ sókè bí ìpè, kí ó sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n. Kò sọ wípé kí a fi ìrékọjá ènìyàn mi hàn àwọn ẹlòmíràn. Ó ní ẹni tí ó ń dẹ́ṣẹ̀, ẹni tí ó wà ní ìwà tí ó lòdì sí ti Ọlọ́run, àwọn ni kí a fi ìrékọjá wọ̀nyí hàn. Wo ẹsẹ̀ ìkejì, kí o wo ìwà àwọn tí a ń pè ní ẹlẹ́sìn. Bí wọ́n ti dẹ́ṣẹ̀ tóní, bí wọ́n ti jẹ́ agbọ́mágbà tóní, bí wọ́n sì ti jẹ́ aṣetinú ẹni tóní, bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkejì, ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́. Wọn ò yé lọ sílé ìsìn, wọn ò yé ka bíbélì, wọn ò yé lọ láti gba omi àdúrà, wọn ò yé ka sáàmù, wọn ò sì yé lọ sí ilé ìsìn ní ọjọ́jọ́ ìsinmi. Ó ń sọ fún wa wípé ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè ti ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n á sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. À ń sọ fún wa ìwà ẹlẹ́sìn. Ẹlẹ́sìn jẹ́ ẹni tí bí o bá dé ilé rẹ̀, ó ṣeéṣe kí ojú bíbélì kan ni o máa rí ní orí tábìlì. Bí o bá dé ilé rẹ̀ kí o tó jẹun, a sọ wípé ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá sì dé ilé rẹ̀ tí ó ń bèrè wípé ohun tí o fẹ́ dáwọ́lé ni, báwo ló ṣe lè ṣeé ṣe? A ní mo gbẹ́kẹ̀lé Olúwa ni, Olúwa yóò pèsè. Ó ṣeéṣe kí o tilẹ̀ kọ́ ilé rẹ̀ kí o sọ wípé Jehovah Jireh, Olúwa ló pèsè. Tàbí kí o ra mọ́tò kí o kọ sẹ́yìn rẹ̀, Olúwa lé olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ọtí òye rùn lẹ́nu ẹ o, ẹlẹ́sìn. Ó ṣeéṣe kó ti fá ìyàwó, ó ṣeéṣe kó má tilẹ̀ tí ìsan owó orí ìyàwó ni, ṣùgbọ́n kí wọ́n ti bí ọmọ méjì àbí mẹ́ta. Kí ó wá di lẹ́yìn ọmọ méjì àbí mẹ́ta kí wọ́n tún gba ilé ìsìn lọ, kí wọ́n sọ fún àlùfáà wípé a fẹ́ ṣe ìgbéyàwó. Àwọn náà tún lọ sí iwájú pẹpẹ, wọ́n tún wọṣọ, àwọn tún pín àwọn ìwé pélébé pélébé wípé a ń ṣe ti ìgbéyàwó. Wọ́n tún pẹran, wọ́n fi ilé pọn, wọ́n fi ọ̀nà pọn. Àwọn ọmọ sì wálẹ̀ rẹ́bẹ́rẹ́bẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó àwọn ẹlẹ́sìn. Bó bá ti rí wọn, wọn ò ṣòro mọ̀. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kí wọ́n máa lo àwọn ẹ̀gbà ọwọ́ ti ọrùn ti òrùka etí òrùka gbogbo wọn akókọ́ra, ṣùgbọ́n bí wọ́n bá ti ń bọ̀ ní ilé ìsìn, wọn a ṣe àpamọ́ ọmọ, àpamọ́ wọn a kó sínú ẹ̀.
tori pe won fe guregeje ni waju oluwa bo ba tun tin jade bi won ba tin tun fe wo oko ero won tun si apamowo won tun ko se ti won tun ko sorun awon elesin la npe be o so fun a wi pe sugbon bi iwa won ti buru to ni wi pe lojojumo ni won wa mi ese iketa o tun so fun a wi pe won je eni tin gbadura awon ni bo ba di oru bi alakala ba de ti won laagun wa lati ojo orun wa gbo jesu gba mi jesu gba mi jesu gba mi dariji mi ese to dasun lale ana ojule ologbo tabi ekute tabi adiye won oye le loju orun bo ba si tin jibe lo nwa samu ti o ka be lo gbadura se omi ninu igo ti o mo omi ti o so pe aje kuro leyin mi ah aje e ba ti kuro leyin e ti pe ese ti o kuro lowo eni tori awon tese ba wa lowo e awon ti iwa kiwa irinkirin to ba wa lowo won awon la je le kakiri sugbon bo se ti awon nigbagbo to to ni awon ti won ti bo lowo ese awon ti a fe eje Jesu Christi ra pada awon ti a ko ruko won sinu iwe eye le orun ba je nri won onsa ni bo so nri won onsa ni esu papa bo ba wa pelu idanwo tabi idewo re bo ba tin so wipe ako ninu oro olorun wipe mo je asegun be le su salo sugbon bo wa di wipe olele mu latoju orun ansin o ninu omi ansin o ninu sare tabi ansin o kakiri o si nji o laagun o so pe pada lemi satani pada lemi satani igbala lo ye ko wa sugbon awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe patapata kan so pe ah mi o yo kan kuro nu eri o si sese lasiko awe ni ko je memo ko je muti ko je mo siga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo ogoji ojo ni won ma gba awe won ma se sera eni bi ogoji ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo wa dojo sunday o and lati ri ninu lesin o si sese ko ti e ma sise papa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won wa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se tawon ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ah ani won de o koni lesun bo gbo ti ese awon kan ti won rin nita koni lesun ibikibi to wa ko si bibedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je wi pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe koni le rorun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki won wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won kia won fo ba won nitori kini
nítorí pé wọn ò mọ ojú ọlọ́run, wọn ò mọ bí a ti sin ọlọ́run. Wọn jẹ ẹlẹsìn lásán, ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́. Bí wọn bá sì gbà àwẹ̀, ọlọ́run kì í rí i. Òun ni ó ṣe sọ wípé nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Kíyèsí lè ọjọ́ àwẹ̀ ẹ̀yìn ṣe afẹ́. Ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kí ni Bíbélì ń pè ní wípé ẹ̀yìn ṣe afẹ́? Aísáyà orí kẹta. Mo ń kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Èyí jẹ́ ohun tí ó ba orílẹ̀-èdè wa jẹ́. Ó wà láàrin àwọn tí wọ́n lọ sí ilé ìsìn, ó sì wà láàrin àwọn tí wọn kò ti ẹ̀ gbọ́ kankan rárá. Ó wà láàrin àwọn ọ̀mọ̀wé, ó sì wà láàrin àwọn púrúǹtù tí wọn ò mọ nǹkan kan. Afẹ́ ó ba ìgbésí ayé wọn jẹ́ pátápátá. Wọn a sì náwó, wọn fowó ṣòfò. Láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ní Aísáyà orí kẹta, pẹ̀lú Olúwa wípé, mo fẹ́ kí o fiyèsí dáradára. Kò sọ wípé oníwàásù wípé. Àwọn ẹlòmíràn bí a bá bi wọ́n, tí a bá sọ wípé ṣé bí o gbọ́ wípé àna rẹ̀ ń yẹ̀ ẹ̀yìn òkú padà, o ṣe lọ. A ní ṣọ́ọ̀ṣì wa ni, àwọn ẹlẹ̀sìn nìyẹn. Kò mọ̀ wípé Olúwa wípé. A sọ pé ṣọ́ọ̀ṣì wa ni. Bí ọ̀rẹ́ bá dé tó sọ pé mo dé o, wá fi ọtí ṣe mí lálejò, a ní ṣọ́ọ̀ṣì wa ọgbà fún wa bẹ́ẹ̀. Àwọn bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn, àwọn tí kì í ṣe onígbàgbọ́, àwọn tí wọn ò ní ìdánilójú ohun tí wọ́n gbà. Wọ́n á sọ wípé bó bá sọ wípé ìyàwó ẹ̀ ò sì bímọ, o sì dákẹ́ bẹ́ẹ̀, bó bá dákẹ́ tara ẹ̀ abá dákẹ́. O lọ́wọ́ kejì, kò mú ìyàwó kejì látabúlé ẹ̀, bóyá ó ṣe é ṣe kó lè bímọ. A ní ṣọ́ọ̀ṣì wọn ò jẹ́ gbà. Mi má ṣe bẹ́ẹ̀, wọ́n á lé mi jáde. Àbí ká sọ fún wọn pé obìnrin ṣá ni ìyàwó ẹ̀ ń fi ọmọ bí? Èkíní, ìkejì, ìkẹta, obìnrin. Bó o bá bí ọkùnrin, o ò ní rẹni tá ṣe àròlé ẹ̀, o ò ní rẹni tá dúró sílé tó bá kù. O ṣe fẹ́ kejì, bí wọn bá gbà fún yín ní ṣọ́ọ̀ṣì, o ṣe fẹ́ síta. A ní wọn mọ. Bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn. Wọn ò ní ìdánilójú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Wọn ò mọ̀ wípé Olúwa wípé. Bóde àsìkò Kérésìmesì nínú ilé ìsìn wọn, àbí àsìkò Ísà àjínde, tó bá sọ pé ó sì wá bẹ́ẹ̀ ni wípé ó ń ṣọ̀fọ̀, ó sì múra gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ni ó. O mọ bọ́ ti ń ṣe ni, bá ọ̀nà ti ń ṣe. Wọ́n kó sétí nì, wọ́n sì máa ń kó sọ́rùn. Yádílé gbogbo a sì fi pajú, a sì dàbí eégún níta. Obìnrin á wọ aṣọ tó pọn kanlẹ̀ látòkè. Bó bá tiri tó ti yọ lókèrè wá ní àwọn náà ń bọ̀ yẹn. Àwọn ẹlẹ̀sìn nìyẹn. Ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀. Wọn ò mọ̀ túmọ̀ wípé Olúwa wípé. Bí wọn ò bá ṣe, wọn á sọ pé a ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ Bíbélì kan o. Wọ́n sọ fún wa bẹ́ẹ̀ wípé ká má jalè o. Òmẹ̀ tí ò fẹ́ kó jalè ni. Wọ́n ní àgbọ̀dọ̀ gba rìbá o pé owó ẹ̀yìn ó burú o. Ṣé wọ́n wí ni? Ìwọ orí kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní pẹ̀lú ta ló wípé? Olúwa wípé. Nítorí àwọn ọmọbìnrin sí òní gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga, ò jẹ́ mọ̀. Èyí tí a ń pè ní afẹ́, ìrìn tó ń rìn lẹ́sẹ̀, bó ṣe yan, tí ó ń fi ìfẹ́kúfẹ́ rìn láti pe àwọn ọkùnrin láti bá ọ ṣe ìfẹ́kúfẹ́. Ojú Ọlọ́run rí ọ. Abájọ tó gbàdúrà tọ́lọ́run ò gbọ́. Abájọ tó gba àwẹ̀ títí, ṣùgbọ́n tí wàhálà rẹ tí ò fi ọ sílẹ̀. Ó ní àti pẹ̀lú ojú ìfẹ́kúfẹ́. Èwo la ń pè lójú ìfẹ́kúfẹ́? Bó bá rójú wà á mọ. Tírò àti èyí tí wọ́n fi ń kó ètè.
wa si ri ton ma soju regberegbe be ni to fe se agbere oju ife ku fe niyan awon no nje ki awon pastor olusho agutan awon no nje kan dese bo ba gbo pe ah pastor o tun ti bi mo kan o ti a mo nipa e o awon oloju agbere no fa won si kun lesin kaakiri o si so fun wa wipe won rin pelu orun giga ati oju ife ku fe ti won rin ti won si yan bi won tin lo ti won si nje ki ese won roworo won fi saworo si ese awon mo esu la nfi si lese awon ti awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti won si mona olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si o leti esu lo si ko si olowo be esu ba si tin ri onigboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile lugurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun ti o sun won de be ni iru iwa ti won ku eyi ni olorun ko fi gbo ti won ṣugbọn bi o ṣe awa ti olorun nsi leti to si je ki oju wa ki o la mo gbagbọ wi pe bi a ba jade a ma kilo fun won o so ni ese keta dini ogun wi pe nitori na oluwa ye o fi epa lu atari awon omobirin si oni o ya mi lenu bo ba ri awon obirin to npari oluwa lo lu won ni atari idajo olorun ni oluwa yo fi epa lu atari awon omobirin si oni won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo itiju ni aso nbo mora eyi ti won ba si bo itiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan tawon oyinbo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye oluwa yo si fi hoho won han wi fun mi je won ki rin ni oho nsinsin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe a tun mu iro e ase si meji wa ma ri hoho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo sinima kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo won pe nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to nwa moto wa ni ejo eja fa eje ka koja eni to nsi esu oju won ki riran olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo saturday bo ba ti jo di ojo sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton si nkan oye won bo ba si jade to so pe kini won so ni lesin a lo nkan lo na ni ohun ogbo kina so ni ese ekeji ni dogun le ojo na oluwa yo mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni wasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese
ati oja ori ati ago olorun didun ati oruka eti se orin ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ah ngba to de tin lo se eko bibeli ah won ma ti fi ofin de e kale won ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun oye won ona awa omo olorun paapa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awon de arugbo kale ko ti pe ogbon odun ati de arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agbawe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si sese ki wo na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa la ya ti jo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisin yi fun ra won won tun te blade abe won tun te bo won tun ja eti e welewele bo ba ri ni apa won won tun ja welewele ah ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won odi ara won odi ko gbadura ko olorun ma gbo odi ko gba we ko olorun so pe won ori o odi ko wo wahala ko olorun so pe ko ma nikan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi daradara awon obinrin l'Olorun soro e nihi tori awon obinrin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon won yi won je elesin lasan oni olorun o se gbo ti won je ki n tun wo si ni ibi ti an ka tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gbawe bi ti ojo yi ke le gbo ohun yi le oke eyi so fun apo lati ronuko ada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko ada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi ojo anu re wo mo fe ki o wo awon oba ori iketadinogun 17 awon oba keji ori iketadinogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan wonyi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o n kilo fun wa ti o n so fun wa wipe
ki a koja jije lesin ki a je onigbagbo tooto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won beru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan laso tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won beru oluwa won si se orisa won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bon bari eja ba moto won agbari won ni jesu won beru oluwa sugbon orisa kuro nile won iwo to fi orisa sile nle to wa debi to ngbe wa lenujo to nso pe egbadura fun mi egbadura fun mi orisa oni je kadura tan gba fun oko ni je ko gba ere ibeji ni tabi e to ntapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle lo ko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni we pe awa ti a ma n kaakiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo n gba awe se won na ri paso e npon imototo ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ilasi lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won tan a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe o beru oluwa to so pe a lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni je sugbon sibe sibe to sin wa bo pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je ki nson to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ke edogbon o si se le atete kogbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kini usarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won fara pamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon omo israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da oni olorun se ran kini usarin won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o
se won bi o ba je ronipo ada ti o so fun olorun wi pe saanu fun mi nitori elese ni mi mo gba ire olorun je wi pe bi o ba ronipo ada jinle jinle ti o ronipo ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla Oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ninu didun se eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si peran sibe fun irubo awon elomiran ati le gbe o sese ki o je ori eran yi lo si ikorita meta isu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wi pe loni bi o ba tin gbo ohun re ki o ronuku wada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ahan ni waju mi ta le o beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je eni ti a ti ra pada pelu eje Jesu Christi eyin ni olorun se le won kuro ni agbala re e ma mo ore asan wa mo ewo ni ore asan idamewa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan owo mu idamewa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won a jo wa si waju pepe ni won a so wi pe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore ore olorun eni to nta oti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu idamewa wa si waju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife ku fe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun sese niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o sese ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atun mu idamewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo mure lo ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo
awa ni aye igba ni afiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile esin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mbo lo tin bo o lo ja ni abe o lo lo se ah ko ni emi olohun ni emi olohun ko yi ni awon ti wa nbe tele bi nba tin lulu atawon ti won se agbere ti won se panshaga atun ati awon ti won ko binijo be ni emi nba le won ni won fi oriru bench ninu lesin mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago mejila ago mesan loru lajo la n gbadura a lo n se iso oru paapa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese iketa la o so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura to olohun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura to olohun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe oun fe alaafia oun fe ilera oun fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e sugbon bo ba le ronu po ada bo ba so fun olorun wipe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun olorun wipe o gbagbo pe jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wipe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura popo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wipe bi o ba la ala bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro o ba kobo lowo e ki woli eni to je tolohun ko tun ma toro je bo ba n sise fola olohun a toju e a o se di ologbon ka so funra wipe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito
sọmọ mo jẹ sọ fún ọ nsin oju ọdun bi mejidinlogun sẹyin lẹni kan sọ fún mi lo sọ pe ko sọna bi to wa yi ko kọkọ ye mi mo ro wi pe o n fi mi ṣe ẹlẹya ni oni arakunrin wa ti o n dari awọn akọrin wa nisinsin yi lo sọ pe o ni ki n wa gbọ eyin rere mo eyi ta wa naa ni yi kan naa ni irere naa ni agbara papa wa lọwọ wa baba ti n gbadura ta n gba awẹ ta n fosoke ta n lulu bẹni ẹmi n bale wa asin nla la n gba naa mo ni awọn iwe ti mo n kọ ala si ni bi n ba ti ji laarọ mi o jẹ ki ẹ ki n to kọ ala mi ilẹ tori mo le lọ gbagbe mi o jẹ ki ẹnikẹni ki o fọ ọkan aṣọ adura mi ohun to ṣe pataki ni ifoju ọkan ṣugbọn gba ti mo gbọ ihinrere bo tilẹ jẹ wipe ori mi kọkọ kan mo sọ pe o ti o turari mi abẹla mi o jẹ filẹ emi ti mo ti n mọ ba ṣe n lo saamu emi to ku diẹ ki n di woli bi n ba n gba awẹ laye ọjọ un o jẹ ma ṣẹmi tori pe bebi ba pa mi inu ma n kan mi ni ṣugbọn inu ifoju yi ni mo wa lẹnikan sọ fun mi pe ọna irere wa pe eyan ma ni igbala ni to ti n bọ lọwọ ẹsẹ awa ọmọ kan bọ lọwọ ẹsẹ pe keyan bọ lọwọ ọta lawa n ro ṣugbọn ọlọrun to jẹ alaanu to si ni suru to bẹẹ gẹ lo fi ipe yi fun mi lo sọ fun mi pe ki n kuro ninu iṣina ti mo wa mo bẹrẹ si ni ba wọn lọ mo kọkọ gbọ ko ye mi mo sọ pe awọn eleyo mamadura agba atori pe mo ba n gbadura wọn kan ma gbadura lawọn nikan wọn o jan ri mọlẹ wọn o fo soke emi o gbe wọn mo ni ewo lawọn eleyi ṣe alakọbẹ lawọn eleyi ni emi o farahan bi ṣugbọn gba ti mo bẹrẹ si ni ri to ye ye mi ti mo ri pe awọn woli wa agbere o kuro lọwọ wọn ikobirin jọ o kuro lọwọ wọn lèmi náà wa n danu ara mi ro pe ko ma ye keyan ku bayii kéèyàn kan jókòó sípò ẹlẹ́sìn ni bá jókòó lé mi mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí rere ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí rere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màmá mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé èsì bó ń sọ̀rọ̀ bó ń wàásù mà á ti máa ṣorí báyìí torí kì í náà a ti máa tamí pàkọ́ mà á ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ń láti jura lẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé o sú mi torí àwọn oṣù kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan ńkọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhìnrere orin ayé àtijọ́ pé bàbá fosòkè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ opó wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ó fún bí òjò dídì bí wọ́n pọ́n bí àlàárì wọn ó dàbí irun àgùntàn bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yìn ó jẹ ire ilẹ̀ náà ẹ dìde kẹ jẹ́ kí a gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn
àwọn tí kò mọ olúwa àwọn tí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀.

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó ọ̀dà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka ògùn, tàbí àwọn ògùn tí wọ́n ti ṣe fún àwọn ògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé ní léèsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run. A fi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí ayọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ìyá ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ìyá ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọjẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ẹ̀rín wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn kan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, jẹ́ à ń bẹ̀ Ọlọ́run. Ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán.

wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn, gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀ má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, àfẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ nígbà tí ó ṣe ẹnikẹ́ni, nígbà tí ó ṣe àlùfáà. A ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbi kíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́, àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́ fi wọn. Ǹjẹ́ apàṣẹ fún yẹyín àìsàn níbi kíbi tẹ́ lè wà? Ẹ jáde ní orúkọ Jésù. Nítorí adúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè àti ní abẹ́ òjìji Olódùmarè, adúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀, pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wá padà, ní apàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹ jáde ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀, dé inú egungun, dé inú ọ̀rá, ní gbogbo ara àwọn ènìyàn rẹ, lé àìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́, ọmọ ìmọ́lẹ̀ ni wà, àjẹ́ òrí wa gbéṣe, oṣó òrí wa mọ̀, àwọn ẹlẹ́bọlógun wọn mọ tí wọ́n ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run bá a ṣe wà nínú ìmọ́lẹ̀, tí oṣó ò lè súnmọ́, tí àjẹ́ ò lè farakàn, tí ẹlẹ́bọlógun tí ò lè fojú kàn. Bàbá, sọ wá di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbikíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ṣọ́ ogun, a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. Adúpẹ́pọ̀ ti sọ wá di òmìnira, àìsàn lọ,

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ yín pé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún

ènìyàn títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí ni àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n sì ń pa àjọ ìrékọjá mọ́. Ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn. Èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọn kọjá. Ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán. Àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, iyè tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. Ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. A ti rí i wípé àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn, èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún, àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, nítorí wípé wọn kò fiyè sí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀, bí a ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run yìí, jẹ́ kí ó yé ọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nísinsìnyí, jẹ́ kí a padà lọ sí Exodus orí 12 láti ẹsẹ̀ ìkíní. Exodus orí 12 láti ẹsẹ̀ ìkíní. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí n tó tẹ̀síwájú, jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé, yálà ó ń bá Mose sọ̀rọ̀ tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀ tàbí Elijah tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dánielì tàbí ẹnikẹ́ni, bí o bá ti ń rí wípé Olúwa sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí o sán ṣòkòtò rẹ tàbí kí o sún araki. Nítorí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ. Níhìn-ín ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ ti Aaroni tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni. Ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mose, sí Aaroni, sí àwọn ọmọ Ísíráẹlì àti sí ọ lónìí pẹ̀lú. Ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Egypt. Èyí ni a fi sọ wípé Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí ni ìtumọ̀ èyí já sí? Nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Egypt, èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú, wọ́n wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísíráẹlì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá, ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí o ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn, ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí ń wóni sàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt, ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ilẹ̀ Egypt
ni o ko ti o ni ipo yi kan na ni awon mo Israeli wa ti Oluwa fi ranse si won bi o ba wa ninu iponju tabi awon alalopayida awon elebo logun aye yi ni o yi oka ni won rogba yi oka ti won ko je ki aye re ki o ni ojutu ohun ti an so fun ni wo pe nigba ti o ba teti sile gbo oro Olorun idande yo de ba o igbala yo de ba o yo si tu o sile kuro ninu ide ti o wa Oluwa si so fun Mose ati Aroni ni ile Egypt pe je ki abe lo wa ara wa bi awon Mose ati Aroni bi won ba so wi pe won ko raye fun oro Olorun kini ibaje ini won kini ibaje ini awon mo Israeli ni akoko yi ohun ti a ma ri ni wi pe awon popo ti won wa ni airije airimo ainitoju ainile ton ma gbe won ma so fun wi pe awon ko raye nisisin fun oro Olorun awon ko raye nisisin fun isin Olorun awon ko raye nisisin fun adura ranti wi pe bi awon wonyi ba so wi pe awon ko raye nipa adura gbigba nipa oro Olorun gbigbo nipa ati sin Olorun won iba wa ninu osi ati iponju won sibe sugbon ope ni fun Olorun wi pe bi Olorun tin soro be ni Mose ngbo bi Olorun tin soro be ni Aaron ngbo mo nbebe lowo lodo Olorun wi pe ohun kon ti o di wa leti ohun kon ti ko ni je ki a gbo oro Olorun ni agboye ki Olorun ki o ba mu kuro ni oruko Jesu ni ese ikeji osu yi ni yo je akoka osu fun yin oni yo se se ikini osu odun fun yin awon yi ti wa ni ile Egypt lati iran de iran fun odun popo o dabi eni wi pe gbogbo odun ti won ti lo ni ile Egypt ko se anfani kankan fun won o dabi eni wi pe ninu isinru won ninu iya tabi iponju won ninu awon edun ti won ti la koja o dabi eni wi pe won ti fi gbogbo akoko sofo patapata be ni igbese aye lese ri nitori pe lai mo Jesu oni iye lai mo Jesu o dabi eni wi pe o wa ninu aye o nfi akoko sofo ni akoko ti Olorun fe se ilana igbala won ilana idasile ati idande won ni Olorun so fun won wi pe ni osu yi gan ti a o da won sile ti a o gba won la ni yo je akoka osu fun won ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye tooto igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaron si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju lawon yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo
oni lati je eti o se eteogba ni waju oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wi pe bi apanirun ba tin la ile Egypt koja wi pe apanirun yi koni de odo won wo ese ikokan lelogun titi de iketa lelogun oni nigba na ni mo se pe gbogbo awon agba Israeli o si wi fun won pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wi pe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon mo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o npadanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won eje ke awo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan eyi ni o je fun igbala won ranti wipe bi odo agutan ti le je alai laba won alai le ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku patapata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni Exodus le kan si Exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wipe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wipe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébò tí pé lásìkò ayé àwọn ọmọ Ísírẹ́lì
bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwokara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye tin bo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fin gba wahala kuro lowo idajo olorun ninu Peteru kini ori kini ese ikokandinlogun Peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo si ranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko ire koja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe afiyesi keta ti o ye ki ani wo Exodus ori kejila ese ikerindini aadota Exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asi gba won kuro ninu iponju nla ti o wa ni
ilẹ̀ àwọn ará Egypt ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Johanu orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Egypt, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀. Ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Egypt. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè
tabi ipamo tabi iwosan je ki o ye o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se ola nu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbalo olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo wo si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe ki koro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Christi o n toka si Jesu Christi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki a gba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa wi pe oro na ti emi n so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo iyi ni ati ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrán kan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú
irekoja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti oko ise sile wi pe aiwokara aranko iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan woyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si woyi ki wa ni awon anfani ati ibokun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christ ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini ati mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi araba san ti o n gbe ile ti ko ni ilekun bi araba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje Jesu
o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka e je ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni we pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu ayeraye yo le je tire bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won erede yi ni wi pe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo ayeraye ni o je ipin won pelu Iketa a fi yato si aani awon omo Israeli ati ti Egypti nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to le oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karundini adofa orin Dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won
ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Kristi ti atasile ranti pe anfani tabi bokun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta ije re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti fi igbagbo we ninu eje na ti o so fun olorun ti o ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwu kara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun tin kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti a ta sile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ran mo eje Jesu Kristi ti a ta sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o di atunbi gẹrẹ ti o ba ti di atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá
nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yòówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá, wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá.

0: Jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristì ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀, nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje, ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipa fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. nitori odo agutan tin be le arin ite na ni yo ma se oluso agutan won ti yo si ma se amona won si ibi orisun omi iye olorun yo si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse

tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run, àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù, tàbí ajèrè ọkàn, tàbí àwọn tí wọ́n ti bá ẹ̀hìn rere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn. Ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa, tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀ èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìn rere. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa, tàbí ní orin kíkọ, tàbí ní ìjẹ́rìí, tàbí ní ìjèrè ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere, nítorí èmi kò ti ju ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀

gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í tijú ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbikíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀ kan àti àìmọ̀ kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ á jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀, òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́.
àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀, kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí? Wípé ta ni yóò ti ẹ̀gún orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀? Ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run? Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé, nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apostẹ́lì orí keje. Mo fẹ́ rán ọ létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní iṣẹ́ àwọn apostẹ́lì orí keje yìí wípé, ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀. Ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta, ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé, wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wípé, Jésù, Olúwa, gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ, nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń béèrè wípé, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ọlọ́run wá ń dá a lóhùn wípé, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́,
ẹlẹ̀sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọn a dìde, wọn a sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdá mẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú, wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣetán ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu, gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere,
bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa se oni olorun pe ni owo mimo rara se o so fun a wi pe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo se ti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon woli ki won we fun wa ki a ba le ni owo mimo rara kisi ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati apejuwe ni yeke yeke ti o fidi pe bi awon eniyan na tile je ope won ki o se ona na bi won ba n fe lati mo otito ohun ti oro olorun wi fun wa ni orin dafidi ori kẹẹdogun ni ẹsẹ ikini ni a tun ti beere ibeere ti o farajọ eyi ti a ti beere ni ori ikẹrinleni ogun kisi ni ibeere ti o n kan onisaamu ni ọkan ti o fi jẹ wipe bi o tilẹ jẹ ọba olowo ti o si jẹ gbajumọ ṣugbọn sibẹ sibẹ ti o n fẹ lati ri idahun si ibeere ti o n beere ibeere naa ni o tun sọ fun wa ni ori kẹẹdogun ti saamu ẹsẹ ikini oluwa ta ni yoo ma ṣe atipo ninu ago rẹ ta ni yoo ma gbe inu oke mimọ rẹ idahun ni wipe eni ti o ni ọwọ mimọ ati aya funfun ṣugbọn kini alaye ati itumọ ọwọ mimọ ati aya funfun alaye ni wipe ẹsẹ ikeji eni ti o rin deede ti n ṣiṣẹ ododo ti o si n sọ otitọ inu rẹ eyi n jẹ ki o di mọ fun wa wipe oju ki a fi omi fọ ọwọ oju ki a wẹ ni eti odo oju ki a wọ aṣọ ti o funfun oju ki a lọ si ile isin o si ju wipe ki a gbadura o n sọ fun wa wipe bi o ba jẹ otitọ ni o wa lọkan wa lati ba Jesu jọba lati wa pẹlu Ọlọrun nigbati aye yo wa si opin tabi nigbati awa paapaa bi aye o tilẹ ti wa si opin ti a o fi aye silẹ bi o ba jẹ wipe o kan wa ni ọkan lati ba Ọlọrun gbe ọwọ mimọ ati aya funfun o n tumọ si wipe ẹni ti o rin deede ẹni ti o n ṣiṣẹ ododo ti o si n sọ otitọ inu rẹ ẹni ti ko fi ahọn rẹ sọrọ ẹni lẹhin ti ko si ṣe ibi si ẹni keji rẹ ti ko si gba ọrọ ẹgan si ẹni keji rẹ li oju ẹni ti eniyan keniyan di gigan ṣugbọn a maa bu ọla fun awọn ti o bẹru oluwa ẹni ti o bura si ibi ara rẹ ti ko si yi pada ẹni ti ko fi owo rẹ
gba ele ti ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki o yese lai lai sugbon ki n to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma badi wipe enikeni tan ara re je wipe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din ni ogun eyi nje ki o di mo fun wa awon ti bibeli so wipe ko ni owo mimo ko ni aya funfun mo n gba eri olorun je wipe ko ni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma n tan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o n fe ki awon ileri olorun ki o di sise si o lara fun rere bi olorun ba fi han wipe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje jesu ti o si jewo ese re ti o ko awon ese won sile o daju wipe bi o ba jewo ti o si ko ese re anu olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le oluwa korira ni tooto meje le o se irira fun okan re oju igberaga ete eke ati owo tinta eje alaise sile aya tinkumo buburu ese ti o yara ni ire sisa si waika eleri eke ti n so eke jade ati eni ti n da ija sile laarin awon arakunrin awon wonyi ni olorun so wipe o se irira le oju ohun o si se alaye lese lese nipa awon nkan wonyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di idibaje o n so wipe oju igberaga eyi ko so nipa oju re nikan soso o n so nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o ma n tumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerindinlogun pelu pelu oluwa wipe
nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́, a ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, ojú àgbèrè, tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà ni yóò sì dípò àmùrè, orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára, sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe 4:17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà,
onisegun ti oyinbo ni o nfe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o nsise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wi pe ere ese pelu obirin wi pe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wi pe o tun loyun fun oko re ni o wa ro wi pe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapa o sese ki o je ironu be ni o sun o si wi pe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun ko ohun be won le fi orisin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wi pe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba n ta eje alaise sile olorun so fun o wi pe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle tooto wi pe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wi pe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wi pe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wi pe ohun duro de o wi pe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan
ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obinrin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti n bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lo wo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji to mo ro njeje siga to ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti re ti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon ba kini ori ikokan le ni ogun awon ba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan won yi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si we pe se we fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready
ó sì fi ìwé náà sọwọ́ ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tí ń bẹ ní ìlú rẹ̀, tí ó sì ń báná bó ti gbé. Ó sì kọ sínú ìwé náà pé ẹ kéde ààwẹ̀, kí ẹ sì fi Nábótì sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Èyí ni Yorùbá máa ń pè ní ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n ìpànìyàn, ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀, ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn, kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá, kí a pànìyàn láì gbé àdá fúnra wa, láì gbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì ti ẹ̀rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé Jezebeli dá ọgbọ́n yìí. Ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rìí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀. Ó mọ̀ wọ́n pé wọ́n wà, ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹsì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé a sọ Nábótì lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé dèdè, kí o sì jogún ọgbà àjàrà Nábótì ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Nábótì kò sí láàyè, ṣùgbọ́n ó kú. Ó sì ṣe. Nígbà tí Ahabu gbọ́ pé Nábótì kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Nábótì ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè, kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀. Ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún, alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tirẹ̀? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tirẹ̀. Bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó o jẹ, nítorí owó tó o fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó o ní, bó jẹ́ mọ́tò,
bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi kibi ti o ba nlo oro olorun to elija wa wipe dide sokale lo ipade ahabu oba israeli ti o wa ni samaria wo o wa ni ogba ajara naboti ni bi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile oluwa wi pe ni ibi ti aja gbela eje naboti ni awon aja yo la eje re ani ti re ahabu si we fun elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro olorun ninu iwe owe ni an pada si nisisin yi iwe owe ori ikefa ese iketa dini ogun wi pe oju igberaga ete eke ati owo tin ta eje alaise sile aya ti humo tabi tin gbero tabi tin se asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin eyi nso nipa awon ti won ma nfo ile onile awon ti won ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obirin tabi ni ti okunrin ton ma ya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe ah oko re nfiya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wi pe tabi ti won so fun oko wi pe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi we pe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oluda imoran be ni a so wi pe won ni owo aimo inu olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro oluwa eyin olori Sodomu fi eti si ofin olorun wa eyin eniyan Gomora awon omo Israeli ni olorun ba soro nihin sugbon o npe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri
iwa aimo ti o wa lowo won oluwa ni kini opolopo ebo yin ja si fun mi eyi ni an pe ni ise esin lasan opolopo ebo opolopo isin olorun wi pe kini o ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta lo bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wi pe bi olorun ba wo o ti o nso wi pe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a n pe ni temple tabi ti a n pe ni ile isin ti olorun ri o nibe ti o nso wi pe ele jade wi pe ta ni o pe o wa o gbo wi pe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe jesu gba ti o wa ninu aye ori awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e e to fi senu e to fi sidi e to fi sorun e to fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bọlọrun o ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iru yin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to fẹran omode to ti e fẹran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti ori awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a n pe ni temple melo melo ni orun bọlọrun ba mu fosu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun oni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon ile sin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iru e gbese boba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi
an se ijade Jesu Kristi ta bi Jesu onirele.

gbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run. O ní ta ni ó bèèrè yí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mu ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ náírà márùn-ún mo fẹ́ fún Ọlọ́run. Ojí ọgọ́rùn-ún náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì. Èyí tá a rí he tó yẹ ká dá padà foní nǹkan. Olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yin tí ẹ̀yin amúludùn. Ẹ̀yin tínú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe. Tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn oníregbè máa kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́ máa kó wá sí ilé Ọlọ́run. Owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà á kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mu tí. Owó ọtí tó ṣẹ́kù á kó wá sí ilé Ọlọ́run. Ìjó yẹn ọ̀lápèjúwe. Ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Àwa wá a fẹ́ràn Ọlọ́run. À sàndá mẹ́wàá. À dáwọ́ rẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó ní ta ni ó bèèrè yí lọ́wọ́ yín? Ó ní ẹ má mu ọ̀rẹ́ asán wa mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín, ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ. Èmi kò lè rọ́jú gbà á. Ẹ̀ṣẹ̀ ni àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sá ń gbá àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru. Síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó ò tí kú tán. Nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà, pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù, ẹ bá mi wá wọn. O bá ń sáré káàkiri, níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán? Bí tó ti ń sáré, níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú, nítorí pé ọ̀tá ò kúrò, o dẹ̀ ti gbàdúrà

0: gbàwẹ̀. Omi àdúrà ò ti mú mú mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà. Ò bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́. Tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àsàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọlóògùn wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí. Èyí tí ìbá fi ronúpòwàdà, kò ronúpòwàdà. Ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba. Ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́, á ba ètò ní lọ́wọ́, á bà á jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìn rere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Aesaiah orí 69. Láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kò kúrò láti gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣe dédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín, tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀. Ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé. Ètè yín sọ èké. Ahọ́n yín sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Iṣẹ́ ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, o ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúùkù orí 18, láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbààwẹ̀, ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbààwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30, ẹsẹ̀ 12, wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù, ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kí ó ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah orí 65:1, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá. Èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún. Àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Isaiah orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18:20, wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: Ìwà sì tẹ̀síwájú.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a bá lè ní ìyè ẹni pẹ̀kún. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí àlàájá. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ́, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe gbàdúrà ni, ohun gbogbo tí a ó máa ṣe, jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. A sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa, yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú Ọlọ́run títí, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ, tí a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀. Ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá mọ́, tí ó ti ṣe wá lóore, wípé ìwà wa, ìrìn wa, ọ̀rọ̀ ẹnu wa, ìṣe wa, wípé yóò máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ìgbà gbogbo. Gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí, wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbòó ọdún. Èyí ni wípé tí yóò fi kọjá lọ, ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won ese olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni afin soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa amo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ounje ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti ko ni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abosi we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orilede ati gege gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a o ma ro ti igbeyin je kin tun ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbehin won je ki a wo nkan meta gege bi akori ninu iwaso ti oni ikini igbehin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi enikokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti a n gbe gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ní òpin ó yẹ kí a sì máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a tilẹ̀ wé pé kí a máa rò ní ìgbà gbogbo ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wo Isaiah orí 47:50 Isaiah orí 47:50 ẹsẹ̀ ìkeje ìwọ sì wí pé èmi ó máa jẹ́ ìyálóde títí láé bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ àwọn ọ̀dọ́ wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí nítorí bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń sọ wípé yẹ kí n jayé orí mi gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó ọtí mímu ìrédé oru wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà gbà tí àwọn ní aṣọ gbà tí àwọn ní owó gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ayé kò dúró àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlà ni àwa kó ló láyé ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà àkókò yìí ni a rí ni ó jẹ́ tiwa àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń já láńkátó ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé èrò tí ó ní ni wípé ẹwà tí òun ní gbajúmọ̀ tí òun ní dúkìá tí òun ní àti àlàáfíà ìlera tí òun ní wípé yóò máa wà títí ẹni tí ó bá jẹ́ aláìlóye ni yóò máa hùwà bẹ́ẹ̀ ni yóò máa wo inú díngí bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí ìlera tí ó ní nísinsìnyí agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin ayé tí a ń gbé ó lópin wípé bí ọlọ́run bá bùkún wa bí ọlọ́run bá fojú àánú wò wá wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa kí a má ṣe bí àwọn òmùgọ̀ bí àwọn tí kò lọ́lọ́run tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí àwọn ẹlòmíràn wọn a fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì wọn a kọ orúkọ ara wọn síbẹ̀ àwọn mìíràn ní àdúgbò wa wọn a lẹ orúkọ wọn mọ́bẹ̀ wọn a rò wípé àwọn ò wà títí ṣùgbọ́n ara mi kò rí bẹ́ẹ̀ nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbàani àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà dà nísinsìnyí bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé a kò tí ì pẹ́ láyé púpọ̀ síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ ọlọ́run fún wọn ni ó ti o àwọn ò fẹ́ gbọ́yin nítorí pé àwọn ó máa jẹ àǹfààní ayé yìí títítí àwọn ò fẹ́ ro nípa tọrun nísinsìnyí àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí nítorí pé kí làwọn tó ń wá kí ndé táwọn ń gbàdúrà kí ndé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn kí ni wọ́n ń wí wọ́n rò wípé àwọn ó máa jẹ́ ìyálóde títí láé ṣùgbọ́n àwọn náà dà a fẹ́ wọn kù ilẹ̀ ti la ẹnu rẹ̀ ó ti gbé wọn mì a rí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà láàyè wọ́n wà láyé ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sí ó yẹ kí àwa pàápàá kí a máa ronú bí a bá ti ń rí àwọn tí a ń gbé lọ sí itẹ́ àwọn tí a ń gbé lọ sí sàárè bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi tiwa wípé àwa pàápàá àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa wípé àwa náà kì yóò wà láàyè títí ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan yóò máa lọ sí òpin jẹ́ kí a wo Hebrew orí kẹsàn-án Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ 37 níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀ a ó jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n aṣíwèrè ènìyàn ní máa ń kú wà ti ma ngbe igbese aye re be ni wepe aye olopin be ni wepe ko si ojo iku be ni wepe ko si ojo idajo sugbon o daju wepe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si ni po pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Kristi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yini ni yo si wa lowo ise ti an se ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki asima mura sile fun dide Jesu Kristi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe olorun ti o je eleda wa ninu Jeremiah ori keta delogun Jeremiah ori keta delogun ese ikokanla bi aparo tin saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile botire leyin ti o nse iloni lowo gba tabi o njale yala o njale ninu ijo tabi o njale ni bese tabi o njale ninu ile o da wa loje we pe ojo kan bo ti a o si lowo ti a o so fun wi pe ojo igbese aye re won de opin o tile so wi pe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wi pe iku yo pa ju re de sugbon yo fi eka abamo senu wi pe oun ko mura sile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokandelogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko eko ihinrere eko ironu po ada ati igbala ninu Jesu Kristi o daju wi pe nikehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wi pe nigbati awon si je odo nigbati awon ni ilera nigbati awon ni owo ati oro nigbati awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro irunu po ada nitori be awon fe duro di ojo ogbo nigbati awon o ni anfani lati feti sile fun oro igbala ati oro atunse ati oro pe ki eje Jesu Kristi ki o wenimo ki o foni fun jobe snow lo sugbon iru awon eniyan be won ma kabamo ni kehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisiyi ti a ni ilera nisisiyi ti a ni anfani nisisiyi ti olorun ba wa soro ni ki a feti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni we pe awon elomiran won ma ro we pe igba pe lo titi ati we pe awon o wa laye fun igba pepe sugbon bi a ba je ologbon o ye ki a mo we pe ko seni to mo la we pe ojo ola owo olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro olorun bi a ko ba ti ni igbala ki a wa oju olorun titi a o fi ni igbala wo orin dafidi ori kokandini ogoji orin dafidi ori kokandini ogoji ese ikerin oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se somoto sisi o ye ki awa na papa ki a ma feti sile ki a se fi ara bale bi emi olorun ti nso fun aloni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Kristi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wade sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori 23 ese ikewa numeri ori 23 ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run nipo ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lai lai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lai lai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori 4 ese ikeje Peteru kini ori 4 ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon ti n sokun bi eni pe won ko sokun ri ati awon ti n yo bi eni pe won ko yo ri ati awon ti n ra bi eni pe won ko ni ri ati awon ti n lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi n koja lo aposteli je ki o di imo fun wa nihin we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi wo pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji le logun Matthew ori kewa ese ikeji le logun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun a we pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisinsin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon omo ehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan wonyi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon omo ehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo wonyi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a wi pe awon ami ti won ri o dabi eni wi pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wi pe aye ti a wa ninu re wi pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokandini ogoji Matthew ori ketala ese kokandinlogoji ota ni o fun ota ti o fun fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihin Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wi pe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wi pe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de o ji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju daju opin bo kini o ye ki o je ewa awon eniyan Olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni ti nsin Olorun nigba ti a mo wi pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo Oluwa nbo wa bi o le li oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa nreti awon orun titun ati aye titun ninu eyi ti ododo ngbe nitori na olufe bi eyin tin reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti a mo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisin yi wo pe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege be ni kokan o nlo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu christi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omo kunrin kan fun wa ijoba yo se wa le ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba Jesu Christi ati alaafia ti o wa ninu ijoba Jesu Christi we pe alaafia ati ijoba re ki yo lopin eyi ni ayo awa omo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi igbesi aye eni kokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba Jesu Christi ti a ti wonu re nipa didi atunbi wi pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wi pe a o bi jesu christi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jakobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu christi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni o kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni o re koja lo nigba ti aye yi paapa ti o ba re koja lo a o si fi ijoba Jesu Kristi mule a o si ri wepe ijoba yi o wa titi lai ninu woli iwe woli Danieli ori keji ese ikerin lilogoji Danieli ori keji ese ikerin le logoji li ojo awon oba won yi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti aki yo le parun titi lai aki yo se fi ijoba na le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba won yi run sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba Jesu Kristi ti an so nipa re wepe ijoba yi yo wa titi nitori ijoba Jesu o je ijoba ti ki yo lopin ninu Danieli ori keje Danieli ori keje ese ikerin la ase fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba aini pekun eyi ti aki yo re koja ati ijoba re eyi ti aki yo le parun eyi nso nipa ijoba ti Jesu Kristi wepe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o se fi fun omo le a o se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba eni pekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyi nso si waju si nipa ijoba Jesu Kristi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti o ni ninu aye yo lo sopin igbese aye ti o ni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Kristi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Kristi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Kristi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Kristi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese ikarun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Kristi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipe o ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o n pese ara re sile fun bibo Jesu Kristi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi Olorun kun suru o ye ki aire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati

tí a ní àìrékọjá ìwà òdodo, tí a ní ìwà bí ọlọ́run, àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa. Gẹ́gẹ́ bí a ti fún wa ní orí ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristì. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Gẹ́gẹ́ bí ọdún ti ń yí lo ọdún, tí ọjọ́ sì ń yí lo ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń rí kọjá lọ, bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè, tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristì. Ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin, ayé wa ń lọ sópin. Ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristì, àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbòó tán. Ayé yìí ó ń ré kọjá lọ, nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run, kúrò nínú Jésù Kristì. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Jẹ́ kí a dìde dúró láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, ìwà bí Ọlọ́run, ìgbésí ayé ìwà mímọ́. Kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì. Sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ, tí a sì ń súnmọ́ òpin ayé wa, kí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀, kí o bá lè jẹ́ alábápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí, tí a fẹ́ jẹ oúnjẹ ẹ̀mí, wípé ẹ ó bọ́ wa, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ẹ ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tẹ̀lé yín, àti láti lè súnmọ yín tímọ́tímọ́, àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa, tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a bá lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹrin. Matthew orí kẹrin, láti ẹsẹ̀ 19 ni a ti ń kà á. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Lónìí, a ń sọ̀rọ̀ nípa títẹ̀lé Jésù. Títẹ̀lé Jésù. Ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé Jésù, nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé Jésù. Bí o bá wo ẹsẹ̀ tí a kà yìí dáradára, Jésù Kristì ń sọ fún àwọn wọ̀nyí wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún.

0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹtàlélógójì. Ṣùgbọ́n ní ìsinsìnyí, báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ, Jákọ́bù, àti ẹni tí ó mọ ọ, Ísírẹ́lì, má bẹ̀rù, nítorí mo ti rà ọ́ padà, mo ti pè ọ́ lé orúkọ rẹ, tí èmi ni ìwọ. Nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò, wọn kì yóò bù ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá rìn nínú iná, kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò ràn ọ́. Nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ, ẹni mímọ Ísírẹ́lì, olùgbàlà rẹ, mo fi Íjíbítì ṣe ìràpadà rẹ, mo sì fi Ethiopia àti Seba fún ọ. Níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye tó lójú mi, tí ìwọ ṣe ọlọ́lá, èmi sì ti fẹ́ ọ, nítorí náà, èmi ó fi ènìyàn rọ́pò rẹ, àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Má bẹ̀rù, nítorí èmi wà pẹ̀lú rẹ, èmi ó mú irú ọmọ rẹ láti ìlà ọrùn wá, èmi ó sì ṣà ọ́ jọ láti ìwọ̀ ọrùn wá. Èmi ó wí fún àríwá pé dá sílẹ̀, àti fún gúúsù pé má ṣe dá dúró. Mú àwọn ọmọ mi ọkùnrin láti òkèrè wá, àti àwọn ọmọ mi obìnrin láti òpin ilẹ̀ wá. Olúkúlùkù ẹni tí à ń pè ní orúkọ mi, nítorí mo ti dá a fún ògo mi, mo ti mọ́ àní mo ti ṣe é pé. Mú àwọn afọ́jú ènìyàn tí ó lé ojú jáde wá, àti àwọn adití tí ó lé etí. Jẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè ṣa ara wọn jọpọ̀, kí àwọn ènìyàn péjọ. Ta ni nínú wọn tí ó lè sọ èyí,
1: tí ó sì lè fi ohun àtijọ́ hàn ni?
0: Jẹ́ kí wọn mú àwọn ẹlẹ́rìí wọn jáde, kí a lè dá wọn láre, wọn ó sì gbọ́, wọn ó sì wí pé òótọ́ ni. Ẹ̀yin ni ẹlẹ́rìí mi ni Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni. A kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn. Nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín, ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi ni Olúwa wí, pé èmi ni Ọlọ́run. Lóòótọ́, kí ọjọ́ kí ó tó wà, èmi náà ni. Kò sì sí ẹni tí ó lè gbani kúrò lé ọwọ́ mi. Èmi ó ṣiṣẹ́, ta ni ó lè yí padà? Báyìí ni Olúwa olùràpadà yín, ẹni mímọ Ísírẹ́lì wí. Nítorí yín ni mo ṣe ránṣẹ́ sí Babilóni, tí mo sì ju gbogbo wọn bí ìsáǹsá, àti àwọn ará Kaldea sísàlẹ̀ sí àwọn ọkọ̀ igbe ayọ̀ wọn. Èmi ni Olúwa, ẹni mímọ yín, ẹlẹ́dàá Ísírẹ́lì ọba yín. Báyìí ni Olúwa wí, ẹni tí ó la ọ̀nà nínú òkun, àti ipa ọ̀nà nínú alágbára omi, ẹni tí ó mú kẹ̀kẹ́ àti ẹṣin jáde. Ogun àti agbára, wọn ó jùmọ̀ dùbúlẹ̀, wọn kì yóò dìde. Wọ́n run, a pa wọ́n bí òwú fìtílà. Ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́, àti nǹkan ti àtijọ́, ẹ má ṣe rò wọ́n. Kíyèsí, èmi ó ṣe ohun titun kan, ní ìsinsìnyí ni yóò hù jáde, ẹ̀yin kì yóò mọ̀ ọ́n bí. Lóòótọ́, èmi ó la ọ̀nà kan nínú àgejù àti odò lé aṣálẹ̀. Àwọn ẹran ìgbẹ́ yóò yìn mí lógo, àwọn dragoni àti àwọn òwìwí, nítorí èmi ó fún ní omi ní àgejù àti odò ní aṣálẹ̀, láti fi ohun mímu fún àwọn ènìyàn mi, àyànfẹ́ mi. Àwọn ènìyàn yìí ni mo ti mọ fún ara mi, wọ́n fi ìyìn mi hàn. Ṣùgbọ́n ìwọ kò ké pè mí Jákọ́bù, ṣùgbọ́n àárẹ̀ mú ọ, nítorí mi ìwọ Ísírẹ́lì. Ìwọ kò mú ọmọ ẹran ẹbọ sísun rẹ fún mi wá, bẹ́ẹ̀ ni ìwọ kò fi ẹbọ rẹ bu ọlá fún mi. Èmi kò fi ọrẹ mú ọ sìn, èmi kò sì fi tùràrí dá ọ lé agara. Ìwọ kò fi owó ra kálàmù olóòórùn dídùn fún mi, bẹ́ẹ̀ ni ìwọ kò fi ọ̀rá ẹbọ rẹ yó mi. Ṣùgbọ́n ìwọ fi ẹ̀ṣẹ̀ rẹ mú mi ṣe làálàá, ìwọ sì fi àìṣedédé rẹ dá mi ní agara. Èmi, àní èmi ni ẹni tí ó pa ìrékọjá rẹ rẹ, nítorí tí èmi ti kálà mi, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ rẹ. Ràn mí létí kí a jùmọ̀ sọ, ìwọ rò kí a lè dá ọ láre. Bàbá rẹ ìṣáájú ti ṣẹ̀, àwọn olùkọ́ni rẹ ti yapa kúrò lọ́dọ̀ mi. Nítorí náà, mo ti sọ àwọn olórí ibi mímọ́ náà di àìmọ́, mo sì ti fi Jákọ́bù fún ègún àti Ísírẹ́lì fún ègàn.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Àìsáyà, orí ìkẹrìnlélógójì. Ṣùgbọ́n ní ìsinsìnyí, gbọ́ ìwọ Jákọ́bù, ìránṣẹ́ mi, àti Ísírẹ́lì, ẹni tí mo ti yàn. Báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ, tí ó mọ ọ láti inú wá, tí ó sì ràn ọ lọ́wọ́. Má bẹ̀rù ìwọ Jákọ́bù, ìránṣẹ́ mi, àti ìwọ Jeṣuruni tí mo ti yàn. Nítorí èmi ó da omi lu ẹni tí ò ń gbẹ́ngbẹ, àti ìṣàn omi sí ilẹ̀ gbígbẹ. Èmi ó da ẹ̀mí mi sí irú rẹ, àti ìbùkún mi sí irú ọmọ rẹ. Wọ́n ó sì hù sókè láàrin koríko, bí igi wílò létí ìpadò. Ọ̀kan yóò wí pé ti Olúwa lé èmi, òmíràn yóò sì pe ara rẹ̀ nípa orúkọ Jákọ́bù, òmíràn yóò sì fi ọwọ́ rẹ̀ kọ́ pé òun ni ti Olúwa. yóò sì pe àpèlé rẹ̀ nípa orúkọ Israeli. Báyìí ni Olúwa wí, ọba Israeli àti olùràpadà rẹ̀, Olúwa àwọn ọmọ ogun, èmi ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn, àtìlẹ́yìn mi kò sí Ọlọ́run kan. Ta ni yóò sì pè bí èmi, kí yóò sì sọ, kí yóò sì tó lẹ́sẹẹsẹ fún mi, láti ìgbà tí mo ti yan àwọn ènìyàn ìgbani, àti nǹkan wọn ni ti ń bọ̀ tí yóò sì ṣe, kí wọ́n fi hàn fún mi. Ẹ má bẹ̀rù, ẹ má sì fòyà. Èmi kò wá ti mú yín gbọ́ láti ìgbà náà wá, n kò wá sì ti sọ, ẹ̀yin náà ni ẹlẹ́rìí mi. Ọlọ́run kan ń bẹ lẹ́yìn mi bí, kò sí àpáta kan, èmi kò mọ ọ̀kan. Asán ni gbogbo àwọn tí ń gbẹ́ ère, nǹkan iyebíye wọn kì yóò sì lérè. Àwọn tìkálá wọn lé ẹlẹ́rìí ara wọn, wọn kò ríran, bẹ́ẹ̀ ni wọn kò mọ̀, kí ojú ba lè tì wọ́n. Ta ni yóò gbẹ́ òrìṣà, tàbí tí yóò da ère tí kò ní èrè kan? Kíyèsí, ojú ò ti gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn oníṣọ̀nà, ènìyàn ni wọ́n, jẹ́ kí gbogbo wọn kó ara wọn jọ, kí wọ́n dìde dúró. Wọn ó bẹ̀rù, ojú ó sì jùmọ̀ tì wọ́n. Alágbẹ̀dẹ rọ àáké kan, ó ṣiṣẹ́ nínú ẹ̀yìn, ó fi ọmọ owú rọ, ó sì fi agbára apá rẹ̀ ṣe, ebi ń pa pẹ̀lú, agbára rẹ̀ sì tán, kò mu omi, ó sì rẹ̀ ẹ́. Gbẹ́nàgbẹ́nà ta okun rẹ̀, ó sì fi nǹkan pupa sàmì rẹ̀, ó sì fi ìfáfá, ó sì fi kọ́ḿpáàsì là á bíríkítí, ó sì yà á ní àwòrán ọkùnrin, gẹ́gẹ́ bí ẹwà ènìyàn, kí ó lè máa gbé inú ilé, ó bẹ́ igi kédàrì lulẹ̀ fún ara rẹ̀, ó sì mú igi kíprẹ́sì àti wákù, ó sì mú ilé fún ara rẹ̀ nínú àwọn igi igbó, ó gbin igi áṣì, òjò sì mú dàgbà. Nígbà náà ni yóò jẹ́ ohun ìdáná fún ènìyàn, nítorí yóò mú nínú wọn, yóò sì fi yá iná, lóòótọ́, ó dá iná, ó sì dín àkàrà, lóòótọ́, ó ṣe Ọlọ́run fún ara rẹ̀, ó sì ń sìn-ín. Ó gbọ́ ẹ ní èrè, ó sì ń foríbalẹ̀ fún, apá kan nínú rẹ̀ ni ó fi dá iná, apá kan nínú rẹ̀ ni ó fi jẹ ẹran. Ó sun sísun, ó sì yó, ó ya iná pẹ̀lú, ó sì wí pé, àhá, ara mi gbóná, mo ti rí iná. Ìyókù rẹ̀ ni ó sì fi ṣe Ọlọ́run, àní èrè gbígbẹ rẹ̀, ó foríbalẹ̀ fún, ó sìn-ín, ó gbàdúrà sí, ó sì wí pé, gbà mí, nítorí ìwọ ni Ọlọ́run mi, wọn kò mọ̀, oyé kò sì yé wọn. Nítorí ó dí wọn lé ojú kí wọn kí ó má lè rí, àti àyà wọn kí òye kí ó má lè yé wọn. Kò sí ẹni tí ó rò ní ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ tàbí òye láti wí pé, mo ti fi apá kan rẹ̀ dá iná, mo sì ní àkàrà pẹ̀lú lórí ẹ̀yìn iná rẹ̀, mo ti sun ẹran, mo sì jẹ́. Èmi wà fi ìyókù rẹ̀ ṣe ìríra, èmi wà foríbalẹ̀ fún ìtì igi. Ó fi eérú bo ara rẹ̀, àyà ẹ̀tán ti darí rẹ̀ sí apá kan tí kò lè gba ọkàn rẹ̀ là. Bẹ́ẹ̀ ni kò lè wí pé, èké kò wà ní ọwọ́ ọ̀tún mi. Rántí ìwọ̀nyí, Jacob àti Israeli, nítorí ìwọ ni ìránṣẹ́ mi, èmi ti mọ́ ọ. Ìránṣẹ́ mi ni ìwọ, Israeli, ìwọ kì yóò di ẹni ìgbàgbé lọ́dọ̀ mi. Mo ti pa ìrékọjá rẹ rẹ́, bí àwọ̀ sánmọ̀ ṣíṣú dúdú, àti ẹ̀ṣẹ̀ rẹ, bí ìkúùkù, yí padà sọ́dọ̀ mi, nítorí mo ti rà ọ́ padà. Kọrin ẹ̀yin ọ̀run, nítorí Olúwa ti ṣe é, kígbe ẹ̀yin ìsàlẹ̀ ayé, bú sí orin ẹ̀yin òkè ńlá, igbó àti gbogbo igi inú rẹ̀. Nítorí Olúwa ti ra Jacob padà, ó sì ṣe ara rẹ̀ lógo ní Israeli. Báyìí ni Olúwa, olùràpadà rẹ̀ wí, àti ẹni tí ó mọ́ láti inú wá. Èmi ni Olúwa tí ó ṣe ohun gbogbo, tí ó nìkan na àwọn ọ̀run, tí mo sì tìkára mi tẹ ayé. Ẹni tí ó sọ àmì àwọn ìkéde asán, tí ó sì ba àwọn aláfọ̀ṣẹ ní orí jẹ́, tí ó dá àwọn ọlọgbọ́n padà, tí ó sì sọ ìmọ̀ wọn di wèrè, tí ó fi ìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀, tí ó sì mú ìmọ̀ àwọn ikọ̀ rẹ̀ ṣẹ, tí ó wí fún Jerusalemu pé, a ó tẹ ọ̀dọ́, àti fún gbogbo ìlú Júdà pé, a ó kọ yín, èmi ó sì gbé gbogbo ahoro rẹ̀ dìde, tí ó wí fún ìbú pé, gbẹ, èmi ó sì mú gbogbo odò rẹ̀ gbẹ, tí ó wí ní ti Kírúsì pé, olùṣọ́àgùntàn mi ni, yóò sì mú gbogbo ìfẹ́ mi ṣẹ, tí ó wí ní ti Jerusalemu pé, a ó kọ, àti ní ti Tẹ́ḿpìlì pé, a ó fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀. Ìwé Wòlíì Àìsáyà, orí 55. Báyìí ni Olúwa wí fún ẹni òróró rẹ̀, fún Kírúsì, ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú, láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀. Èmi ó sì tú àmùrè ẹ̀gbẹ́ àwọn ọba láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀. A kì yóò sì ti ẹnu bodè náà. Èmi ó lọ síwájú rẹ̀. Èmi ó sì sọ ibi wíwọ́ wọn ni di títọ́. Èmi ó fọ ilẹ̀kùn idẹ wọn ni tútú. Èmi ó sì kí ọ̀já irin sí méjì. Èmi ó sì fi ìṣúra òkùnkùn fún ọ, àti ọrọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀, kí ìwọ bè mọ̀ pé èmi Olúwa, tí ó pè ọ́ ní orúkọ rẹ, ni Ọlọ́run Israeli. Nítorí Jacob ìránṣẹ́ mi, àti Israeli àyànfẹ́ mi, èmi ti pè ọ́ ní orúkọ rẹ, mo ti fi àpèlé kan fún ọ, bí ìwọ kò tilẹ̀ ti mọ̀ mí. Èmi ni Olúwa, kò sí ẹlòmíràn. ko si olorun kan leyin mi mo di o ni amure bi wo ko ti le mo mi ki won le mo lati ila orun ati lati iwo orun wa pe ko si enikan leyin mi emi ni oluwa ko si elomiran mo da imole mo si da okunkun mo se alaafia mo si da ibi emi oluwa ni o se gbogbo won yi kan sile eyin orun lati oke wa ki e si je ki ofurufuro ododo sile ye ki ile ki o la ki o si mu igbala jade si je ki ododo ki o hu soke pelu re emi oluwa le o da egbe ni fun eni ti o n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo awi fun eni ti o mo pe kini iwo n se
3: tabi ise re pe
0: oun ko ni owo egbe ni fun eni ti o wi fun baba re pe kini iwo bi tabi fun obirin ni pe kini iwo bi bayi ni oluwa wi eni mimo israeli ati eleda re bere nkan tin bo lowo mi ni ti awon omo mi okunrin ati ni ti ise owo mi e pase fun mi mo ti da aye mo si ti da eniyan sori re emi ani owo mi ni o ti na awon orun gbogbo awon ogun won ni mo si ti pase fun mo ti gbe edide ninu ododo emi o si mu gbogbo ona re to ohun o ko ilu mi yo si da awon onde mi sile ki se fun iye owo tabi ere bi oluwa awon omo ogun wi bayi ni oluwa wi pe ere ise Egypt ati oja Ethiopia ati ti awon ara Sabia awon eniyan ti o sigbonle yo koja wa sodo re won si je ti re won tele o ninu ewon ni won koja wa won fori bale fun o won si be o wi pe ni toto olorun wa ninu re ko si si elomiran ko si olorun miran looto iwo ni olorun ti o fi ara re pamo olorun Israeli olugbala oju yo ti won gbogbo won si damu po gbogbo awon tin se ere yo si jumo lo si idamu sugbon a o fi igbala aini pekun gba Israeli la ninu oluwa oju ki yo ti yin be ni e ki yo damu titi aye aini pekun nitori bayi ni oluwa wi eni ti o da awon orun olorun ti kara re ti o mo aye ti o si se o ti fi idi re mule o da lasan o mo ki a le gbe inu re emi ni oluwa ko si elomiran emi ko soro ni ikoko ni ibi okunkun aye emi ko wi fun iru omo Jacob pe e wa mi lasan emi oluwa ni o so ododo mo fi nkan won ni ti o to han ko ara yin jo ki e si wa e jo sumo to si eyin ti o sala ninu awon orilede awon ti o gbe igi ere gbigbe won ko ni imo won si gbadura si olorun ti ko le gba ni e so ki e si mu wa looto ki won ki o jo gbimo po ta ni o mu ni gbo eyi lati igba ni wa ta ni o ti so lati igba na wa emi oluwa ko ko si olorun miran pelu mi olorun ododo ati olugbala ko si elomiran leyin mi koju si mi ki a si gba yin la gbogbo opin aye nitori emi ni olorun ko si elomiran mo ti fi ara mi bura oro na titi enu ododo mi jade ki yo si pada pe gbogbo ekun yo kunle fun mi gbogbo ahan yo bura looto a wi pe ninu oluwa ni emi ni ododo ati agbara sodo re ni gbogbo eniyan yo wa oju o si ti gbogbo awon ti o binu si ninu oluwa ni a o da gbogbo iru omo Israeli lare won o si sogo.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Iwe wuli Isaiah, ori ikerindila adota, beli teriba, nebo bere, orisha won wa leyin awon eranko, ati leyin ohun osin, adi eru wuworu yin, eru fun awon eranko ti are mu, won bere, won jumo teriba, won ko le gba eru na sile, sugbon awon ti kala won lo si igbekun, bo ti emi, iwo ile Jakobu, ati gbogbo iyoku ile Israeli, ti mo ti gbe lati inu wa, ti mo ti ro lati inu iya wa, ani titi de ogbo emi na ni, ani titi de ewu ni emi o ru yin, emi ti se emi o si gbe ni tooto emi o ru emi o si gbala tani eyin o fi mi we ti yo si ba mi dogba ti e o si fi mi jo ki awa le je ogba won da wura lati inu apo wa won si fi won won fadaka won be alagbede wura o si fi se orisa won teriba won si nsin won gbe elejika won ru won si fi sipo re o si duro ki yo kuro ni ipo re ni tooto enikan yo ko si sugbon ki yo down bẹ́ẹ̀ ni kì yóò gbà kúrò nínú wàhálà rẹ̀ ẹran ti èyí ẹ sì fi ara yín hàn bí ọkùnrin ẹ gbà á sí ọkàn ẹ̀yìn alárekọjá ẹran ti nǹkan ìṣáájú àtijọ́ nítorí èmi ni ọlọ́run kò sì sí ẹlòmíràn èmi ni ọlọ́run kò sì sí ẹni tí ó dàbí èmi ẹni tí ó ń sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá àti nǹkan tí kò tí ì ṣe láti ìgbà ni wá wípé ìmọ̀ mi yóò dúró èmi ó sì ṣe gbogbo ìfẹ́ mi ẹni tí ń pe ìdì láti ìlà ọrùn wá ọkùnrin náà tí ó mú ìmọ̀ mi ṣe láti ilẹ̀ jíjìn wá lóòótọ́ èmi ti sọ ọ́ èmi ó sì mú un ṣe èmi ti pinnu rẹ̀ èmi ó sì ṣe é pẹ̀lú gbọ́ ti èmi ẹ̀yìn alágídí ọkàn tí ó jìnà sí òdodo èmi mú òdodo mi súnmọ́ tòsí kì yóò sì jìnà réré ìgbàlà mi kì yóò sì dúró pẹ́ èmi ó sì fi ìgbàlà sí Sioni fún Israẹli ògo mi.
3: A dúpẹ́ pé o rán Jésù Kristi ọmọ bíbí rẹ kan ṣoṣo ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀ ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ ẹ má jẹ́ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dà rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́ tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kìí gbọ́ràn ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa. Ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọràn. Nítorí bẹ́ẹ̀ ìgbọràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run. Ṣùgbọ́n a ò lè mẹ́nu ba ìgbọràn láì mẹ́nu ba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa ninu oro re ti o si nbere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wi pe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronu pupo bi o ba ri omo ti o nse aigboran ki se o nikan ni o nda adase o ni awon ore ti won so fun wi pe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo nse ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo nse be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba n gboran ni igba gbogbo wi pe a dabi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n kin wa leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o ti nte siwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wi pe olorun nbere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wi pe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi ohun ko npamo o gbadura o wa oju oluwa o bebe lodo olorun wi pe idariji ati anu ni o nfe ko pe jina ni aran ojise olorun kan si ti a pe ni Ananiya o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la a si ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu ṣugbọn o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o.

ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, ìṣe àwọn apóstólì orí 11. Bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí ilé ẹ̀mí mímọ́ wì, báyìí ilé àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò dé ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ilé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ara ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Pọ́ọ̀lù ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Pọ́ọ̀lù, bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì, ènìyàn Ọlọ́run, kìí ṣe kèfèrí ṣùgbọ́n wòólì, ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́. Ó débẹ̀, ó sì mú àmùrè Pọ́ọ̀lù, ó di ara rẹ̀, ó wí pé ta ló ní àmùrè yìí? Wọ́n ní arákùnrin yìí ni, ó ló mà ṣe o. Ó ní wàhálà wà níwájú, ìṣòro á pọ̀ fún un, nítorí wípé bí ó bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn, á sì kó sí àwọn Júù nínú, wọ́n á ṣe lòdì sí púpọ̀ púpọ̀. Ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin, arábìnrin, àwọn ọ̀rẹ́, àwọn tí ó mọ Pọ́ọ̀lù, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé, Pọ́ọ̀lù, má ṣe lọ. Gbọ́ ìdáhùn Pọ́ọ̀lù ní ẹsẹ̀ 13. Nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé, ewo lé ẹ̀yin ṣe yìí? Ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn. Nígbà tí wọ́n jókòó, tí wọ́n sọ pé ó yá o, ìpàdé ẹbí. Nítorí pé a ti gbọ́ pé lágbájá, ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́, ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn, ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé, ọmọlúàbí sì ni, ìwọ tó ti dàgbà lágbà, ìwọ tí ó jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé. A tún gbọ́ wípé ó ń lọ síbì kan, àwa ẹ wálé ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá, a ò rí ẹ. Wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ Bíbélì, èwo tún nìyẹn? Ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna, wọ́n sì jókòó, wọ́n ní kò jókòó sáàrín, wọ́n ní òkúlẹ̀ síbẹ̀. Mo ló tún lọ, ṣe bí àwọn bàbá ẹ, ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín, àbí wọ́n fi pìtàn fún ẹni? Òun ló fi òkúta sọlẹ̀ síbẹ̀. Bàbá ò sì kẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn, àgọ́ church òun ló rà á, àwọn àga ìwàásù òun ló yẹ tí ìyá ẹ̀ dá ńbẹ̀, gbà tí wọ́n ṣe ìkórè ní ọdún tó kọjá, àbí wọn kì í sọ fún ẹnìkan tó ń lọ lé ni? Gbogbo wọn ni wọ́n mọ̀ pé onígbàgbọ́ ni wá ń tiwa. Ó tún ṣẹ̀ṣẹ̀ rí kan ní àṣálẹ́ ọjọ́ tó yẹ kó máa sinmi, wọ́n tún sọ pé ó lọ sí ẹ̀kọ́ Bíbélì. Má gba wèrè mẹ́sìn o, ṣe jẹ́jẹ́ o, àwọn tí wọ́n bá ka Bíbélì púpọ̀ máa ń yá wèrè ní. Ṣọ́ra ẹ, bó ṣe rí àwọn èèyàn tó ń gbé Bíbélì yẹn, o mọ.